0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Not just another radio station. Wells Radio, 89.3 FM, broadcasting from Ibadan, or your state, brings you wholesome programs for you and your family.
2: Tired of listening to the same old content? Tune in to Wells Radio, 89.3 FM, the only radio other radio stations listen to.
3: Wells Radio, 89.3 FM.
0: Efile, Emma Yukuro, Wells Radio, 89.3 FM. Nibe gongon lewa.
4: Atiko to ye gajem womo laye.
5: Lọ́dí Sátọ̀dé òní rogun ta ni kí n tó pè lórí àwọn ọmọ yìí o. Ọdẹ ọba mi àpáta pí ìrí o. Ọba mi ara dodododododododo nínú òye o. Ojúlówó agbó, ojúlówó òye, ojúlówó ìmọ̀. Gbogbo ilé ẹ̀kọ́ ṣáájú ẹ pariwo go. A sọ fọ́kẹ́ yẹ mẹ́nu ẹ bàbá lábìyá Mátidé. Omi àmujù inú ní fi ń runi lórúkọ Jésù òní ṣàṣejù níwájú olóore. Àárán mi sí àwọn ọmọ lẹ́ni. Gbogbo ìgbìyànjú bàbá àti ìyá rẹ lórí rẹ yóò gbọdọ̀ gbé. Mátorí owó àbí òkìkí tó ní kò kọ̀yì sí ìyá rẹ àti bàbá rẹ. Ọ̀rọ̀ yìí nítumọ̀ rabata fún ìyá àti bàbá rẹ kó lè rẹ́sẹ̀ rìn láyé. Nítorí àṣẹ́lẹ̀ làbọ̀ wá bá. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìyá àti bàbá lágbàáyé. Ẹ tọ́jú òbí yín o. Lórúkọ Jésù ọmọ tọ́jú ẹ̀yin náà o. Ìlẹ́jẹ́ ọ̀ṣẹ́ fọwọ́ ránṣẹ́ yìí dádì mọ́mí ogo yín máa la àgbáyé já. Ìlẹ́jẹ́ gba ìṣẹ́kọ́ agbára méjì lórúkọ Jésù ó yẹ agbára ọ̀túnú léyìí o. Mú àárí ànúgbà ó yá ìwọ náà máa rá ànúgbà. Jacob rí ọmọ ọmọ rẹ̀ Ephraim àti Manasseh wá rí ọmọ ọmọ rẹ̀ nílé alàyè. Ẹsẹ̀ rí di ayaba ọmọ rẹ̀ máa di olú ọmọ. David jẹ́rìí nínú Jésù wá tara ọmọ yangàn. Ogun ọ̀run gbé oníjà lórí ọmọ rẹ̀ o. A ò ní dáwọ́ rere dúró nínú ilé yìí. Agogo kì í ṣọ̀fọ̀ ò ní ṣọ̀fọ̀ lórí ọmọ. Samuel gbógun ẹbí ga ọmọ rẹ̀ máa gbógun ẹbí ga o. Joseph múnú bàbá rẹ̀ dùn lọ́jọ́ ọgbọ́ ọmọ rẹ̀ máa múnú rẹ̀ dùn lọ́jọ́ alẹ́ o. Abraham àti Sarah wọ́n rẹ́rìn lọ́jọ́ ọgbọ́ wà á rẹ́rìn dọ́jọ́ alẹ́ rẹ̀. Isaac dunú dẹ́lẹ̀ lórí ọmọ wà á jíjọ́ ayọ̀ lórí àwọn ọmọ rẹ̀ o. Ebèdì ọdọ́mu dọlọ́wọ́ dọlọ́rọ̀ lórúkọ Jésù ò ní jagbe kẹ́yìn ọjọ́ ayé rẹ o. Anna kò mí sí ire ò ní mí sí ire tọmọtọmọ. Ìran àwọn Abraham kì í ṣàgbẹ́jẹun ò ní ṣàgbẹ́jẹun tọmọtọmọ. Ìbọ́ra rí èsì àdúrà wà á rí èsì àdúrà rẹ tọmọtọmọ o. Rákẹ́lì bí olú ọmọ ọmọ rẹ̀ máa di olú àgbáyé. Grandpa lọ súre fún Ephraim èmi náà dúró bí grandpa fún ọ lẹ́ni ẹgbẹ́ oríwá ẹ lọ́sẹ̀ rere. Ìgbà ń yí ìgbà ń lọ ìgbà tuntun máa yí kẹ̀ǹdílé yín o. Ayé òní fi ọba ẹ̀sẹ̀ bá ọgbẹ́ o. Wọ́n ní yọwọ́ rẹ nínú àwọn oúnjẹ ọmọ rẹ o. Àtúwọ̀ sílẹ̀ lábẹ́ pẹ́pẹ́ fi yàgbá yé. Joshua chapter 2:22 ìlépa ẹni bí lórí ìwà àtọmọ rẹ olúwa bàjẹ́. Àgádọ́gọ́rọ́ tá a fi ti ìwà àtọmọ rẹ olúwa kọ́fà o. Ó yá lọ rí iṣẹ́ gidi. Lọ pàdé àfúnilóúnjẹ máa wọ̀bẹ̀. Olùrànlọ́wọ́ máa sẹ́ni owó sí àkáǹtì rẹ o. Ògo rẹ máa tọ̀ ó máa bí àwọn ọ̀tá nínú. Ló ní apá bí rẹ́rẹ́ bí dànù lórí ìdílé yìí o. Lágọ́nì tó ń yọ ayé yín lẹ́nu ó yá kó ṣubú níwájú àpótí ẹ̀rí. Ó ní jọjọ ọmọ nídùú bí lẹ́sàn. Iṣu là á gbìn ayé òní gbé ọmọ rẹ o. Títí Jésù yóò fi dé òní sọmọnu o. Lórí ọmọ rẹ èyẹ ayé máa gborí ìròsẹ́rùn rẹ o. Wọ́n aláyọ̀ lórí ọmọ rẹ èyí àtàbá o. Bó ṣe mú kàrà ẹkọ ọmọ ọmọ máa kọ́ lẹ́kọ̀ọ́ o. Iyán rẹ máa lọ́ṣẹ́ lulẹ̀ ọmọ rẹ o. Igi àràbà òdílé rẹ máa wọ́ o. Ẹ gbogbo náà yìí sá ọmọ máa dọ̀ ọ̀rẹ́ rẹ dalẹ̀. Ọmọ ò ní rí ọsá o. Ayé ò ní pọ̀ṣọ lára ọmọ rẹ o. Olúwa ti bẹ tí ẹ̀mí rẹ bẹ ìrànlọ́wọ́ kọ́ yí kàn o. Ojú rere ó yá ìwà àtọmọ rẹ ẹgbàá lẹ́ni o. Wàá ṣe tẹ̀lé tọmọtọmọ o. Ọlọ́run kọ àwọn rẹ ní ilà ó yá lọ di apàṣẹ o. Pẹpẹ ẹgbẹ́ ìmọ̀ ó yẹ wọ́lulẹ̀. Pẹpẹ Yes, Oya Walule. Papa Diwa Oya Walule. Papa Foraki Dam Oya Inajo. Oh, Nigeri Fitabatama. Igila Yogbagbagba wa ni wala gigi. Olurati beta mi rebe e ma je won ayo. Eni akojo. Ogo ebi oni bori re o. Ipe baba ti ya oni ja won mo yo. E oni rogun amunisi nu le yo. Amo yin tin be ni idale oya esi ayo le ma gbo lori re. Oni gba letter fo oni gba phone ofo o. Awon omo yen ma ko ere oko dele o. Iji bi to ti gba mi ni agbaye oro re dayo. Omo ara oni fagara wa ko ba o. Apo letter fo yi ma rara loruko je to oni ko ja yere o. Egun oni gbo alese o. Oro re oni di ese ka yese kan ru o. Ina la re oni yoro lojiji. Omo ara oni po sele. Sedere de oni kanyere osupo omo re. Number mo re oni gede ni gbagede satani. Omo ara oni di woko woko. Omo ara oni di wege wege. Alanu sanu wa tomo re ayo ni tabele bi tori omo re lo ni oluwa ma wo ojutu si oro iwa tomo re atewo ti wo na papo eniyan o ti to aye ma patewo pomo re bayi sami eleji ki lekeji lo gbo won ni se si oso mo re paroju raye ka se omo to sa sori iko yo ile to omo re nko lo ko ni biwo lojiji ayo ni pomo re se tutu ala eni sa si ojo fori ara re gbe o yo gba iran lowo ala ile eyan o bu oni so omo wa dadu arin le ila koja lori omo dope latoni lo tabi ki gbo ayo re seke bere latoni lo ogun ojo la baje lori awon mo re awa seyin ni tire aye iwa to mo re oni lo eyin owo apani seyin ko ni fa mo re seyin tabi ya mo gbo ri ajeje tato mo ko mo o ayo ni gbe papa saye tori omo re mama o ti dominira lateri lo lo ma seyin lateri lo lo ma gbadun omo isele ayo amara je gaga o ye wole re isele ayo amuni gbagbe ya ti jo o ye wo gba le ni o kere kere bi ara bi awada o ye egan ma dogo ma yin lo wa nu le o ya di o si ma ko ni ayo o gbo yi ta si je po olorun ni agbaye si ma po fayo ya te ni lo gbo mo re ma bu jade yesu oluwa wa eri wu mi gbe engineer agbe soke
3: tori o ni omo mi kan o ti to bi 6 years ti mo tin wa o tin lo bi odun mefa bayi o tin wa omo 27 years
6: omo 27
3: so mo ti rin kaakiri mo ti wa kaakiri o n gan lo mu mi join ni pe yi so bo se di ijo Thursday prayer tonika ko oro e sha mu ko sibe mo so fun mommy gan mommy se prayer le fun mi igba to ma di last week Thursday a te ti wole sun mo kon gbo kokokokoko mo wa dupe lowo Olorun ipe yi ni pe Olorun ba mi dari ewa le layo atalafia after 6 years
7: eyan odun belo
3: odun mefa
6: ha oluwa o se
3: o tele mi wa mo mu dani
7: o wa mi
3: lẹyin
7: sir o tele yin wa
3: bẹni sir
7: lẹyin odun kefa e foju kan omo yin eni ti o ri omo ifojo meta sawo pe ara e ma gbona
6: bẹni sir
7: eni ti o wa ro omo ifodun mefa ki lara e ma ma se mo gbadua fun gbogbo eni to lo ro fi ati gbo mi gbogbo igba to lo laye loruko Jesu omo re oni sonu omo re oni deni tan wa kiri o so pe nikan pe ati ri omo wa o
5: isi sade la pe ni isi ajoyo nla a tun pe ni isimi oni mo boji omo ki gbogbo eniyan ba ti n bo aso white la ma wo wa inu mi a dedun si ti awon obinrin ba fi gele blue si a ni ajoyo nla la fe se lojo Sunday o yato si awon eleta ti n se bo na boye iwo lo n wa oko abo lomo to n wa oko ma misi pade ojo Sunday irorun ni gbogbo kan lodo Jesu na si ojo Sunday gbogbo oloyin ni Jesu fe ri nitori ajoyo lori omo yin ajo ma se laipe yi gbogbo eyin ti le mereti yen ti sun a ma to se ajoyo wipe o ti si ile yen na yi to be dabi re ni wipe gbogbo wa ma mu torchlight bo adura be ni wipe a o ni tana wo boji omo bole ni dale mo to wa ni sangu ota logun se sanfo olokada ko gbe lo si church awon omo pakeye CAC ago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Ó pẹ́ tímọ̀tímọ̀ wípé òkè báyìí lọ wà fún ni ń gbé. Bíbélì wípé alábùkún ni fún àwọn tí ń bùkún ni. Kò sí ọ̀rẹ́ tó dá lórí ọmọ lórí ara rẹ tó gbé. Ó ló máa jẹ́ kí gbogbo ènìyàn ṣe bí agbára rẹ̀ bá ṣe tó lé ní. Kò sí bó ṣe fẹ́ kéré tó tí ò yẹ kó fi ránṣẹ́. Kódà kò jẹ́ tẹ́nẹ̀ẹ̀rà ni ìwọ gbìyànjú kó ṣe. A torí nǹkan ṣe kan lọ lọ́run o. Bẹ́ẹ̀ ṣe ń ṣe owó ní tán lọ́wọ́ yín o. Màmá bàbá bẹ́ẹ̀ ṣe ń ṣe inú owó lẹ́ẹ̀tì máa mówó o. Gbogbo ọ̀nà ló já sí St. Michael's Stadium ní August 2. Gbogbo àwọn tó bá jẹ́ olùfẹ́ ètò yìí lóòótọ́ lóòótọ́ gbogbo won lo le jeri si pe mo ti tenu mo gosu yi to ta ba ni ka wo bi ojo mewa pere loku ti gbogbo wa ma kora wa wonu majemu opo ti gbogbo wa ma kora wa wonu majemu ayo mama lati gba to ti gba jesu mo ti mo wu pe bi ti kuro ninu oro re lati gba to ti faye re fun jesu mo ti mo wu pe wa ma fun ni po ni toro na o nje tani ki pe fun awon mo olorun nu so ji yen won ni ka fi se didi wu pe mi o ni ri je ibi to ba ti wonu le re I need doping. Majemu ebi doping. Majemu kosi kosi doping. Titoro doping. Titiroga doping. Kapi gbese ro gbese nile olonje o doping. Ororo majemu ojo ebi ayo kankan na ni kan fun abiyamo kankan. Ilu kilu ti a ma bo ni Sangwata. To ba ti de under bridge Sangwa bi to gate. Kan so fo lokada wi po lo si St. Michael Stadium ni ota. Olorun baba alabiyamo o aye lo wa
8: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore ti do account details yi 30 34 34 77 14 le ko si 30 34 34 77 14 Fakeye Emmanuel lo ma gbe jade first bank.
5: Abiyamo a o ni ma bo jemo
0: 89.3 FM your preferred wholesome radio.
9: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM your preferred wholesome radio.
10: Lati ikoni konga agbomogbe girege lago mefa idajilu.
0: The news on Wells Radio 89.3 FM.

tọ́ onílé mobodè kí n tó wọlé o ajá òṣùpá ni mí mobodè ọlọ́run bàbá mi torí pé ewúrẹ́ tó wọlé tí ò bodè ó dẹran àmúṣẹbọ o àgùntàn bọlọjọ tó náà wọ ló tí ò bodè ó dẹran àmúbọṣà kábíyèsí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ o àkọdá ayé àṣẹ̀dá ọ̀run ọba mi bẹbẹbẹ tó ti ń bẹ káwa ó tó máa bẹ ọ̀wàwàwà tó ti wà ká tó máa wà ọlọ́run ọba mi tí ò lórogún tí ò lọ́bà kan ìyàgbóyà á jù ọkùnrin ogun ọba mi aṣòro kọlù bí ògiri gbígbẹ àráwà àráwò àrà ńlá tí fàgìgbóyà tìpìlẹ̀ tìpìlẹ̀ àrà ńlá tí ń fàgìgbóyà bí aṣọ òjì kan lùkan pa òpà kan jí kan lùkan ìpátákò ẹkùn tí ń tani yeyeye kábíyèsí rí ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ìwọ náà ni ọba kan náà lánàá ìwọ náà tún ni ọba òní bẹ́ẹ̀ ìwọ lọ́ba ọ̀la o ìwọ lọ́ba ọjọ́ gbogbo you are the God who was, you are the God who is, and you are the God who is to come. Kábíyèsí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ọba mi bẹbẹbẹ tó ní a máa bẹ nígbà tí wọ́n wà lóníká máa wà bó o bá ní a mọ̀ sí mọ́ kò sí máa bá ńlẹ́yìn tó lè bí ọ́ lè rè ìwọ làgádàgodo ẹ̀mí gbogbo èèyàn ìwọ ló ń ṣí ìwọ ló ń tì í bó bá wù ọ́ ó ṣì tẹlòmíì bó bá sì tún wù ọ́ ó ti tẹlòmíì tí ò sí ẹni tí ó bí ọ́ lè rè kábíyèsí rí ọlọ́run o ọlọ́run ọba mi ìbàrẹ́ àkìn nínú ilé àkìn lójú ogun àrúdẹ̀dẹ̀ ọ̀la ọba mi àrúdẹ̀dẹ̀ ọ̀la aláàfin àjọbọ̀ àṣúdẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀ jígọ̀ ẹkùn ọkọ̀ òkè gbóná ìgbàanì tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́mì kábíyèsí rí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ ni ògbéni níjà kẹrù ó sì tún máa ba oníjà òbẹ́ nìkan jà tọwọ́ bọ gbogbo aráalé lójú ṣebí wọn ló gbèjà àwọn ọmọ ísírẹ́lì ń jọ sí ló bá tọjú fáráò aláṣejò àtàwọn ọmọ ogun rẹ bó adágún omi pupa kábíyèsí rí ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ẹ̀rù ń bà mí olódùmọ̀rẹ̀ ohun tó fi ń ṣàgbára gan kò yé èèyàn ìwọ ni ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù bẹ̀rù lẹ́rù ọba mi ẹ̀rù jẹ́jẹ̀jẹ́ ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lẹ́rù wọgbó lọ ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjò kíjokíjo kábíyèsí rí ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o mo dáyé mo bá irun lórí ni bó ṣe débẹ̀ kò yé mi ẹ̀rù ń bà mí ṣe olódùmọ̀rẹ̀ mo dáyé o mo bálà lọ́wọ́ alábẹ́ tó kọ́ èmi ò mọ̀ ẹ̀rù ń bà mí olódùmọ̀rẹ̀ egungun ló fi rọmọ sínú aláboyún aláboyún ń jẹ gbígbóná ń jẹ tútù bẹ́ẹ̀ kò débi tọ́mọ ń gbé ẹ̀rù ń bà mí olódùmọ̀rẹ̀ mo ń tẹ̀lé ilẹ̀ òjì mọ́ mi lẹ́sẹ̀ rí o bẹ́ẹ̀ sì rí ayé yìí orí omi ló gbélé ẹ̀rù ń bà mí olódùmọ̀rẹ̀ àtijọ́ mo ti ń wo sánmọ̀ sánmọ̀ ò já lulẹ̀ lé mi lórí rí o bẹ́ẹ̀ tánmọ̀ òun ló tẹ́ lọ rẹ̀rẹ̀rẹ̀ bí ẹ̀ ń taṣọ yìí kò sì sópo kan tó fi gbèrò iṣẹ́ ọwọ́ rẹ ni olódùmọ̀rẹ̀ àdìtú ẹ̀rù ń bà mí o olódùmọ̀rẹ̀ ohun tó kó fi ń ṣàgbára kò yé èèyàn ìwọ ló ń gbébi mímọ́ òun jẹ mímọ́ ó tó wá fi mímọ́ bùrà bí aṣọ ó tóbi tóbi ó fẹ̀fẹ̀fẹ̀ ó gùngùngùn ọ̀run ò gbà ọ́ ṣèbí bọ́rùn ò ṣe gbà ọ́ náà láyé yìí ò gbà ọ́ ó wá fọ̀run ṣe lé ò fàyè ṣe àpótí ìtìṣẹ́
gbogbo aye patapata wa tabi elenga ni waju re olodumare ero emba mi o on to fi sagbara ko ye eyan abiesi re olohun olohun oba mi ibare gbogbo oba aye patapata ni se kabiesi olodumare gbogbo alade aye patapata oni sifila fun o iwo alade orun on joba kari aye le kan soso on so gbogbo aye le kan soso be ko si security kan tin so ero emba mi olodumare on to fi se agbara ko ye eyan laya ajejo ngba mo ndagbere lori eto yi boni bo ba duni ka jo pade oro temi so laya ajejo on aba mo da olohun oba mi oke lo ba nfa se si Seke matan yi o. La ni jejo so ni ti mo on soro. Okpo jo lo ti ro ti le ti fi mo. Okpo iji lo ti ja. Olon oba mi oke ni o jeki ja yo be walo. Awan kan ti ku, awan kan la ku. Lara awa ta ku, awan kan be, wan toro ku fun wane. Ani lara awa ta ku, awan kan be, funa lara ti wan la wan tun toro ku fun la wan. E lanu. E wa bibile re pe bo lo se ri be ko ye mi na oro Olorun mo ranti o Olorun o saanu fa won to won o saanu fun a je pe mi ti mo on soro ni kan ni West Radio 89.3 FM Isola ati gbogbo eyin te lori ofe lati ma gbo mi kaakiri origun mererin agbaye anu Olorun la ri gba Sheke mato nye, ewure le nwa alakbata mi bi iko kune. Aguntan ode, nwa alakbata mi bi iko ronu ne. Iwo, tome da ye nwa wodi oke mini bi iko dalakba, urie ye ninka ye yo. Baba mi oke lo jba kata lo alakiti hi wan loju wan bama. Ujba pongpo lo wo ni pongpo. Ufi fomo ni pongpo lo ri popo po, to ni pongpo dodo soro. To ni pongpo dodo bin. Kabiesi re olohun olohun oba mi ibare o lo je ni egbore soke eyin enu ona ka gbe soke eyin ilekun ayeraye oba ogo lo fe wole won bere pe ta ni oba ogo yi ololuwa to le to si ni agbara ni oluwa to ni agbara ni ogun ni Egbe ori e soke, eyen enu ona, ka gbe yen soke eyin ilekun ayeraye o. Oba ogo fe wole, ta loba ogo yi o, oluwa awon omo ogun, o na loba ogo. To, mo kiyin o ni le loko leyin odi, ni gbogbo obi ti afefe kan yi tun fe de loro tun ni. Mo komode o mo ka gba lagba mo kokunrin mo kobin mo koyunnu mo ki ase di mo ki gbogbo lade lade mo keyin orun ileke gbogbo otokulo ilu patapata mo se yin ni pele o tori pe adase ni humo eba oni humo o to eko ojumo o lode yi eyin te ti wa lenu ise eko ojumo o Ara o lebi, o di o dubi, etoku a mojuba walo ro toni, unye o joke dogban, o shukeje, o don 2026. Unye toni sati deto kain, ninu o shukeje, atuti la aja, kabbesi o lotu mare. To, ejen waman sela dwa funye o ni gogbo, ibite ten gomi, lo ro ye, emi wato peri o do ye, O na ni yo la ja o. En. Nenon le te ti ngdome ye awan la bo yon le oman biwere awan aga. Ngo oman to wo a la bo shu. E, kune lo unbe sonu bi o se bi oman. La shu lo du mare. To, oro jade a se te le. A, en le loko, ti o damu o. Amen. En, e fo wa do a ke fi man boju. E ben, ba se ba do. A, e ri o go long. To, Atu ti bale biya ran dede lo ro to ne, ale furu koko furu koko. To, atu ti de o, olugbe nga yin de, omo moto shon yin de o,
aro gbolohun bi eni ro goolu yin na re omo ya adua ni kanle kun yin kokoko gagede oselu only to eto oni gagede oselu e wa dakun onile apa otun e ba nkesi onile apa ose ki eye le o gbo ko na o tete lo re so fun toko adan ko na o gbo ko lo re ro fo be se ki ma tan yin lo ro toni gbegede o gbina alaare o jo ada nkan o gbe nkan hanu en ko ye gbepeye yo gbo mo pon oro Nigeria ni oro oselu Nigeria ni bo la nlo gan edekun eja mo bi ara wa lere lasiko ta wa ye lo ya mo bi ara wa lere o we pe nbo la nlo sa mo bi ta nlo lorilede Nigeria ni bo gan la wa ni bo la tin bo gan gan oko tin gbe wa lo ni rere mu yi ni bo ni gbe wa lo o awon ti an ba wa tuko hun gan gan sa ni mo bi won lere pe edakun nbo le ngbe wa re se bi pe en o ba mo bi tin lo o sa ye ko mo ibe to tin bo to a mo ba won kan lere awon to je pe igo ti won lo igo ijobo orun ni a wa mo bi won lere wi pe bo lo se je to si je wi pe eni ijobo orun ijobo orun ijobo orun ohun le nlepa awon baba wa wonu aye yi eyin gangan jaye jaye ni se o ya mo bi won lere to loruko gbogbo awon tajo mu eto yi wa se ti gbo yin latori awon alase ikanni ta wa yi awon loga loga ni abale kako kan Henry Osagie oni olowo button fun sa ta wa yi o ati gbogbo awon tajo mo dana mori sisi opolo gbogbo awon tajo mo dopolopo ta fi mu eto toni wa se ti gbo yin ti gbogbo e ti o fi ma lo ni serere werere gege ba se kowe e loruko awon eyan yi oni emi olugbemi ga o motosho your radio apostle is here again and lembe un ojare e ku

0: so emi mo ilu kan o ilu ta sin so yi e yo wa ba mi rinrin ajo emi ka jo teko leti ka jo de ilu yi ni papapa abe ba mi lo ni e ba mi lo ka wa lo wo nton sele o ni ilu ariri mose ilu ariri mose ni ilu ti mo nso yi ilu to je wi pe won wa lo wa won o wa ni ilu ariri mose won de oba won o ba won mo tun gbe yanju o won rin sa won de for non fun su eyin ko yi won o mo ri su ko wale ni ilu ariri mose ti mo nso yi na ni lade won ti ba lokun aro rokun aro tun ro adie o nilu arire mose yi na ni o na ni awon omo eleran tin jegungun tawon omo alaso ti won wo akisa akiri igboro nilu arire mose yi o na ni on gogo ti le kokoko bi ojo eja o be ba wa de ilu ti mo nso yi ibere kan le mo bere pe ta ni won se o tori pe ni kete be ba tin de ilu yi le ti mo wi pe ilu olola ni be ba ti de enu bo de ilu yi awon ijasa te mo ri oni wi pe ilu tun san fun wara ati fun oyin o ni ilu arire mose o eje nwa fi nkan kan to yin leti eje nsofofo fun yin ngeje mo wi pe ni ilu arire mose o ni won tin wa ororo aje olohun mo mo fi ororo aje jinke won ni ilu ta nso yi ni atijo won tin wa ha ko mo gbe ondiga asun ni debi wi pe ororo aje yi nikan yan ba joko ti ti won ro gboku le lori ti a teba ti se ki ma ton yi o gan ma se yo to mi ni to mo de ta gba won ni o mo gbadun bi iranu sugar amo ba mi lo mo sori o ni ilu arire mo se ege won aso ti ororo aje ki n dake baba ni amo wo ta won a ohun alumoni ile tolorun fi jinke won melo ala fe ka ninu eyin ara bi olorun mo da si won ni ilu arire mo se o elanu eni bologun gba wole si won la oro mi se yin ni a se bi bi se n se eyin ni a naa ni n sawa ni aahin bo se n ya yin lenu ni n ya wa naa lete ibeere ti gbogbo eyan wa n beere ni wipe ni bo logun gba wole o ni ilu arire mo se be ba romode ebi won n pariwo be ba bi agba leere oro yo ni sohun ri nkan jena kohun o to le da yin lohun won ori nkan gidi saje nilu arire mo se o ijekuje ni won saje kiri igboro ta lo a se yi fun won nilu arire mo se ta ni won se ti o gbebe won o ohun gbogbo wa poluku mosho awon toro okan won lo wo agbada ko kan mi awon to ye won ba won se fila mo wo be o ni won gbe sori won awon to ye ku won ba won to oro yi ki gbogbo e o le to awon gan lo ti bata bo ba ti baje to ti daru katuka o ni won ti bese won oro won ni do arire mo se o wa di kafi enu ka mo dake o àmọ́ mo lórí ọ̀fẹ́ láti fi gbólóhùn pò wọ́n fún pọ̀ nílùú àríre mọ́ṣẹ̀. Mo gbé sun mọ́ àwọn kan, mo wá bí wọ́n lè rẹ̀ wípé ẹ dákunṣẹ́ lọ́ba ńlẹ̀ yìí ni. Ẹ ṣe bí àwọn àgbà bọ̀, wọ́n ní àgbà kì í wà nílùú kílùú ó bàjẹ́, àgbà yìí wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́. Wọ́n ní káì kí n mọ́ sọ bẹ́ẹ̀ mọ́. Àgbà tí ń bẹ lọ́jà àtàwọn gan ní tẹ orí ọmọ tuntun. Orí ọmọ tuntun tàwọn ò fẹ́ wọ̀, àmọ́ àgbà ọjà àtàwọn ló ní dandan dandan orí ọmọ gbọ́dọ̀ wọ ni. Ó dà náà kí a ló kọ ọba yín. Wọ́n ní ọba àwọn. Ìbéèrè mo bí lè rè, èwo tún ni irú èsì tẹ́ ń fún mi yìí? Wọ́n ní àríre mọ́ṣe, ó ní ìlú àwọn, ọba àwọn àríníṣe nini. Ìlú àríre mọ́ṣe, ọba yín àríníṣe nini. Ṣé ẹ láwọn ìjòyè? Wọ́n láwọn ní ìjẹ́ kí a ló kọ tiwọn. Wọ́n láwọn gan ni afàìmọ́niṣe ni. Tọ́ àwọn baálẹ̀ ń kọ́ àbẹ́ ní wọn, àwọn wọn kú súnmọ́ yín jò lẹ́sẹ̀ kòkó. Wọ́n láwọn ní o, wọ́n ní kódà wọ́n sì pọ̀. Wọ́n láwọn ní nílé pupa, àwọn tó ní nílé aláwọ̀ ewé, ìyẹn ògìrín ni. Àwọn baálẹ̀ onípele méjì lẹ́ni, wọ́n níbẹ̀ ni. Kẹ́ àlóòkọ tiwọn. Wọ́n ní àwọn gan-gan-gan-gan ni a ṣe ni tán bá mi dárò. Oníṣúgà tí wàá jọ̀rọ̀ yín o. A ṣe ni tán bá mi dárò ni wọ́n. Wọ́n níbẹ̀ ni. Tọ́, mo wá gbójú mi sórí òkè wọn ni. Mo rí wípé àdúà ó ní ọ̀rọ̀ wọn nílò. Mo wá bá wọn bí Ọlọ́run wípé gbogbo àwọn tí ń fara ni wọ́n nílùú àríre mọ́ṣe. Ọlọ́run ó fi ara ni wọ́n. Àwọn tí ń yọ wọ́n lẹ́nu nílùú àríre mọ́ṣe, Ọlọ́run ó yọ wọ́n lẹ́nu. Ẹnìkan ní ṣé àdúà bíbélì ni mò ń gbà ni? Mo ní bẹ́ẹ̀ ni. Bíbélì ló sọ pé Olúwa gbógun tàwọn tí ń gbógun ó ti wá, fi jà fún àwọn tí ń bá wà á jà. Ọ̀rọ̀ Ọlọ́run lèmi fi mọ́ ń gbàdúà tèmi. Mo ní gbogbo àwọn tí ń fi ẹ̀tọ́ yín dùn yín. Irú ìdájọ́ tó bá yẹ Ọlọ́run ó ṣe fún wọn. Àwọn tí wọ́n fi ohun tẹ́ ẹ ní fi pọn yín lójú. Dàn á sọ yín di ẹran orí èso. Ọlọ́run ọba mi òkè. Ohun tó bá yẹ kéèyàn ó ṣe, tó yẹ kọ́lọ́run ó ṣe fún àwọn nǹkan, Ọlọ́run ọba mi òkè yóò bá mi ṣe fún wọn o. Wọ́n wá sàmí, wọ́n gbétò àdúrà mi. Onítọ́, èmi ń lọ o. Mo ń lọ sílùú mi kejì. Ẹ̀jẹ̀ ń bọ́ sílùú òdì kejì. Ni mo bá gbé bàálù kó lè tètè yá mi. Mo ní ọfẹ́rẹ́ gẹ̀gẹ̀. Ní kíní òun bá di rẹ̀rẹ̀mú rẹ̀rẹ̀mú rẹ̀rẹ̀mú. Ó já mi sí Nàìjíríà o. Nígbà tí ó wà á gbé mi tán pátápátá, tààtà mi kán. Ni mo bá bára mi nínú Kolo West Radio 89.3 FM. Wọ́n á rí olóyè lẹ́kàn sán ní. Àmọ́ bí mi ṣe ń bọ̀, òkèrè mo ti rí wọn. Wọ́n á rí olóyè lẹ́kàn sán ní pé ṣé olóyè ni mò ń wòye àbí ẹlòmíì? Mo fọwọ́ bọ́jú dáadáa. Wọ́n á rí wípé olóyè lẹ́kàn sán nìni. Àwọn sì rí ìgò tí wọ́n ń lò, ìgò tí ìjọba ọ̀run ni. Olóyè ń tètè dá wọn mọ̀. Mo ti rí wípé ìjọba ọ̀run ni wọ́n ń lépa. Máa ń lépa ìjọba ọ̀run orí níbi ìgò ọ̀hún. Ó ní olóyè lẹ́kàn sán ní rèé. Ẹyẹ méjì kì í já sáà. Ayànnàná, ìmọ́lẹ̀ ayànnàná of the whole world. Àwọn ni mò ń rí tọ́ lọ́kàn mi bá balẹ̀. Wọ́n kú ti ní nítorí ìwà náà ni àwọn ṣe lọ́bi tí àwọn lọ. Nígbà wọ́n sì ti ní nítorí ti a ni ká lọ fọkàn balẹ̀ nu. Olóyè lẹ́kàn sán ní ẹ mọ̀ káàárọ̀ sá.
1: Ẹ kú ojúmọ́ bàbá.
0: Ẹ ṣeun tẹ́ ẹ lọ nítorí tiwa o.
1: Àbí.
0: A sì dúpẹ́ torí pé nígbà tẹ́ ẹ ń lọ, ọ̀rọ̀ yín ti dára bí ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ ni. Wípé èmi ò lọ, láti lọ pèsè àyè sílẹ̀ fún yín. Nígbà mo bá padà dé, wọ́n a máa kó gbogbo yín lọ, torí pé níbi tí òun bá wà, káwà náà ò lè wà ń bẹ̀. Nígbà tẹ́yìn náà ń lọ, níbi tí ẹ lọ nílé agbára lọ́hùn, ẹ sọ fún wa wípé ká fi ọkàn balẹ̀. Wípé sì kéèsí o, nígbà tẹ́ bá fi padà dé, ẹ wà á kó gbogbo wa, àti Túndé, àti Henry, àti èmi number one, èmi ni wọ́n gbà fúrọ́ǹtì wọn àkó àwọn yòókù sẹ́yìn. Ẹ ti wá dé báyìí, ẹ káàbọ̀. Tọ́ ṣé ọkọ̀ òjé po.
1: Kí n tó dá yín lóhùn. Àwọn ìwé Ọlọ́run.
0: Ok.
1: Bíbélì. Ó sọ wípé àìṣòdodo.
0: Ẹ̀ṣẹ̀ ni.
1: Ẹ̀ṣẹ̀ ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀yin ṣe òdodo. Ṣùgbọ́n ẹ ṣe délẹ̀.
0: Mo ṣe délẹ̀.
1: Ẹ ṣe dáàbọ̀.
0: Ó yẹ ṣàlàyé bí mo ṣe ṣe dáàbọ̀.
1: Ẹ má sọ wípé mo lọ sí ibì kan.
0: Ok.
1: Ẹ sọ wípé ibi tẹ́ ẹ ran mi ń kọ́.
0: Tẹ́yìn
1: gangan.
0: Farabalẹ̀ jọ̀rọ̀ mi o. Onítorí wa.
1: Ìyàtọ̀ wà nínú torí wa àti torí tèmi. Nígbà tí mo ní ibi tẹ́ ẹ ran mi ní ẹ má kó bọ́bọ́ àwọn tó ń gbọ́ wa lọ́wọ́. Ẹ̀yin gangan apostéli orí afẹ́fẹ́. Ẹ dẹ̀ ti sọ̀rọ̀ láàárọ̀ àwọn ará ilé tó pé wọ́n gbọ́n jà wá lọ. Àwọn gan ti mọ́ ìlànà ràn mí ṣe. Ní àtijọ́ tá a ti dáyé. Kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù lẹ̀ máa ń gbé wá. Ṣùgbọ́n ẹran mi ń ṣe. Ẹ dẹ̀ mọ̀ wípé epo ti wọ́n báyìí pé mùlùmá rí epo rà lọ́nà. Ẹ dẹ̀ ti sọ síwájú pé kẹ́tẹ́kẹ́tẹ́ tí ìlú epo. Bómi ló ń mọ. Ẹ̀yin torí pé iṣẹ́ yẹn kà yín lára. Ẹ fún mi ní kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù yẹn kí n gbé lọ síbi tẹ́ ẹran mi. Ẹ̀yin wá wọ bàálù wa. So tá a fẹ́ jábọ̀. Ẹ̀yin èmi máa jábọ̀ fún. Ẹ̀yin lè wá jábọ̀ fáwọn ará.
0: Ṣé ẹ̀yin wá bí mi lè rí wípé irú bàálù wo mo gbé wá?
1: Mi ò mọ o.
0: Ẹ mọ̀ wípé bàálù ẹ̀mí ni. Kì í ṣe bàálù ara.
1: Mi ò mọ.
0: Ó ta mi pa ni.
1: Ẹ ṣe mọ̀ pé ó ní nǹkan tí àdá.
0: Èmi tí mò ń lo kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù.
1: Bẹ́ẹ̀ni.
0: Bàálù ẹ̀mí mò ń lò, èmi elépo.
1: Nǹkan tẹ̀mí kan ń sọ fún yín ni pé.
0: Ẹ mọ̀ jà fọ̀rọ̀ lẹ́bọ̀rọ̀ olóyè kan sọ.
1: Àní nǹkan tẹ̀mí ń sọ fún yín ni pé ẹ̀yin lè ran mi iṣẹ́.
0: Ok.
1: Èmi ò lè jábọ̀ fáwọn ará ilé.
0: Iṣẹ́ ta wá ra
1: mi. Kì í ṣe pé ta tí mo iṣẹ́ tí mo ran yẹn lẹ máa sọ.
0: Okay.
1: Torí ẹ̀yin gangan lára lè ran mi.
0: Èmi àti Henry.
1: Irọ́
0: àti Kẹ́mi. Kẹ́mi ṣáàjọ ran wọn ṣe kọ́.
1: Irọ́ ẹ má kó nǹkan tí ò dá sí wọn lápò.
0: Túndé ṣáàjọ ran wọn ṣe kọ́.
1: Ẹ má kó nǹkan tí ò dá sí wọn lápò.
0: Ṣé wọ́n sọ fún yín pé bẹ́ẹ̀ ni?
1: Àlẹ́ yìí gẹ́gẹ́ lẹ fi nára yín sọ pé bẹ́ẹ̀ ni.
0: Ó yẹ ìbá ń gbé nǹkan tẹ mú bọ̀.
1: Màá fún yín lẹ́yìn ètò.
0: Lẹ́yìn ètò.
1: Bẹ́ẹ̀ ni.
0: Lẹ́yìn ètò lẹ́fun mi.
1: Bẹ́ẹ̀ni. Bàtẹ́ ẹran mi ẹran mi lórí ètò.
0: Ẹ̀dùn lẹ́yìn ètò lẹ́fun.
1: Ẹran mi lórí ètò.
0: Ṣé lẹ́yìn ètò lẹ́fun.
1: Alẹ́ ẹran mi lórí ètò.
0: Ìbéèrè mò ń
1: bèrè. Ìbéèrè mi ṣe ẹran mi lórí ètò.
0: Àní nǹkan tẹ́ ẹ sọ ní.
1: Alẹ́ ẹ̀ tí ì dáhùn sẹ́ ṣé ẹran mi lórí ètò. Ibi tẹ́ ẹ ti rán mi yẹn náà ti máa gbà.
0: Ṣé lẹ́yìn ètò lẹ́fun.
1: Àrí ibi tẹ́ ẹ ti fún mi ṣẹlẹ̀ ti máa gbà bó ṣe yín.
0: Mo ti wá mọ̀ pé àwọn ọ̀rọ̀ kéékèèké. Abẹ́ ń parọ́ mi báyìí.
1: Ẹ̀sìn fàyè gbàyìn kẹ́ parọ́.
0: Kì í fàyè gbàyìn kẹ́ parọ́. Túndé oṣojú rẹ.
1: Ilé ológo tí mò ń lé tí mo ti rẹ̀ àgò yìí o ti gbàrọ́ lọ́wọ́ mi.
0: Olóyè lè kàn sọ́ni.
1: Bàbá.
0: Ilé ológo lẹ́yìn lé.
1: Ilé ológo ni o.
0: Kábíyèsí ọlọ́run.
1: Òun ẹ̀ka mo lé mo sọ.
0: Kábíyèsí ọlọ́run.
1: Lẹ́yìn ilé ológo ẹ má pè mí sí.
0: Bàtà ilé ológo gan lẹ́wọ́.
1: Aṣọ ilé ológo mo wọ. Ẹ kú ojú wa tọ́kù ẹ kú ojú ẹ yàrá lé. Ọ̀rẹ́ yìí olólùfẹ́ yín lálẹ́kan sọ́ni lórí kì í. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ni òkun ìhóruru káwà ruru Nàìjíríà ń hó. Àbẹ̀rẹ̀ òhó wọnú ẹ̀. Ẹ sọ ẹ fi wọnú odò. Ṣé ẹ fẹ́ wọnú odò? Ẹ̀yin kọ́ ti ẹsẹ̀ kan wọnú odò
0: náà.
1: Àbúrò bòdò ṣe jìn tó.
0: A
1: ṣe bá gbé kejì lọ. Tó bá lọ gbé méjì lọ. Àti gbé bá. Ọlọ́run máa jáde nǹkan tí
0: ó dé. Tọ́ ẹ̀yà ara ilé ẹ ti mọ̀ páwo ó pààyàn lẹ́rìn o torí ìbá méjì kọ́ olólóyè lẹ́kan sanni ni wọ́n ti sọ ohun. Ṣé ẹ̀rọ̀rọ̀ Nàìjíríà ká rẹ́rìn díẹ̀ ká tún fi ojú sùnrùn kun ká fi wo ọ̀rọ̀ ni. Àbáwọn ará ilé náà ń pè wá àwọn náà fẹ́ rẹ́rìn rẹ́rìn bó bá ti tásìkò bóyá àwọn kan náà sì fẹ́ fún wa ní nǹkan ní báwọn. Ohun tí wọ́n kó bọ̀ láti.
1: Láti fi tẹ ẹran wọn.
0: Àwọn tẹ ẹjọ lọ.
1: Láti ok àwa tẹ ẹjọ àwa tí ẹjọ rán.
0: Àwa mẹ̀kúnnù.
1: àwa tí àpọ́sítílì ọ̀rẹ́ fẹ́fẹ́ ránṣẹ́ pé ká bá a lọ báyìí ṣé kì í dárúkọ ẹ̀dẹ́ ẹ̀ràn wá sí.
0: ṣebí ìgbà tẹ wá ń jọ kìnní àná ẹni karùn-ún yín
1: sẹ́nà àní ṣé kì í dárúkọ ẹ̀dẹ́ ẹ̀ràn wá sí.
0: ó yẹ dákọ.
1: wọ́n fi bọ̀ ẹ́ láṣìírí.
0: ẹ dákọ lórí ètò yìí o. ẹ̀ ń ta ara yín sí ó yẹ dákọ rẹ̀.
1: àní mo fi bọ̀ yín láṣìírí sẹ́.
0: tọ́ gbàgede òṣèlú bẹ̀rẹ̀ láàárọ̀ yìí gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ ṣé àlàáfíà làbà yín lẹ́ẹ̀kan sí i. ẹ jẹ́ àjọ wo ọ̀rọ̀ òṣèlú nàìjíríà. ẹ jẹ́ àjọ wo ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà. ẹ jẹ́ àjọ fi ojú sùnùkùn kájọ fi wò ó. ẹ ti mọ gbàgede òṣèlú tiwa. àjọ jókòó ní ìlànà ìjíròrò dátọ́rọ̀ ni o. kí là ń dájọ́ ọgbọ́n ni ṣèbí wọ́n ní kájọ fi ọwọ́ wọwọ́ báyìí o náà lọ́wọ́ fi ń mọ̀. ẹ̀yin alára wa ṣé kí n má tàn yín o. àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù lórí. ṣẹ́ẹ̀rí bí nàìjíríà yóò bá dáa èmi ò gbé ẹ̀yin ò gbé. gbogbo àjọ dáwọ́ pọ̀ báyìí òun láàjọ gbé dé èbú tí ò go. ṣèbí nítorí pé àwa kan ti yọra wa sẹ́yìn gbọ́rọ̀ yóò kàn wá kò kàn wá tá à ń sọ látijọ́ yìí. ṣẹ́ẹ̀rí bí ó gbà yọ sí wa báyìí. ẹni ètí ìkẹyìn ṣé ò tí ì mọ kan àwọn tó kàn yín. bó bá ti kàn àwọn tó kàn yín ó ti kẹyìn náà nù. ọ̀rọ̀ nàìjíríà ẹ jẹ́ jọ bojú wò láàárọ̀ tòní. òṣèlú nàìjíríà àwọn tá à ń ránṣẹ́ yìí tí wọ́n sì ń sọ pé nítorí ìwà náà ni. ẹ já wò láàárọ̀ yìí ṣé nítorí ìwà ni lóòótọ́. bó bá jẹ́ nítorí ìwà ni bóò ni yóò ṣe wá mọ́ ṣẹnu re fáwọn tí ò ní ṣẹnu re fáwa. ṣèbẹ̀ ń tẹ èèyàn bá ránṣẹ́ nítorí èèyàn mo ràn yàn án ṣẹ́ torí tèmi. ẹni tí mo sì ránṣẹ́ òní ń yọkùn yìí lójú rẹ̀ ń dán. èmi tí àwọn aràn yàn ń ṣẹ́ èmi wá ń gbẹ ikùn mi wá pẹlẹbẹ. ṣẹ́ẹ̀rí pé ọ̀rọ̀ ó ti ń sapá kan jàmọ́ ìtì ń lọ́jú pọ̀ ìtì ń dàrú láwọn abala bìkan. ṣé ìṣẹ̀tàn 2027 ló ti ń bọ̀ yìí o. àwọn tí wọ́n wà nílùú ọba ẹjẹ́ ń ṣàlàyé rẹ̀ báwọn. ẹ̀yin ò mọ̀ pé ìlú ọba ń bẹ nàìjíríà. bẹ́ẹ̀ bá débi táyé wà nàìjíríà ẹ lọ gbé sẹ́gbẹ́ ìlú ọba ẹ rí pé kò sí àtọ̀ ń bẹ̀. àwọn ọmọ tó wà nílùú ọba nàìjíríà wọ́n ti ń padà wóko báyìí o. nígbà wọn á dokò wọn á ní nǹkan kan náà jọ ni wá. níbi ọdún bíi mẹ́ta sẹ́yìn àì ṣe nǹkan kan náà o. níbi ọdún bíi mẹ́ta sẹ́yìn wọn ò mọ̀ wá rí o.
1: ẹ jẹ́ jẹ́ ń kí yín lẹ́yìn ọ̀rọ̀ kan bá bọ́ta lánàá.
0: ok
1: mo ka ọ̀rọ̀ yẹn mo fẹ́ lè máa ta kìtì.
0: ẹ̀rín pààyàn nù o.
1: àmì mo fẹ́ lè máa ta kìtì
0: sí ẹ̀ ọ̀lọ́
1: aṣòfin.
0: ẹ̀yọ̀
1: kì í ṣàṣòfin ìpínlẹ̀ o aṣòfin làbújá.
0: ẹ̀yọ̀
1: ó ní kẹ́dẹ̀ máa wo ó lẹ́yìn kan máa rògbò wà lọ́wọ́ àwọn pé kò sówó lọ́wọ́ àwọn tààràtààrà. ó ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì ó ní akẹgbẹ́ òun kan ó ní 700,000 owó skul ọmọ oníkùrí ó lóun òun yà.
0: kábíyèsí ọlọ́run
1: ẹ sọ pé sá ẹ lè sanwó skul.
0: ẹ sáwọn tí wọn sọ fún wọn ó sì gbàgbọ́.
1: ibi tí mo ti rí nǹkan táwọn èèyàn fi ń ṣọwọ́ sí bí àkàṣù báyìí ni tó ń jù gidigidi ògúnlùsù tó ní adúlára.
0: ṣé dìdìrín ló pè wá ni.
1: ó ní 700,000 owó skul olówó ìsan.
0: àbórópá lọpọlọ.
1: ìbéèrè ni pé nígbà tó ti wá dàbẹ yẹn kí ló tún wá second term fún.
0: òótọ́ ni o nígbà tó rò owó skul san.
1: bọ́sibì tí wàá ti iṣẹ́ tí wàá rówó àwọn ọmọ ẹ skul ẹ san. tó sọ àwọn ọmọ ẹ san.
0: ẹ jẹ́ wọn aṣòfin olóyè lè kàn san
1: ni
0: torí ìyẹn ni.
1: ẹ lè ṣàlàyé ṣe mẹ́mọ́ra ẹ mọ̀ wá ara yín ṣe ẹ lè ṣàlàyé mẹ́ṣẹ́ máa ń sọ fún wa ayé inú ọlọ́run
0: lọ. ibi ẹ wá sọ̀rọ̀ dé tẹ́ ẹ parọ́ ẹ gómìnà nígbà kan rí ti won ti se
1: saaji be ni
0: ogbe ni
1: be ni raufu
0: aregbe sola e ja la oro mole
1: be ni
0: won si tun ti se minister na ri o
1: be ni sir
0: fun oro interior ni oro abende ati be be lo fun odidi odun merin
1: be ni
0: won wa ni e ma wa won o awon ta won o ni pichi olorun awon lowo de fun gugu igba ta won fi wa lori isakoso gege bi gomina odun mejo awon onile awon okole ba won ba fe lo sun
1: ile ore
0: won ile ore awon la won wo awon se awosun kere
1: la sadiye
0: abi emi ba won salaye re daada abi en ti onile kin lo gbe di ore
1: se ki wa so
0: awosun ko
1: se ki wa so ko fin ile ore
0: e wa ba so
1: pelu ogo olorun o to loro to so ben
0: won kole
1: omo lo kisi be ko kole o
0: ko
1: kole se lesha omo lesha ni mi
0: okay
1: mo mo story yen daada ko sogun ta lesha o beti oga ni ma bi wa ngogo ambo wa lowe o se commissioner for works 80 years leko o se governor ni baye o fe kole si le a je pe o fe ba wa se o rira gege bi ara wa ni won ba mo nkan le ma sibe na ile ore mi fe daruko ore yen bo mo mara dana mi fe daruko ile yen lo nbi but awon yan so na be ogbeni o n se kini ko ba le jire oro osu lojo waju ke kan ba le ma wu e wi pe ofo ofiro na gba o ba o contractor lowo kan kan ba yen lo se n se kini o ye wa o ore yen ti wa de le sin ba ibere ta fe bi ni pe so le fun wa ni statement of account here ti yawo e ati tawon omo e nigbati je governor kure kakọ wo na ka mu lati be
0: ka ti wa so pe ko ni le ni le sa ko ni le ninu aye yi
1: e so pe
0: ko ni le loke okun
1: mi n kan te so
0: ko ni le leko
1: sa
0: awon oloselu ngati ogbeni aregbesola n soro hun ibi won ku tin campaign na ni
1: be ni
0: ni won tin soro hun
1: ile itosi le lo tin so o ko paro ife lo ti soro yen ile sha den il kini le fesi lisha o to lo so
0: o so de bi wi pe beni kan ba ni ro lo n pa ko jade
1: ani se omo le sha ni mi se oro yen ti
0: odun odun odun odun sa omo
1: ko e sumara omo lu ni
0: wa ti be so pe e mo ore re ni
1: isin ore ni mo mo
0: okay ma won
1: o nfura re mi o mo
0: okay e mo re
1: sugbon omo le sha
0: e mo re
1: mo mo re
0: okay o ye ma boro yin lo
1: a se be a wa nti wa wa hira wa se ba so eyin le local ati so be mi mo re ise o lo sa abuja o
0: la
1: bi apata o
0: mo so fe le
1: mi eyin ti mo so mi le pa won to nbo wa eyin gangan gege bi ya still uri afefe lo to ko di le sha sugbon ti o ti wa ni
0: o ti ni ba
1: ti ni ba ṣugbọn o ye gomina ko ni pa to di minister o fi ma lo kuro minister kun ni ṣe bere to yo
0: abere ise olohun
1: ise olohun lagbara po
0: se ingba won fi je minister won sese rowo awon owo ti won
1: iro won ti apply fun loan ti pe
0: okay
1: adon ma be bank yo grant ye ni so but so ma kuro as minister lagba be bank ise wa fun won ni loan
0: abere ise olohun
1: awon kan le ma
0: bu
1: loan officer ti o ti te approve elema abu
0: e o gbọdọ jẹ local government chairman gan ko lohun o kọle
1: e soro kan ti lo gbara ji odi
0: ah Nigeria my country we hate you we hate to oloye le kan san ni
1: baba
0: lasiko ta wa yi oro kan jade lori afefe o o si ti di eyi ti awon eyan gba bi eni gbagbo ti bayi láàrin ẹni tó ti fìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí àti ọ̀gá wọn gangan nígbà táwọn jẹ́ igbákejì ààrẹ ẹni tó jí ààrẹ lásìkò ọ̀hún èyàn ẹ bọra òwú bàbá fúnra ẹ̀ olóyè olóṣègùn àrẹ̀mú Ọbásanjọ́ OBJ ibi bàbá bá wà bí bàbá bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n bá sọ òun yóò sì máa jà rìn nílẹ̀ ni bàbá sọ̀rọ̀ ilẹ̀kùn o ọ̀rọ̀ tí wọ́n wá ń sọ òun ó ní ṣe pẹ̀lú Atiku Abubakar se bi awon na tin gbianju lati opolopo odun seyin wi pe anise eyin kini ta n pe lare yi orilede Nigeria o ya won eje ka mo se amo mo ibi ti bata tin ta omo Nigeria lese baba si ni awo e dakun o e ja fi tegan ko ka yo tegan ko nbe o emi isele ya me ya won isele sin mesin emi esi ese oro wi pe oloselu emi ko so oloselu baba ni ka wo oro yi dada baba n soro Nigeria e dakun e fi tegan ko e yo tegan ko nbe benu son o ko loro yi o o ye atiku o se bi atiku ni o fo fere oke okun ya yo si ba won kan soro won o si gbo yo si ri be baba soro orilede Nigeria o ye atiku na ama lati gba ta atiku te n gbianju lati tu oko orilede yi ba ti ku se n ti be la won kan tu oro wa di ati awon kan won tu to oro sele laarin oloye olusegun obasanjo oloye lekan san ni bo mo poro on ye yin daada eja tu sude sale koko pelu oro ti n ja rinrin lasiko ta wa yi awon ara ile won fe mo ide abajo oye e ba n bi wa eko ilu
1: e seun atokun oro yi agba time die
0: oye eja tori eja tu sude sale
1: koko o kenu
0: eja tu sude sale koko
1: ti e ko ba gbagbe mo so fun yin nkulu yi wi pe ni odun 2023
0: eyo
1: ninu woye temi ngba ti mo gbe oju nu kale mo fi wo kini yen tinubu ni baba se
0: tinubu ni
1: baba se tinubu e ambassador
0: ka
1: pe tinubu lo support bẹrẹ
0: awon mo Nigeria o gbagbo
1: won ni Peter Obi lo support
0: eyo
1: won tun ni Peter Obi lo support bayi ṣugbọn Obasanjo ti je are ri eto si tologun alagbada ton dibo wole ni emeji ototo o mo mathematics ta fi nje are lo ilede yi
0: ko ti se lo do mare
1: e nkan ton se 2023 yen won mo wi pe ko le sin Peter Obi di aso rock won be ko ni le fun wara ṣugbọn mo le da wara nu
0: Peter Obi o le fun wara
1: ki se bon gangan ni o le fun
0: okay
1: ti won go lo be da wara nu awon kan lo fo we da wara nu won mo wi pe to ba ba election lo yen lo ngba pe ko ni wole ṣugbọn a se ipalara fe ni kan ti o ni le wole ati 2023 inu bu yi ti mo na se gbe jade e wo gbogbo awon ti won ba Peter Obi rin ajo yen
0: ayo
1: awon to je pe saju won ma ko re ki Tinubu ngba to ya won ba ya oro won otun oro won osi abi kan ni pa won abaja lori aye ewe iroyin ṣugbọn le ta le ta e ma gbo wipe ṣebu fun en le e o fun mi le lo tan pe ti mo gba lowo eniyan o le nbu
0: ka
1: kede rin lawa ni e kan daro kan oleye kankan doyin okugbe to ṣe diji campaign yen doyin okugbe Obasanjo just boy ni to ṣubu o lo ko se social adviser of media 1999 ko ri pe won tuka nba yan won tun pada ma bara won se lo ohun lo ni pe afi ko je Peter Obi se iyen de yun pupe obe balese nigba to wa ni special adviser Jonathan na won le osowo kan ku mo ku mo won wa convict him yan so won ni ko ni lo e won koko dawo pada ni se me le fi DG campaign ye ko je en to je pe court ye se convict lo ba yara ngba yen iye do yoku pe ta n ti lo gbe wa omo Obasanjo kan lati Ekiti akiyan so to kan mo se election to wole bayi ti Tinubu wole bayi ko si ebu ti okupe ti o bu Peter Obi tan
0: kai
1: en to fi gba kan je DG campaign
0: kai
1: ke se bo wa n bu lasan o wa ni pe ona e jina si Tinubu bí tó bá dọ̀rọ̀ òṣèlú bí bá báyìí ni Tinubu jẹ́ gbéṣẹ́ òye
0: ó sì ní díje campaign rẹ̀
1: pẹ̀lú ògùn ọlọ́run ṣáájú ìgbà yẹn lèmi ti mọ̀ pé ibiṣẹ́ Ayọ̀ Adébànjọ Bọ̀dé George gbogbo wọn gbà yẹn ẹ̀hún pé ìyẹn Obasanjo ni wọ́n ṣùgbọ́n ọ̀rọ̀ ń kanra wọn lẹ́yìn ìyẹn ẹlẹgbẹ́ kan ibi tí ọ̀rọ̀ yẹn ti kọ́kọ́ wá fà ni ọ̀rọ̀ kan tí Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ ogun tó sọ nípa Ọbásanjọ́. Ó ní Ọbásanjọ́ da àwọn ní 2003 pé àwọn gómìnà AD náà yẹn àwọn ọba Ọbásanjọ́ ní ọ̀rọ̀ àjọsọ pé Ọbásanjọ́ máa padà sí orí ipò. Àwọn náà wọ́n á dẹ̀ wọlé gẹ́gẹ́ bí gómìnà AD lábẹ́ ẹgbẹ́ òṣèlú AD ní 2003 káwọn náà ṣe second term wọn. Ó ní ní bẹ̀yìnbẹ̀yìn Ọbásanjọ́ da àwọn, ó kó àwọn kandidate PDP náà yẹn, ó kó wọn wọlé bíi Babaládọjà, Oyinlọ́lá, Gbẹ̀ngà Daniel, Olúṣẹ́gun Àgàgù àti Fẹ́lọ́kọ̀ Tèkìtì Ayọ̀ Fáyọ́ṣe nígbà yẹn pé àgbẹ̀wò táwọn àdájọ́ ní ni wípé àwọn AD governors náà máa dá padà ní àwọn ibẹ̀ yẹn. Bí ọ̀rọ̀ yẹn ṣe kọ́ bẹ́lẹ̀ mọ́ níbi òkè ẹlẹ́ṣọ́n àti ń bọ̀ wọ́n fẹ́ tú nǹkan kan jáde ni. Nígbà tí Ọbásanjọ́ máa reply Ọbásanjọ́ yẹn ló wá fọ́n ká rẹ́kẹrẹ́kẹ́. Ó ní wípé irọ́ náà pa pohun ọ̀tàn wọn, ó lóun ò bá wọn ní ìpàdé kankan pọ̀ tèmi dẹ̀ mọ̀ pé akọ ọ̀rọ̀ ni torí gbà gbogbo AD governor sí lóòótọ́ wọ́n gbà fún lóòótọ́ pé kí ó jẹ president. Ibi tí wọ́n bá ṣe meeting dé báyẹn wọ́n ní presidential candidate yẹn AD ní 2003 tako Ọbásanjọ́ bí ẹ ṣàfilẹ̀ àtijọ́ lọ́rọ̀ àjọsọ. Nígbà tí Ọbásanjọ́ máa dá tiẹ̀ padà ó láti kú náà bá ṣe meeting àti pé ó ṣàdáyàmọ̀ ní ṣáà máa rẹ̀ yàtọ̀ sí igbákejì ààrẹ ni. Ìwọ́lá bá ṣe meeting ló bá nírọ̀ àtìkù náà bá ṣe meeting kìnnìkan ṣe kìnnìkan. Bẹ́ẹ̀ mo ti mọ̀ pé okay election ti ń bọ̀ torí wá ti di àsìkò election báyìí Ọbásanjọ́ aṣàrọ̀rọ̀ sọ tako àtìkù ni. Ló bá jù lẹ́gbà ó pé àtìkù òun náà bá ṣe meeting àtìkù ló wà desperate pé àtìkù náà bá ṣe meeting bàbá bàtìkù ṣe meeting ẹni gángan lábá ṣe meeting ọ̀rọ̀ yẹn ṣáà mọ́ níbẹ̀. Bàtọ́jọ́ tún máa fàágùn ọ̀rọ̀ tí Ọ̀ṣọ́bà gbé kalẹ̀ tí mo dẹ̀ mọ̀ wípé gbogbo wọn wà ní WhatsApp group kan náà ni yàtọ̀ Ọ̀ṣọ́bà àti Tinubu àti Ọbásanjọ́ ẹbí ẹ̀fọ̀rọ̀ wọn lẹ̀ sí ibì kan. Para bàbá máa gbé ìyẹn Ọbásanjọ́ ó ní kí náà tiẹ̀ ń sọ gan pé àtìkù o bàtìkù tó gbé fún Gali Umar Nahaba former speaker House of Reps ó fún ní 5 million. Bí kò fi rọ ohun lóye pẹ̀lú ògùn ọlọ́ngbà yẹn House of Reps kan ló fẹ́ yọ Ọbásanjọ́, Senate ló fẹ́ yọ Ọbásanjọ́, kì í ṣe House of Reps ti Gali Umar Nahaba ti jẹ́ speaker alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì 5 million náà fẹ́ fi yọ president. 5 million báyìí ṣe 5 million sí kò sí àníàní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká gbé sẹ́gbẹ̀ẹ́ exchange rate bí 120-150 ni ó wà lé ní báyìí bí 14 lé ní báyìí káti ẹ̀pẹ́ ní times 10 ẹ̀ kàgbé ní 50 million ìsinyìí ṣé 50 million lẹ́fi yọ president lóye ní nàìjíríà lé ní báyìí bí ẹ fẹ́ lọ bribe gbogbo national gbogbo House of Reps 360 members House of Reps ṣé 50 million àárọ̀ yìí lẹ́fi máa bribe wọn. Ó gbọ́ lásán lọ́fẹ́ yọ gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ 1 billion kan náà fi bẹ̀rẹ̀ ni ẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ o pé ẹkẹ̀kọ́ ìfẹ́lẹ̀ ìwọ́wájú wọ̀ lásán 1 billion wọn náà fẹ́ yọ odidi president nàìjíríà pẹ̀lú 50 million mẹ́ta tí kú máa wá dá lóhùn bàbá àbòsílẹ̀ ṣe Gali Umar Nahaba ó ti kú ó kú níbi ọ̀kan ọdún mélòó kan sẹ́yìn kó tó kú.

0: wa kuta ya bẹ si ni paro mu ku eyin nu olohun nu ore yan sha fa lo ran yin won fa lo ran yin won fa lo ran yin won fa lo ran yin atiku wa ni pe aba kuro lori e mi se mo bomo iba atiku buri iba akoko da atiku ma da lohun ta gbe ni oju esan san pe aba so tenu e oni gbudu ko to so nipa mi bi awa wi lasan bo se ma paro mo bi ni akoko election ti gbugbe se wa sha tin bo bo se ma paro mo mi niyan oni 2023 omo ye e lo support atiku lo se be 2027 don bo yi omo ya e lo tu fe support bo ta si gbangba ko lo omo ya e lo fe support yi ti wa fi ma ba aye awon opponent e je kuku so si ta bi tinubu lo fe se o
1: atiku so ba
0: o so be
1: fun
0: oba sojo be ni ore ni pe toro ba fe to ba fe fa oro jina si wi pe ohun se tan to fe ba nabi wo lo te gbogbo kan ti a fi ro boya oje yan gidi ko je yan gidi na cast e e ka gbe oro yi kale ka wa wo dada mi se lo selu mi de fe da soro won nkan to wa nle le fi analyze sugbon ta ba ni ka fa lo si roju ka fa lo seyin gbogbo awon to ma n gbo mi won mo pe emi o fe ran oba sojo o ti lẹ ọkọ kẹrin mọ ìdí dẹ ni
1: ẹ bá ń ṣàlàyé nǹkan tẹ kẹlù mi ò mọ rò wípé bóyá nǹkan mí bẹ́ẹ̀ ni o
0: kò gba girlfriend mi kò gba ìyàwó mi ìgbà tó jẹ president gírígírí ti pọ̀ jù wọ́n pe kékeré democratic credential pé ìṣe pẹ̀lú ìlànà ìjọba warawa ọbásanjọ́ òní ìgbà iná fi house of assembly mẹ́fà tá fi ń yọ governor ní plateau state ilé tó jẹ́ pé yíyan 24 ló wà ń bẹ̀ 6 suspend 18 6 wà ló ń yọ gómìnà wọn ẹ̀ ṣe nǹkan bẹ́yẹn aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀ka ti ẹ̀ fi àwọn ará bí ìsílẹ̀ ẹ̀ka bọ́ sínú ìdílé bàbá yẹn gọ́gọ́gọ́gọ́ ìjẹ́ yìí mọ̀ pé àti bàbá àti àkọ́bí ọlọ́kùnrin wọn sọ̀rọ̀ lénìí báyìí
1: bàbá Ọbásanjọ́
0: àti àkọ́bí ọlọ́kùnrin Gbẹ̀ngà Ọbásanjọ́ ìyẹn ni bá yẹ parẹ́kùn tó lè bá wọn sọ̀rọ̀
1: ó bẹ̀rù bàbá ẹ̀
0: ẹ̀rù kẹ kálẹ́rù ní ìbádà
1: kí á ló fàá
0: ṣe fẹ́ gbọ́
1: oyè ẹ̀jẹ̀ á gbọ́
0: wọ́n sọ nínú kọ́ọ̀tù ni ó ní bàbá ṣe kò tọ́ pẹ̀lú ìyàwó òun ọ̀rọ̀ kọ́ọ̀tù ti Gbẹ̀ngà sọ nílé ẹjọ́ ni tí ìyàbọ̀ Ọbásanjọ́ ọmọ Ọbásanjọ́ kan tó gbógun ti bàbá kò sí lẹ́tà tí ò kọta kó bàbá tó dẹ̀ fi sí ìgboro ayé ròyìn báyìí ni bàbá hàn bí láyé òun lè bá ṣe ọ̀ṣọ́bà yìí kan náà ló parí ìjà láàrin bàbá àti ìyàbọ̀ tá fi ń bára wọn ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ irú èyàn bẹ́ẹ̀ lẹ́wà ní kí n bọ́rọ̀ ẹ̀ personal character ẹ̀ nígbà tó jẹ́ president gírígírí ṣáá ni ṣẹ́rí nígbà tá bẹ̀rẹ̀ 1999 kánípọ̀ lọ́wọ́ kankan yan irú èyàn bí yáradúrà fún wa ni a ti lọ ju báyìí lọ àwọn ọ̀bàjẹ́ kan wà tẹ́gbọ́n ti wá gbé wọnú òfin táwọn wá rò bóyá nǹkan gidi ni security vote ìbòlówà ní constitution.
1: òfin ọdún 1999.
0: bẹ́ẹ̀ni.
1: ẹ̀rí bí òfin tí ò fẹ́ pé wa kò dá nǹkan
0: kí ṣe pé òfin yẹn gangan kọ́ ni wàhálà wa àwa tá à ń lo òfin yẹn gangan láàsùnwọ̀n mi lófin yẹn pé o ṣùgbọ́n tá a bá tẹ̀lé nǹkan tó wà
1: ní. òfin kọ́ ni wàhálà àwa tá à ń lo òfin
0: láàsùnwọ̀n àwa gangan láàsùnwọ̀n kò sí nǹkan tó ń jẹ́ security vote ní constitution nàìjíríà kò sí. Iran tó ń ṣe káàkiri sọ pé ní empowerment constituency vote ta ló gbé wá 2005 ló gbé wá ó fẹ́ jí tọ́ tam pé kọ́nyọ̀dá tọ́ tam fóun ló fi ń tu àwọn national
1: assembly lójú ibi tí mo wá ń bọ̀
0: ibi tátùkù wa sọ ní pé ó ní ẹ̀ṣẹ̀ kan tó ń mọ̀ pé òun ṣẹ́ pé táyé wa tún parẹ́ tá a bá tún bára wọn nínú ọkọ̀ náà wọn á tún kìíní yẹn ṣe ó lòun ló ń fọ́ tọ́ tam lọ́wọ́.
1: ibi tí mo ń bọ̀ gan nù àwọn èèyàn sọ lọ́tún ló sì wí pé bí ìbá ṣe àtìkù.
0: bẹ́ẹ̀ni president tó bá sọjọ́ làá máa sọ dèní.
1: wọn bá bóyá bàbá ò bá máa ṣe lọ
0: ni. bọ́tẹ̀ mi sẹ́yìn president tó bá sọjọ́ làá bá máa sọ dèní lẹ́nìyí. mo wá mi ò ráyè nǹkan tí ò dá tèmi torí àwa kan lójú inú láti mọ ẹni tó ń sòótọ́ ọ̀rọ̀ àti ẹni tó ń parọ́. wọ́n ní àbáyọ̀ kọ̀wé kan gbà kan pẹ̀ ní my watch àbí èso ọ̀ṣẹ̀rẹ̀ ni mi ò kárí ọlọ́mọ mi ò kárí torí mo bá tí mo gbọ́ àwọn kankan tó wà ní ẹ̀ àwọn ìwé kan wà tó bí táwọn kan bá kọ́ mi lẹ̀ lẹ́ka àbáńgídá kọ̀wé ní kí n ká nígbà tí mi yá wiri èyàn bí abàṣà kọ̀wé ní kí n ká kí n fẹ́ máa kàánú ẹ̀.

0: kọ́ la fẹ́ rí ìṣèjọba ẹ̀ la fẹ́ rí ìṣèjọba yẹn gan ni kókó ìjọ tí a kọ́ ilé ìlú ẹ̀mí ìlẹ̀ka bí tinubu kọ́ ọlọ́la mi ìlẹ̀ka ẹnìkan tó lé tí buhari bá kọ́ ìmọ̀ ìṣèlè ká dáàbò tí àkàlẹ́ yàrá ìdúrà òkú ni ẹ̀mí ga máa lé kiri ọbẹ̀ ni kọ̀wé.
1: wọ́n á jàjà ká kọ́ gbogbo ẹ̀rẹ́ kà.
0: Máa lé gan máa kà á. Máa ya máa lé gan sí méjì gan máa tó wà bá tíkíníkà tó sì wà láàrin ẹ̀ ni. Káfíń yẹn sí ẹ̀bẹ̀ kan. A ti kúlẹ̀ ṣẹ̀kọ́ tó ń ṣẹ̀ ni pé òun pa third term. Nígbà tí àwọn tó kàwé Ọbásanjọ́ yẹn sọ nǹkan tó ṣẹlẹ̀ nínú ìwé yẹn pé bákan. Wọ́n lọ sọ wípé Àtíkù ò lè ní o, ìgbà o, ìkòkò bábà sásán. Ẹni tí ó bá mọ òṣèlú Nàìjíríà ní àkókò yẹn dáadáa. A mọ̀ wípé àkókò tí Àtíkù fi jẹ́ vice president kò ju 1999 wọ May 29, 2003 lọ. 2003 or 2007 oru ajatuka ni
1: wọn
0: fi ọjọ́ kan rẹ.
1: Nínú ọdún mẹ́jọ ọdún mẹ́rin
0: péré. Àtíkù bá tó yá wọn frustrate ó kúrò ní APC ní PDP ó lọ sí ECM yẹn. Àwọn kan bá ní ọbẹ̀ ni wọ́n máa rí wàhálà ó ní kò sí wàhálà tó ń fẹ́ rí ju tó ń ti rí kó tó gbóhùn sọ̀rọ̀ síta lọ. Pé kò sí nǹkan tó ń fẹ́ ṣe. Wọ́n ṣe títí mẹ́rin pé wọ́n sọ̀rọ̀ kan pé wọ́n fẹ́ pa àwọn. Pé kan ṣe bẹ́ẹ̀ ni pé àwọn ẹlẹ́ṣọ̀ àwọn tó ń ṣọ̀ mẹ́bà ń jà wọ́n bára wọn jà bí wọ́n tán ní bára wọn jà ìbọn bá wọn. Ẹni tí wọ́n bá fẹ́ tọ̀bẹ́rọ́ lòun pa ni pé kí wọ́n jáde kan tọ̀bẹ́rọ́ lòun pa. Kò mọ́ bẹ́ẹ̀ yẹn. Ó ní pé gbogbo nǹkan tí wọ́n fi ń ṣe àtìlẹ́yìn fún ọ̀gá wọn ló fi ṣàtìlẹ́yìn. Ṣẹ́ni tí àwọn kan bá ń sọ̀rọ̀ a máa mú ọ̀rọ̀ àwọn tó ṣojú wọn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ká máa sún pọ̀ mọ́ ọ̀rọ̀ tán sáti máa ètò ń sọ òótọ́ àti ilé ètò ń pa ìrọ́. Mo ṣì ní fọ́nrán yẹn lọ́wọ́ tí gómìnà ìpínlẹ̀ Abia State Imáyẹn Ojúzọ Kalu sẹ́nẹ́tọ̀ ní báyìí tó ní pé gbogbo gómìnà PDP Imáyẹn máa ṣèpàdé láàrin ara wọn pé Àtíkù làwọn fẹ́. Wọ́n láwọn láìkì style Ọbásanjọ́ pé Àtíkù bá wọn lára mu pé Kátíkù jáde fún 2003. Ló láti kú jáde torí pé oníkan fi bàbá sílẹ̀ pé kí bàbá parí sáà ẹ̀. Ẹni tó fi bàbá kan jẹ́ igbákejì ààrẹ Alex Ekweme ó lọ bá Àtíkù mẹ́ pé Kátíkù support òun. Pé Kátíkù bá support òun tọ́wọ́n bá wọlé pé òun fọlọ́run ṣẹlẹ́rìí wípé òun ní ṣe second term. Bí yàtọ̀ sí pé òun ní ṣe second term tó bá kú bí oṣù mẹ́fà kan ṣe ètò ìdìbò òun máa kọ̀wé fìpọ́lẹ̀ pé Kátíkù bọ́ sípò ààrẹ Kátíkù lè ṣe election. Gẹ́gẹ́ bí president báyẹn fẹ́tìmọ̀ sí òye yín Àtíkù ò dá ẹ̀kọ́ ẹ̀mẹ́ lọ́hùn ó tẹ̀lé Ọbásanjọ́. Ẹ̀kọ́ ẹ̀mẹ́ sọ̀rọ̀ yẹn Ojúzọ Kalu sọ̀rọ̀ yẹn. Èyí tí Ọbásanjọ́ fúnra rẹ̀ fẹnu ẹ̀ sọ nígbà tí wọ́n ṣe primary PDP tán tí Ọbásanjọ́ wọlé tán ni kí bàbá give vote of thanks àti acceptance speech. Bàbá ní pé òun lè dá dúró síbẹ̀ yẹn àyàfi tó bá ń wo Àtíkù lẹ́yìn ọ̀hún pé kàn jọ̀ká báwọn kí Àtíkù Kátíkù wá dúró sẹ́yìn ọ̀hún. Ìṣẹ̀ gbọ́rọ̀ ọ̀rọ̀ ẹni tó bá ní gbọ́rọ̀ ló ń mọ pa kó lọ bá NTA kan sí archive convention yẹn kan gbé jáde olóhùn lè dá dúró níbẹ̀ yẹn bọ́lọ́hún mọ̀ wípé òun kọ́ lòun ṣiṣẹ́ victory ọ̀hún Àtíkù ló bá òun ṣe. Bí Kátíkù dúró sẹ́yìn ọ̀hún kó tó lè máa sọ̀rọ̀. Àtíkù dúró di ọwọ́ ìmọ̀ olóṣèlú àwọn ọwọ́ ìsókè pé òun àjọṣe oríire yìí ni. Wọ́n ṣe wọlé pààrọ̀ báyìí àbáfi wà ní ẹ̀hàn ni ìyẹn ẹlẹ́ẹ̀kejì. Gbogbo ọ̀rọ̀ pé kí VP má lè dá ní èdè tààrà ẹ̀ ìyẹn àtàwọn bá iṣẹ́ bá ṣe jọ ló bẹ̀rẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà yẹn VP máa ní vice president máa ní àwọn ọ̀tẹ́gbọ̀n òun ló máa tètè yàn síṣẹ́. Nísìnyí báyìí presidential aid náà pè wọ́n ààrẹ ló máa yàn wọ́n ààrẹ ló lè fàyà wọn. Mo rántí orúkọ bẹ́ẹ̀ ni o.
1: Wọ́n kàn dàbí ìdọ̀bọ̀ nìyẹn
0: ṣá. Dr. Adilu Akande olùkọ́ foríko òun ni media adviser Àtíkù mẹ́ òun náà kọ́kọ́ lé dànù. Tó bá ṣe jẹ́ gbogbo àwọn tó ń bá Àtíkù ṣe wọ́n ta ó lé wọn dànù wá ló ń yọ àwọn kan fún wọn yẹ́n dẹ́nu bẹ́ẹ̀ jókòó sí ilé yín mi. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí kì í ṣọ̀rọ̀ wípé Àtíkù dájú Ọbásanjọ́ lọ Ọbásanjọ́ dájú Àtíkù lọ ṣùgbọ́n tá a bá ní ká wo nǹkan tó wà ńlẹ̀ o ẹ̀ṣẹ̀ kan tèmi rí tí ọ̀bẹ ni ẹ̀ṣẹ̀ Ọbásanjọ́. ojú ẹṣẹ pé tọta ṣùgbọ́n ṣáájú ìgbà tọta yẹn Báṣọjọ́ gan ti ń dẹyẹ sí ó ti ń wù àwọn gbogbo ẹni mo fi lè sọ second àwọn Báṣọjọ́ Bọ̀dé George ni vice president Nigeria he was extremely powerful Bọ̀dé George kan he was the de facto VP òun ló ń ṣàkóso Nigeria nígbà yẹn wọn àti bàbá wọn bá yẹn ṣẹgbẹ ni. So gbogbo story o se gba o se o se koko baba ba se gba gan lo se se ba te ti ba se bi abi bawo
1: to oloye le kan san ni
0: baba
1: tori pe oro ti npenle laaro yi afẹ ke awon omo Nigeria ka won na o ba wa fi oju wo gbogbo aye ni npariwo wi pe ese kan ti Atiku Abubakar to se oloye Olusegun Obasanjo o na ni bi o se dena are lasiko ohun lati mo se sa ele keta awon eyan wa wo wi pe Atiku na mo ni agbara baba n soro nipa osilu Nigeria kene ko si duo tan wi pe anise
0: ajo n lo le ni
1: o tu imo yin ka bẹ́ẹ̀ ti ṣe fọwọ́sowọ́pọ̀ torí pé lásìkò ọ̀hún àwa náà wo òye àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ lásìkò náà o bí olóyè Olusegun Obasanjọ bí wọ́n ṣe lọ sí ilé
0: Tinubu
1: ní ọ̀dọ̀ àwọn asòfin àgbà ilé ìgbìmọ̀ asòfin àgbà tó kú 10 minutes wọ́n sáré gbé òfin kan sílẹ̀ lásìkò ọ̀hún àwọn òfin ti ń ṣẹnu re fún
0: ẹni sùúrù sà aláwọ̀kọ́ wọ́n fi àwọn òfin kan di àwọn aṣòfin lẹ́nu olóògbé Saka Ajimobi sẹ́nítọ̀ ní gbà yẹn ó fẹnu ara ẹ̀ sọ ó ní lóòótọ́ ní tọ́ta mọ́ ó ní 250 million cash
1: àbíyèsí
0: ẹ wá bẹ́ọ̀rọ̀ Ọbásanjọ́ ẹ máa bẹ́ọ̀ ó ní pàtùkù fún Gali Umar Nahaba ní 5 million wípé kí o fi yọ òun ní ipò fún gbogbo 360 House of Representatives members àbí.
1: Ẹ dákun olóyè lè kan sọ ní kẹ tó tẹ̀síwájú mo lọ́rọ̀ tí mo fẹ́ bá àwọn ọmọ Nàìjíríà sọ. Ohun tá à ń ṣe láàárọ̀ yìí ó dàbí ká sọ pé à ń kẹ́kọ̀ọ́ history ẹ mọ ìgbà tí àwọn akẹ́kọ̀ọ́ fi ń ṣe history níléèwé secondary school nígbà òun. A fẹ́ taná sí ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà láti ibi ìjọba alágbádá ti bẹ̀rẹ̀ ọkọ̀ tá à ń gùn lọ bí ikú ṣe pa bọ́ọ̀bẹ̀ ṣe kún kẹ lè mọ tó gbé wa débi adé lónìí ni o ẹ mọ farabalẹ̀ kẹ mọ gbọ́rọ̀ ẹ̀kọ́ ń tòní o torí pé bá a ṣe ń lọ sọ́dún 2027 yìí àtúgbọ́dọ̀ wọ ọkọ̀ èyí tí ò ní gbé wa débi tá à ń lọ olóyè lè kàn sọ ni.
0: Àjí iná fún 250 ó lóru ná gbede.
1: Àbí ìṣọ̀lọ́ owó òru ni.
0: Káàṣì ni kìí ṣọ̀rọ̀ check kìí ṣọ̀rọ̀ transfer.
1: 250,000 million naira.
0: Ẹ
1: ṣàlàyé
0: o. Nǹkan tẹ̀mí wa ń sọ
1: rí. Lọ́dún
0: wo nu? Ọdún 2005.
1: Bẹ́ẹ̀ni. Wọ́n fún yàn 250 million naira.
0: Ẹlẹ́gbẹ̀ẹ́ nǹkan tó wà ń tà sí báyìí times 10 tí náírà ti wá di 1.5 yí báyìí 2.5 billion ló jẹ́ sí.
1: Ẹnìkan nù
0: o. Orí kan. Ọbásanjọ́ wá ní pàtùkù fún Gali Umar Nahaba ní 5 million. Bí kò fi ní kí gbogbo House of 360 orí kan nígbà tí wọ́n fẹ́ jẹ tó fẹ́ tó ń lé tọ́ tam 250 million ṣe pé àtìrẹ́ tó sọ̀tọ̀
1: tẹ́lẹ̀ níṣirò 2.5 billion
0: forí kankan lé ní iye tá bá fi ṣí ṣètìrí báyìí àti ìmẹ̀ tó ń sọ
1: times kínú
0: bàbá kò ṣe máa ṣí máa kàpútà àwọ̀ ẹ̀rọ
1: times àwọn wo àyàn mélòó.
0: Sẹ́nítọ̀ 109 ni.
1: Kábíyèsí olódò.
0: 109.
1: Kábíyèsí
0: olódò. Ìbànyẹn House of Reps wọ́n ṣe 200.
1: Ṣé pé Nàìjíríà ti lówó lọ́wọ́ ti pẹ́?
0: Àti ṣe fẹ́ dọ́ tuntun.
1: Abájọ táàrẹ Amẹ́ríkà kan fi wá sórílẹ̀-èdè Nàìjíríà ó ní ó sàn kéèyàn kú sí aṣọ rock.
0: Ẹ̀rọ mi sọ sẹ́. Àti ìyá World Bank lówó rí.
1: Ayáwó bank lówó.
0: World Bank tá à ń sáré lọ gbé ń gbèsè bẹ̀rẹ̀ aláfiṣe yìí àti ìyá wọn lówó rí.
1: Níbo ló mú àgbà wọlé sí wa lára.
0: Iwájú ilé ni.
1: Kábíyèsí olódò.
0: Iṣẹ́ ìpìlẹ̀ iwájú ilé.
1: Iwájú ilé ló gbà.
0: Adolfo Swabara sẹ́nẹ́tọ̀ láti Abia South nígbà yẹn òun náà sọ ó ní àárín òru náà gbé wọn ó ní pé aago kan àbọ̀ òru náà gbé dé ó ní wọ́n fi jí wa gan kan gbé wa. Àti Hilux náà fi gbede láàrin òru. ki ru en be ma ma so fun wa wi pe enikan se ida enikan o se ida baba yen bu national assembly lai pe yi o n soro lori constituency project won pe won ni unarmed robbers ti national assembly ba je unarmed robbers ta lo train won lori constituency vote te bu abe ijoba yen 2005 wo lo ti bere nkan ti gbogbo lude mo ni
1: to ti a dun mo won lenu
0: ko wa ma bu won tori e ta lo fun won je
1: eh ile di victor won lenu wo
0: ki lo sele kankan baba
1: kai
0: emi o ko fo fun baba yan rara ki re si pe mo ko ile korira e mo korira abusi ni
1: eyan omo nigeria
0: 2005 ni ZIP be o ko soroko ti o ti je tan o ko bere pelu zonal intervention program constituency project empowerment ko soroko ti je koko e ni pe ki o ma gbe budget ko wa gbe oro national assembly members national ko wa gbe oro won lo budget ko de ko ribe nas budget ni kan ni but pe ki national assembly members lo ma mo project wa ko mo contractor wa yen osi buruku ni 2005 da lo bere awon e de so pe baba e fe fi gbe amara lori totam ni baba ni bo won se totam omo bibi ni iyabo oluwa totam ni olopa won ti pare e ba yo sugbon gba ti se me tinu ba nru o to ara ma bole ba la go sọ́nà ń bí wa ń gúgú
1: tọ́ olóyè lẹ́kàn sán ní ibi tí mò ń bọ̀ rẹ̀ léde kan Atiku Abubakar wọ́n sọ̀rọ̀ ní ìmọ̀tú ìmọ̀jọ́ ọ̀rọ̀ tẹ́ sọ pé ẹ fẹ́ ṣe yìí àníjó ṣe wọ́n sì jẹ́ kí tọ́ta mú olóyè olùṣègùn ọbásanjọ
0: kẹbàlẹ̀ mọ̀rẹ́ sí bàbá yẹn jẹ́ wọ́n kan bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó tà mọ́ ẹ̀ wọ́n ni àti pírẹ́sìdẹ̀ntì o àti gómìnà o máa méjì ló máa ní àǹfààní láti lè ṣe tọ́ta ibi tí àwọn gómìnà kan ti dára nù nìyẹn pé tí ọba ń ṣe tẹ̀lú kíkà náà máa ṣe tiwa ń sálẹ̀ kẹbàlẹ̀ mọ̀ pé èèyàn dáadáa nínú dúdùn ọlọ́rẹ̀ ni bàbá ọbásanjọ́ jẹ́ nígbà tán máa fi ìwé òfin ránṣẹ́ sí national assembly ìjẹ́ mọ̀ǹkan tó wà ń bẹ̀ president nìkan náà filẹ̀ fún tọ́tàmù wọ́n ti yọ tàwọn gómìnà dànù ìwé tó ra gómìnà kan ti wá tanná nìyẹn gbogbo wa là ń lọlé àti ẹ̀ṣẹ́ tọ́tàmù ọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́ tún fi sí òṣèlè mú nígbà tán máa sọ̀rọ̀ pé kí ló fà á wọ́n ní printers devil
1: printers kìlẹ̀ pé
0: devu ló fà á tó fi yọ ti gómìnà kúrò ní tọ́tàm tẹ́gbẹ́ tààrẹ nìkan náà filẹ̀
1: kábíyèsí ọlọ́dúnmáre
0: baba busekun gbe ni
1: in si fe ko bi o
0: nigba tani aba pe lo payin lekun baba ni ha ko le ye yin
1: tori yin
0: ma mo to fe wole ni yaradua ati good luck ba nu o nse won ni pe won mo kan te fe tese bo lo se sunkun
1: ajaga yi
0: o gbe ni ori yin o se gbe iru tori ori temi ba lo le gbe ko so ni be yen bo ibi toro wa ni ye iru e be le wa ni be ko wa soro wa ni be
1: abi ese olodu to oloye lekan so ni
0: baba
1: ẹ jẹ́ ká wá wo abala Atiku torí pé èmi ń wo nǹkan kan ò láti ìgbà yìí wá bí bàbá yìí náà ṣe ń gbìyànjú àníṣe èmi náà ó tukọ̀ ìṣàkóso nàìjíríà mo mọ nǹkan tí ò dáa a sì mọ̀ bá ṣe ṣe bàbá Atiku sì rèé bí èèyàn bá wò wọ́n dáadáa bàbá yìí sábà sọ̀rọ̀ púpọ̀ àfi kí wọ́n bá tọwọ́ bọ̀ wọ́n lẹ́nu tí wọn bá ṣe òní wọn lọ ní sànsán kéèyàn máa sọkọ ọrọ sí èèyàn Atiku yìí sábà ṣe yóò máa lọ
0: ṣùgbọ́n ó kàn fọ̀rọ̀ kan ìgbà àkọ́kọ́ rí tó máa sọ̀rọ̀ tako Ọbásanjọ́ tààràtàrà ọ̀rọ̀ kan tó kàn sọ fún nígbà kan bíi 2019 àbí 2015 if I'm not mistaken ó ní pé ìjímẹ̀rẹ̀ ìṣọ́gi gan kò sẹ́ni náà tó mọ̀ ẹ́ láyé yìí tómi gbogbo ibi tó ti ṣiṣẹ́ ọ̀bẹ́nìkan ṣe fọ́dún mẹ́jọ rí mi ẹ̀sẹ̀ yẹ sọdún mẹjọ sọ̀rọ̀ sọ.
1: Àjọ mà sí rí ara wa o.
0: Sọ̀rọ̀ sọ.
1: Káì kò sọ lọ́wọ́ funfun.
0: Káì ọ̀rọ̀ funfun.
1: Àmọ́ àwọn èèyàn gbàgbọ́ mò ń bọ̀ bí ọ̀rọ̀ kan olóyè Lẹ́kan Sán ni.
0: Bàbá
1: o yẹ kẹ n tètè débẹ pàápàá torí ìjọba
0: ṣé kẹtẹ tẹlẹ gbẹbí balu
1: gbogbo ẹ ni kó lè yá mi. Àwọn èèyàn gbàgbọ́ wípé lórílẹ̀-èdè Nàìjíríà ẹja wò láti ìgbà tí Ọbásanjọ́ ti kú ń bẹ̀ ká fi tẹ̀gàn kan káyọ̀ tẹ̀gàn kó ń bẹ̀ gbogbo ẹni tí Ọbásanjọ́ bá ti tì lẹ́yìn báyìí ní wò á sọ rọ̀kẹ́ o. Ẹja wò ìgbà ti Yaradua bọ́bá sọjọ́ ṣe kó ń bẹ̀ tán ló ní Yaradua ìwọ ni o mọ̀ bọ̀ ń bẹ̀ bí n bá lè ṣe ẹlẹ́ẹ̀kẹta ń fi ọ ṣe 3.0 Ọbásanjọ́ ó fi Yaradua síbẹ̀ bá a bá wá ń kà á dé ní èjì àwọn ààrẹ tí wọ́n ti ṣe dáadáa lórílẹ̀-èdè yìí kọ́lọ̀ ń fi ọ̀run ké èèyàn re o.
0: Mọ̀rú Musa Yaradua. Ọ̀tọ̀láyé.
1: Èèyàn rẹ nù.
0: Ọ̀tọ̀láyé.
1: Àmọ́ igi tó dá igi pẹ́ńdó tọ̀.
0: Ẹ̀yin àgbẹ̀ burú. Bí àwọn
1: ti yọ àkẹ́sì.
0: Ẹ̀kọ́ lọ sànú wa ni.
1: Tọ̀ bí Yaradua ṣe kú ń bẹ̀ tán.
0: Bẹ́ẹ̀ni.
1: Ní Goodluck. Ẹ má sì gbàgbé ńjọ́ kìíní àná wípé bàbá náà ló lọ mú Goodluck.
0: Bẹ́ẹ̀ni.
1: Wípé máa bọ̀ a ṣe igbákejì.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwa náà la ṣe níbẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Bí Yaradua ṣe kó ń bẹ̀ tán ní ìlànà tí Yaradua gbà kó ń bẹ̀ Goodluck náà ni ó wà bọ́ síbẹ̀ báwọn.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n bọ́ síbẹ̀ ń tí wọn.
0: Bẹ́ẹ̀ni. Àwọn náà
1: parí sáà
0: Umaru.
1: Tọ́ wọ́n sì ṣe sáà kan sí.
0: Bẹ́ẹ̀ni.
1: Nígbà tí bàbá fọwọ́ tì wọ́n lẹ́yìn.
0: Bẹ́ẹ̀ni.
1: Àmọ́ wọ́n tún fẹ́ padà lọ ṣe sáà tiwọn tí ó fi pé ọdún mẹ́jọ ní ìlànà
0: pé títí wọn gangan.
1: Títẹ̀mí gangan lèyí o. Àmọ́ lásìkò a rí i pé àárín àwọn àti bàbá Ọbásanjọ́
0: kò
1: ṣe dáadáa mọ́.
0: Ó ti ẹ̀ ti túká yan yan.
1: Bàbá ni ẹ tó mọ bí nǹkan kan ṣe débẹ̀ náà ni ó mọ̀ bí ó ṣe kó ń bẹ̀. Bàbá tó ní nóò fún un. Nóò tí bàbá ṣe fún un. Wọ́n gbárùkù ti Buhari lásìkò ọ̀hún. Torí bàbá náà wà lára àwọn tí wọ́n sọ̀pọ̀tì lásìkò ọ̀hún. Ó gbé Buhari náà wọlé o. Nígbà tí Buhari náà ṣe ọdún mẹ́jọ tí wọ́n tán tí ó kan bàbá Jagabanu bàbá tí a nu o ọwọ́ méjì fẹ́ẹ̀yàn kan o ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Nígbà tí bàbá náà fẹ́ ṣe lọ́nà kan àtẹ̀kejì bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn wọ́n ti ń gẹ̀tì fọ́múlà ọ̀hún báyìí àwọn kan ní bàbá ẹ bọ́ra owó wọn ò sí lẹ́yìn Jagabanu wọn à fọwọ́ ti Jagabanu lẹ́yìn
0: Peter
1: Obi. Àmọ́ bí ara ti kọ́kọ́ fún àwọn èèyàn rèé lọ́jọ́ tí bàbá Ọbásanjọ́ tí wọ́n lọ rèé kí màmá Rẹ̀mí
0: Tinubu. Kátó sọ̀rọ̀ ti màmá. Ní ìgbà tí ètò ìdìbò yẹn tó ti jọ ìdìbò tó ti kú díẹ̀.
1: Ẹyọ.
0: Tí wọ́n wá kóra wá sí Ogun State yẹn campaign council APC. Tán lọ kí Ọbásanjọ́ lé. Ṣé wọn kéèyàn wọ ibì kan.
1: Ẹyọ.
0: Gbogbo àwọn tó jáde sí Tinubu ń bẹ̀ nílé Ọbásanjọ́. Kò kí wọ́n ní kí ẹ̀lẹ́ ń bẹ̀ wọn. Matthew báwo ni. Ṣẹ́gun báwo ni. David báwo ni. Jeremiah báwo ni. Orúkọ ló fi ń pè gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan.
1: Àbíṣe.
0: Ó ti ń nábẹ̀ yẹn tipẹ́ nìyẹn. Gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi.
1: Àgbóyè.
0: Kéèyàn máa kéèyàn 15 lé ń lé. Kẹ̀dẹ̀mọ̀ dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Iṣẹ́ àjòjì ilé yẹn nìyẹn.
1: Àbíṣe lọ.
0: Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ṣe sọ. Lẹ́yìn tí gbogbo àwọn tí bàbá ti ṣàtìlẹyìn fún pé kan dórí ipò Nàìjíríà yìí yàtọ̀ sí tàbí lọ́wọ́lọ́wọ́ ẹ̀tọ́ pé òṣèlú tó lágbára tó bẹ̀rẹ̀ tí ò bá dẹjú lé ò lè rí gbogbo wọn pátápátá
1: fọ́múlẹ̀ ilé ilẹ̀ gan
0: o tí
1: ẹ ń bá mọ
0: ẹ tó ṣèlú bá yé ló máa gẹ̀
1: tó lójú ònú
0: bẹ́ẹ̀ni wọ́n kàn fi pété ọ̀bì rúgbó lásán ni ṣùgbọ́n kíyèsí ọ̀tọ̀ nìyẹn ó máa ti Yaradua wọ́n gbéra wọn ṣe pé kan yìí. Ọbásanjọ́ àti Yaradua èpè burúkú ní bẹ̀rẹ̀ àṣẹ kan wọ́n kúrò wọ́n jàkú ni. Goodluck Jonathan bẹ́ẹ̀ gbúdúdú yẹn ṣe mọ̀ pé èèyàn ò lápọn kò lágbájá kò lágbárí yóò dì inú ẹ̀ mọ́. oye ni oye ninu woye temi
1: ṣugbọn oṣelu Nigeria oye
0: oṣelu office yen ju agbara e lo
1: ko
0: ye ko to ye ki Nigeria de daru bo se daru niyan ṣugbọn te ba ni pe okan e le fe wo o yato sawon to ba nbe nsin
1: okan Jonathan ni mo
0: o mo tara tara mo le firu be nu so wi pe okan buari odudu ise oye o na ni ya to ba nbe nsin ati bodala okan yen awon ni Olorun na
1: bi
0: se lo mo se so bo se nbe won wole won ma se o nbe won wole won ma se o fe yawo kini eran ko ni ikeji igbolugi iketa kini o tun wa tun wa so eyan ni obeni si ogan ti yere ewo
1: kai
0: ti o di yere ewo be ke lo ro ba yan se ri ni oye temi mo se so o lo ki o lo fe lo ki yawo re ni 2024 December ni if I'm not mistaken
1: and you
0: ala ko kile jo dapo gbogbo ilu o meyin meje gege bi korikosun gege bi ore
1: e tawo eyan wo ngba
0: e ma gbo sa olufe kiyawa re sile fun odun ko ti se ko ti fe o se lo fe lo kiyawa re nle won ko le bo ko ede wa kiyawa re nle ni won fi photo lede iyawa re to bele olowe ati baso jo lebe olohun fe lo ki sile ni body lon leko je ma koko to mu lati lo ki si body lon ojo ti oko wa nle gangangan ke de be loju we royin Tinubu is this Tinubu is that Tinubu is that Tinubu is this ni bi ke shi baba ke be shi wayi o omo to se is this omo to se is that omo to se is a bad person is a terrible person
1: wa de
0: so wa kiya ni akoko ti e wa nle gangan
1: abishola
0: e se wire la odidin le pe wa ni
1: abishola
0: se pori le pa wa ni
1: abishola
0: se boro yen tik won wa ya photo won fi Tinubu si to ta de popo wa nle
1: printer devil nu
0: okay bo se ri gele ni ye e to fo aworan yen e be negative but e be fo ko won di ge apa we si
1: issue
0: won nu e fi ya lo ni be ni e dere la wa ori ti ba gba ara ada kan won ti ba awon nikan lo gbo
1: abishola to ibi mo hanbo ni oloye le kan san ni
0: baba
1: ta lo fe sare ni Nigeria yi ti o koyan ebora o ti o koyan re kere
0: bari se o le ko kere o ko ti akoyan kankan fun 2019
1: e gbo o
0: be ni
1: lati ko ohun
0: be ni
1: oloye olusegun obasanjo
0: be ni
1: o ti buhari leyin o
0: ani 2019 mun so se
1: e se 2019
0: o ni
1: baba ti wa le agbara
0: ko se oro ti ko so ta ko buhari dan
1: o ti wa le agbara
0: eyan ni tumo ko ta ni baba sojo lagbara to se di ede sokan fun yin wa sojo gbon ti o wa sora igi to ngun lowo yi lo le fe jo igi elegun fun to ra awon eyan ti gban ju bi to ro boya awon eyan gban de lo e fa ko yin para si 2011 gbogbo olu nba yen good luck ni e ti dabe ni a breath of fresh air ibe le everybody wa 2011 2015 oro Jonathan ti sun amo ilu ko ma lo sere mo nigba ti kini se alakoko e mo ri ayo logun gba yen oro won gba yen bi pon follow mo ni wa ti tun di agbon so awon ro bo ya nkan be yen lo nbe bo te ba de gbagbe corruption na sha bi le Jonathan lori he is very corrupt he is this is that so bo lu wa
1: ko ko jo so wa ni ipa ti to abo
0: sey oro
1: chipok ngba
0: won oro corruption yen o wa nbe lo to sugbon
1: ti chipok lo gba
0: ti gbaja insecurity lo gba se lowo Jonathan
1: oro awon
0: mo wa ra ati bo se lo ko awon yen nkan to gba se lowo Jonathan ni ke se oro bo se jo lo gba se lowo ai ko ju osun re nigba to ba lo ri ipo lo gba se lowo
1: awon wo lo wa n di oro
0: oro security insecurity in Nigeria a topic yen e ka se ri menu gba se ri ara nkan kankan ti e ba se jo fi se mi re awon ko ma so pe oselu abele ni o gbe Boko Haram didi oselu abele ko lo gbe didi Boko Haram ti wa lati 2002 first time Obasanjo ni ijoba ati Boko Haram ti jo le ra won
1: lati ko Obasanjo ni wo lo dana ya won si dana ya won
0: lo igba yen ki se oro dana ya won oro paye o ti e gba won ni olopa lo le won kiri ma yen ofa ati oko na nlo ma yen won riban
1: won ti ri bon
0: abosi bosi bomb abi drone
1: won ti ri nkan gidi
0: won sakabula won nigba yen mo ran ti foran kan ti mo ri tolopa yinban lu baba yi nta lo gbe nigba yen owo lopa lasan lo yinban lu soja odasi iyen lebe kan nigba ye yaradua ni bi se abi kan rolu yin ni eni pe esin le se obasojo to lo le ma mo pa esin yi Matthew lo nje Umaru le nje Musa le oruko baba mi abami yaradua ni
1: abiyese mo si gbesin gboju yen lo
0: Musulumi ni mi
1: abiyese
0: mo ka Qur'ani mo ka hadith ko si nkan to jo osi te n ba kiri be oya edana ya won you know we te mi chief of army staff ni aye ani kan dambazau oni chief of army staff na o pa se gbesin won lara owo bayi na fi mu oga won Muhammad Yusuf ẹgbọ́n tí wọ́n sọ ọwọ́ báyìí náà ẹ̀ tí wọ́n rí fótó yẹn tí ó wọ ẹ̀wù báyìí tó bí trọ́sà nìkan ló wá ń díẹ̀ ọ̀gá wá ẹ̀ tó dábòkó ara mẹ́lẹ́ni ẹ̀wọ́n náà fi mọ́ ṣẹ́rí jonathan ṣe kọ́kọ́ kan gbà gẹ́gẹ́ bí ààrẹ tẹ́bí kí ní ẹ̀dùn mi kò sí bó ṣe máa jẹ́ ààrẹ tán láàrin ibi iṣẹ́ gan wọ́n ń dán yẹn wò láàrin àdúgbò gan wọ́n ń dán yẹn wò abọ́sibọ́ sí ipò ààrẹ wọ́n dán wò ṣáá ni bẹ́ẹ̀ni then go wine you now you no go panic wọ́n wáyé jọ́ta dẹ̀ wáyé ara ẹ̀ nígbà tí yaradua jẹ́ president gbà yẹn ara katina ni yaradua katina ní boundary pẹ̀lú niger republic lókè nàìjíríà lọ́wọ́ kẹwàá lẹ́bọ́dàn ṣe jìn sí wàhálà tó kojú nàìjíríà jù gbà yẹn sọ̀rọ̀ boko haram south tó ti ń ṣẹlẹ̀ ibi tó jìnnà tààràtààrà sí ọ̀dọ̀ ẹ̀ wọ́n ń fọ́ pa ipò káàkiri ni àwọn kan wọn gẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn dáadáa wọ́n máa ń rò bóyá yaradua kọ́ èdè fún àwọn arabi ní amnesty ni ibi tán ti bẹ̀rẹ̀ kọ́ yẹn kọ́kọ́ dáná yá wọn ni tọ̀npólò tán parí òkìrí tọ̀npólò orí báyìí ló kó yọ.
1: àwọn yóò bá tiẹ̀ fi ṣe fíìmù ọkùnrin tó ń bolo
0: orí ló kó yọ fighter jets ní lójijì gbàgbàgbà ó wọ́n fọ́ gbogbo ilẹ̀ tó ká ni ẹ̀yin tó kù tẹ́ẹ̀ tí kù ẹ̀rí kò tó ṣẹlẹ̀ sáwọn kejì yín o ṣe fẹ́ tọwọ́ ọmọ bọ́ṣọ́ abẹ́rẹ́ tọwọ́ bọ́ṣọ́ ojú ẹsẹ̀ wípé kálukú humble ni wọ́n tọwọ́ ọmọ bọ́ṣọ́ ni south south nìyẹn sí north west tó ti wá nígbà tí jonathan débẹ̀ wọ́n dán òun gbà yẹn pé fi boko haram lẹ̀ o ọ̀rọ̀ náà ti ní o ẹni tó lọ ṣáájú ti ẹ̀ mọ́rùmú yàrá ara katina ó dáná yá wọn rẹ́kẹ̀rẹ́kẹ́ o òṣèlú òdìnà ló fún jonathan náà dẹ̀ dára nù muslim ni yaradua ara àríwá ni kò dẹ̀ fàyẹ̀gbà boko haram ìwọ́de ó yẹ kó tẹ̀lé ìlànà yẹn wọ́n fi lọ ẹ pé filẹ̀ ìsìn northern thing wọn náà dẹ̀ gọ̀ọ̀rẹ̀ àwọn yẹn wá gbilẹ̀ wọn wá dẹ̀bọ̀ra wọn lọ́wọ́ apẹ́ wà ká wọn mọ́ wọn wá ṣe nǹkan burúkú tán fi gbà jáde ṣùgbọ́n ẹ̀dẹ̀ wá fa ọ̀rọ̀ kan sẹ́yìn fún yín bàbá sábàbí náà fi yẹn ṣe àwọn olóṣèlú òdì kan fi ṣe sábàbí ṣùgbọ́n boko haram fúnra rẹ̀ kì í ṣe ọ̀rọ̀ nàìjíríà mo ní rìpọ́tì kan lọ́wọ́ tí CIA fi ránṣẹ́ sí nàìjíríà ní 2005 for 2006 kódà KGB russia mossad israel wọn fi kíní yẹn ránṣẹ́ pé kí west africa ṣọ́ra wípé ibi tí terrorist wà jù lágbàáyé yìí middle east ní syria iraq kankan yẹn pé wọ́n fẹ́ move wá sí west africa as far back as 2005 21 years ago ní ọ̀rọ̀ yẹn ti wà ń lẹ̀ when Obasanjo was president he could have done a lot ju pé kọ́lọ́pà máa lé wọn kiri bó ṣe wípé rìpọ́ọ̀tì yẹn ẹ kọ́kọ́ gbà ràn àwọn ohun ni wọ́n ń gbébọ̀ ìjọba máa ń ṣe nǹkan wọn lọ́n ká àwọn arábí gan mọ́ta ibi tán wà gan lọ́yọ́ wọn pamọ́ ìjọba ń ṣe
1: kan
0: tó wọlé ṣùgbọ́n gbà yẹn tọ́ tam àti do or die politics nàbà ìbò sọ́nà this election is do or die you said it wọ́n ṣe jọ sọ kó tó káàbà lára nìyẹn mo ṣe ń sọ lọ kì í ṣe pé wọ́n kọ́ lédè gbé jonathan boko haram dé torí jonathan boko haram ti wà ńlẹ̀ ṣùgbọ́n àwọn aṣẹ́kọ̀ọ́ kan lọ lóòótọ́ tó jẹ́ pé wọ́n fi gbá jonathan sẹ́gbẹ̀ẹ́ wọ́n dẹ̀ lọ boko haram pẹ̀lú ẹ̀ gómìnà ìpínlẹ̀ borno nígbà yẹn ṣùgbọ́n ní kò ti skul tí ò ti skul òun ni vice president ilé ní báyìí ọ̀rọ̀ tèmi máa ń wá sọ rèé tó pé ẹ̀ka ṣọ́ra ẹ̀ má ẹ̀ka máa ronú bí olójú kan táwa náà fi boko haram yọ tó bá dọ̀rọ̀ ààbò kọ́tà máa sọ nìyẹn pé wọ́n fi boko haram yọ jonathan fi bọ́n fẹ́ fi yọ tinubu náà àwọn olójú àǹfààní bọ́ ṣe yọ jonathan nípò kárí Boko Haram fi yọ Jonathan ni then Boko Haram ti kásọ̀rọ̀ yẹn sílẹ̀ ó yá wọn lóye
1: tọ́ olóyè lẹ́kọ̀ọ́ sán ni nítorí ìjọba àkókò n ó sì ojú òpó lẹ̀ àmọ́ a mọ̀ sí ọ̀rọ̀ ní àlàfi bọ̀ ni torí pé ohun tá a ṣe láàárọ̀ tò ní a gbé àwọn ọmọ Nàìjíríà rìnrìn
0: àjò yàtọ̀ sí rìn àjò ìrìn ọlọ́mọjà rìnrìn páyà ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ fún àwọn ọmọ Nàìjíríà o sọ láti káwáyà àwọn èèyàn sókè o nǹkan tí ìjọba wa làwọn fẹ́ ṣe ni o ṣẹ̀mọ́ wọn ti yọ owó ràn wọ́n lórí iná débi ààbọ̀
1: báyìí
0: wọ́n làwọn fẹ́ yọ gbogbo ẹ̀ tán pé kì í sọ̀rọ̀ pé àwọn lè yọ pé ẹ máa kájọ sí lókù tí gbogbo àwọn kan san 62 naira 60 naira 64 naira per unit báyìí pé gbogbo àwọn máa san 225 per unit.
1: Per
0: unit. Ẹ wá gbọ́.
1: Congratulations to us.
0: Ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. Ọ̀rọ̀ kan wá wà nílẹ̀ tó jẹyọ ní àárín ó ti kọ́kọ́ jẹyọ ní 2025 ó ti wá tún jẹyọ ní àárín ọ̀sẹ̀ yìí. Gbogbo 2022 Buhari fi 4.3 trillion naira ṣe subsidy lórí epo subsidy dẹ̀ wà lórí iná trúrọ̀ àti dúdú ayé Buhari lórí epo aná 4.3 trillion àdáyé rẹ̀pọ̀ ní 185 naira níjọ́ tí Buhari lọ ní 2024 oṣù mẹ́fà méje lẹ́yìn subsidy is gone wọ́n là fi 7.1 trillion ṣe subsidy àdáyé rẹ̀pọ̀ ní èyí tá à ń ra epo lé nìyí mo ti máa ń sọ̀rọ̀ kan bí nǹkan tí ìjọba tó lórí yìí bá fẹ́ ló máa ṣẹlẹ̀ ńlù Buhari ò fẹ́ kí ibi pa àwọn ọmọ lórí ọ̀rọ̀ iná àti epo lórí epo lọ́sọ̀ dẹ̀nà 4.3 trillion nígbà tí epo ti fò fẹ̀rẹ̀ tẹ́lẹ̀ náà kankan bá náà lórí ẹ̀ ẹ wá náwó tó lọ síbi times two owó tí Buhari ná lórí subsidy táwọn dẹ̀ rí resort yẹ ṣùgbọ́n resort ti yín ààrẹ ṣe ti wá rí ibi tí Nàìjíríà dé wa.
1: Òun náà lórin tá à ń gbọ́ yìí
0: pé
1: níbo là ń lọ ọmọ Nàìjíríà níbo ni à ń lọ báyìí. Ẹ jẹ́ fi kún ọ̀rọ̀ tẹ sọ nítorí èmi náà gbọ́ àwọn ọ̀rọ̀ kan àmọ́ òun ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ dáadáa àwọn kan wọ́n kàn ta mi lólogbó wípé dákun o lórí mítà yín prepaid o ṣé owó ń bẹ́ńbẹ́ o torí wọ́n ti ní àwọn tí wọ́n ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná wọ́n mọ̀ káàkiri báyìí wọ́n àti ẹ̀fẹ́ gbọ́ wípé àṣẹbó ò lóná ò sì ra iná wọ́n bá ti dọ́dọ̀ ẹ̀ tí wọ́n ti rí pé kò sí iná lórí
0: prepaid
1: ẹ kò sí owó lórí rẹ mo bọ gini pé o nílò iná nu
0: mi ò tí ì gbọ yẹn
1: ẹnìkan ló sáré pè mí láàárọ ìwé pé ṣé lórí prepaid ti ṣé ẹ lóhùn ẹ o torí àwọn ti gbọ́ ń tàwọn wípé àwọn oníléeṣẹ mọ̀nàmọ́ná tọ tó bá wá rí bá ń lóòótọ́ ọ̀rọ̀ tá a gbọ́ tà tí ì fìdí ẹ̀ múlẹ̀ dáadáa ni.
0: Nǹkan tẹ́mi ẹ̀ kọ́ gbọ́ tí mo dẹ̀ rí ni wípé èèyàn kọ́lé ara ẹ̀ tán ó faná sí kò tí ì máa gbé bẹ́ẹ̀ wọ́n lẹ́ ti mú bílù wa lóṣooṣù bẹ́ẹ̀ ni
1: kì í tí ì mọ̀ gbé bẹ́ẹ̀
0: kò séyàn lé wọ́n tilẹ̀kùn lé pa ni
1: wọ́n sì
0: mú bílù wa lóṣooṣù
1: táwọn angẹ́lì ni wọ́n á lò náà
0: bóyá wọn àlò jẹun ní.
1: Tọ́ ọ̀rọ̀ tẹ̀mí gbọ́ ni mo fẹ́ fi sọ̀rọ̀ fún àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ àti àwọn tí wọ́n wà lẹ́kàn ẹ dákun ẹ mọ̀jà ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà yóò ìgbà míì bẹ tó jẹ wípé lọ́wọ́lọ́wọ́ ó sì wò wípé tọ ìgbà míì téèyàn bá
0: lọ́wọ́ ẹ tí olówó ṣe lọ́wọ́ mi ò tanná bẹ́ẹ̀ni
1: bí n bá sì ní ṣe ń jì lọ́wọ́ n ó ràná
0: sórí prepaid mi ṣàdúrà ṣàmì ni kò sí jà
1: bẹ́ẹ̀ torí pé wọn àlówó lórí prepaid mi ẹ wá gé wáyà mi ẹ dákun a fẹ́ gbàgbọ́ wípé ìròyìn
0: òfegè
1: ni ẹ dákun lọ́jọ́ orí
0: bẹ́ẹ̀ ẹ bá jáde rú ẹ gbọ́fẹ́ lọ máa gé ní rú ẹ gan alábàákẹ́ gé nǹkan lára
1: ẹ mọ́jọ́ orí bẹ́ẹ̀ o ẹ̀mí tí wàá wọ prepaid mi láàárọ̀ ìwé ṣé náà ṣáà wà lórí ẹ̀ dáadáa
0: òfegè ni mo bẹ ẹni wọn sọ̀rọ̀ bófegè ni.
1: Tọ́ olóyè lẹ́kọ̀ọ́ sán ni a fẹ́ ṣe àwọn èèyàn tí ń pè lọ́tùn lóṣè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó dàbí pé ọ̀rọ̀ tí mú yẹ̀ sí nínú ẹgbẹ́ òṣèlú APC báyìí torí pé a gbọ́ a dẹ̀ rí a dẹ̀ ká wípé bàbá olóyè Teslim Fọlárin baba won ko so ninu foro wa ni lenu wo tan won iroyin se fun won jo kan gbe ah gboro wa ri bayi o igba won e ti se idibo abenu egbe won fun ti
0: gomina
1: gomina pe ah en ba jawe olubori ka ti wa so pe lagbaja bayi to rawe a fe gbagbo wi pe o dabi e pe gun penkele oni won wa wi pe ka ti wa so wi pe penkele o jawo olubori o sarafa de ali awon ni won a jawo olubori ta lesi atileyin fo se ni baba ni party man na won won party man na won agbamo je nkan o baje je awon awari wi pe ngba ti oro ti sarafa de ali tawon ti jawo olubori iyan senator sarafa de ali awon eyan o fe se be fe iko fe senure ninu egbe oselu APC mo ni ipinle Ojo amọ won ni baba ti lo si odo baba re pe gbogbo e si ti a yanju baye pe gbogbo omo egbe inu won ti do won ti darapo baye se be lori
0: be ni won le rupo ma ri be awon ja kan ti o se pari
1: be ni won rupo ma ri
0: be awon ja kan te be en lo fe pari e be oro si n jara en gan be kan fe gbera kan gbera nu be o lo won gbera
1: balu fe si
0: o elu fe gbera tan
1: campaign
0: oni roni en se o satileyin fun ile tolorun ni o se
1: en to mo se won ni odun 2023
0: won ti ni tolorun ni o se
1: campaign
0: lo do ba to me zo done
1: e ja se oju opo le eyan ara le oro e kan yin e ba wa pe kelu o bo ba se yeyin na se oro yi ta so laarin baba oloye olosegun obasanjo ati atiku kilo ye eyin na ni po oro hun atana wa idi oro hun ni o lati odun ta ti so ka ti gba ominira titi ta siko ta wa yi ni bogan logun gba wole si wa lara gangan ninu oselu Nigeria kilo ya moju to oro wo lo ye ka pe kelo ni pele oyo eyin na eto idibo odun 2027 iyan ti gomina awon kan ni yo lepo o yo lepo ani e ma wule seru ba awon eyan riro elere afi deru bo loro ni to kini iwoye tin eyan omo Nigeria ati oro to kan wa ni ipinle Oyo 0916 893 1000 0916 893 1000 number koko nu number le keji re o 0915 333 4893 0915 333 4893 number ele ketare 0911 3 Mary 8 93 0911 3 Mary 8 93 àwọn nọmbà mẹtẹẹta èyí tó wọnú kolonu àmọ ká tó mọ gbé ìpè ẹmọ bínú ẹjá sáré iṣẹ mímúná ká lè lóhùn láti gbé ìpè yín à ń bọ.

0: To, hema binu ane asari sheme mouni. Hello.
1: Ose pataki.
0: To,
1: hejou. Aposto ya veve.
0: Ah, baba. Bola ni wa.
1: Oye, soni. Bola ni nani.
0: Hejou. To, oya, eba wadasi.
1: Okini no kui.
0: Hejou, sa.
1: Okini, loko loko. Oloye, soni. Baba. Demonyo ni do bao.
0: Amen.
1: Ola yo lore ni yiko wa. Okini, mo lo gwen.
2: I'm not going to go to the hospital. Ẹni ta pé kò lórí àkóso kò tó ń tó burú ní ẹ jẹ́ ká gbẹ́ni tí sàtìlẹyìn fún yàn ká fi dé orí àkóso ìgbà
0: ìgbà
2: tó ń bẹ́ẹ̀ lórí àkóso kí ni gidi èrè tí aráàlú jẹ látọ̀ nígbà bẹ́ẹ̀ kò àṣàkóso díẹ̀ ta wá ń retí rí táwọn tó ń ṣe àtìlẹyìn fún tá bá dórí àkóso lẹ́yìn rẹ̀ á retí láti jẹ. Bí o ṣe pé ọlọ́ọ̀bà láàánú kó pẹ̀lú aráàlú ilé tó ṣẹ́kù tó ń bọ̀ yìí ọlọ́ọ̀bà ló pọ̀ náà wà ń tiri rẹ̀ ìmọ̀ àbẹ́tòbọ̀
0: àyànfọ́
2: láàrín látàkì dárólà.
0: Ẹ ṣeun bàbá Bọ́lárìn wá láti Apẹ̀tẹ Àrólà ní Ìbàdàn ní àhín ti àhín. Hello. Ẹ mọ̀ káàárọ̀ ma o. Yes, ma.
3: Ọlọ́run túbọ̀ darapọ̀ mọ́ yín o.
0: Àmì Ọlọ́run.
3: Èmi ń rẹ̀yìn lágbára Ọlọ́run yìí ní sẹ́yìn pọ̀.
0: Àmì Ọlọ́run.
3: Ẹ má tó ń fà ní pé kò fáàmù kankan fẹ́ kí bàbá wa Ọlálẹ́kọ̀ọ́ kọ́ bá wa tọ̀ ìmọ́lẹ̀. Ẹ̀jọ́ fà nípa àsìkò yìí. Ìjà kan wà. Wọ́n ní àsìkò ní iléeṣẹ́ tó pọ̀ sí fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. But ó họ́dà àwọn tó jẹ́ agbárò òyìnbó Arabic country ní wọ́n ẹ̀dùn gbogbo kọ́ńtínìtì àwọn ọmọ wa tó wà ń bẹ̀ ní wọ́n tí wọ́n sọ fún wa. Tó bá ti di gbogbo wọn ní oríṣiríṣi tọ́rọ̀ ìṣẹ́. Wọ́n ní ó sọ pé wọn ò gbúdọ̀ gba ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan ti ṣiṣẹ́ rẹ̀. Wọ́n ní bí kọ́ńtínì ṣe pọ̀ sí ní ìlú àbújá ní ìlú dubai wípé kò sí ọmọ nàìjíríà rẹ yẹ kọkan bẹẹ ó bẹ ń gba àwọn ọmọ ọjà africa country iṣẹ níbẹ. Ẹjọ́ tà ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá wá ṣo lórí wa ń bí ṣé kì í ṣe apá ilẹ̀ náà.
0: O ti rèbété àwa kọ́ la gé o wọ́n gbà mọ́ yín lẹ́nu ni o. Hello.
4: Àfọ́sórí afẹ́fẹ́.
0: Tọ ẹ ṣeun ojú òní tì yín o.
4: Ọ̀rọ̀ yóò ní sún Ọlọ́run.
0: Àmì Ọlọ́run.
4: Ọ̀rọ̀ gbogbo wa ní Fọ́lọ́run.
0: Àmì Ọlọ́run.
4: Olóyè tán ní ìmọ́lẹ̀ ayọ̀ ayọ̀nà lọ́ọ̀f Nàìjíríà.
0: Ojú òní tì yín.
4: Lágbára Ọlọ́run kò ní sún yín kó.
0: Àmì Ọlọ́run. Àmì Ọlọ́run.
4: Àbúrò àkọ́kọ́ tí mo kò ní fọ́ fún yín ni pé ìṣọ́ Ọlọ́run àtàtìlẹyìn Ọlọ́run ní fi ńlẹ̀ táyà tọmọ.
0: Àmì àmì àmì àmì.
4: Ọ̀rọ̀ Ọlọ́run. Olóyè tán ní ṣé kí n má tàn yín. Orílẹ̀-èdè kí ìbá ṣe pé kán ṣe òfin pé ìwọ ti kówó olùjẹ àbí tó ṣe bí tó ṣe tó jẹwọ́ gọ́bí tó kówó tó yẹ kó kán fi ṣe nǹkan tó kówó olùjẹ tí wọn ò bá ṣe àwọn ìdájọ́ kan tó máa dàbí di ṣáínà. Ẹ wo ló ṣàn ni kó má dàbí èpè o. Ọlọ́mọ yẹn kó jẹ́ bí báàgì máa bá lọ rí kọ́ lọ́mọ yìí.
0: Abiyama ìṣe.
4: Èrò mi ìṣe mo lọ́nà jẹ́ kó rí bẹ́ẹ̀ tó báyìí lá máa bá lọ. Ẹ mọ olùsọ ní ẹjẹ́ sọ̀rọ̀ kan fún yín.
5: Ṣé
4: ẹ gbọ́ sà? Èmi gbọ́dọ̀ tí mo máa ń sọ̀rọ̀ bí wọ́n fún mi lọ́pọ̀túnìtì ní sínú president àbí ní bóyá léèjì máa ṣọ̀fin. Tí ń bàbá wọn ń ṣe wọn ò ní jẹ́ ń dúró nítorí náà. Bí n bá débẹ̀ náà àjọ máa ṣàpapín ni nígbà tó yẹ pé n ta ti bíùdì lórí látọjọ́ tó fẹ́ ni eléyìí ò dẹ̀ ti sún irin kankan fún orílẹ̀-èdè yìí rárá.
5: ọkọ la fẹ ifi yọra wa ninu ohun ta ko ti yọ pe ni emi gaga mo tun fi ra mi se example ti ba ko ko ti de be ti ba ko se to je se o kan bi danu temele ya di ko ko na na ni o da je la ma pa lo ti lai lai bere ni to ko
6: ma ma ma ma
5: wa plan le lori ni wa wa gogun ti
0: tọ ẹṣun Mr. Bola
5: yọ ọwọ ẹṣun Peter
0: ẹṣun ẹṣun ibi ti e boro lo o ti ye wa ehin oloye le kan san ni e down ibere mo e kan
6: be a
0: won mo ro pa ge ma
6: won le be ni
0: won si jagba mo won le mo ni hello
7: hello e kaaro
0: e mo kaaro sa o
7: oruko temi ni Ademola
0: oya papa pa
7: lati podo
0: awon eyan po loju opo
7: seri nkan tun ko be so popo ran ni ki olóyè sàn ni mo kọkọ fẹ kí wọn náà.
0: Ẹ ṣeun.
7: Fẹ́ǹsì bá ti ń gbóhùn àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n bá mọ ọ̀gbọ́n tán mọ ọ̀rọ̀ sọ tán màlẹ́ ẹ̀rọ tán lè mọ ìtàn. Kẹ́rí orílẹ̀-èdè Nàìjíríà tèmi nìyẹn. Ṣùgbọ́n máa ń dùn mí wípé àwọn èèyàn tó dà sí rédíò ni màá ti máa ń lò. Nítorí pé wọ́n máa ń jẹ́ kí mi tiwa máa ń dùn pé àwọn ní ọjọ́ ọ̀la táwa gbọ́ because àwọn ní president nígbà tí mo gbọ́ president lọ́rọ̀ wọ́n ṣe máa ń rí mo máa ń dùn mọ́ bíi pé ní adé máa tẹ̀.
0: Ṣùgbọ́n
7: èmi ò mọ̀ Nàìjíríà yìí Nàìjíríà yóò wọ́ sí nǹkan téèyàn lè kú fún. Ṣé tó bá tún dọjọ́ ọ̀la nìkan àwọn Nàìjíríà téèyàn tún sọ tún sọ gbọ́ ọ̀rọ̀ yìí fún ìfẹ́ wọn á tún máa padà tako ni. So ó dà pé nǹkan kan ti ń ṣe wá lórí rẹ̀ àwọn òyìnbó tó fún wa ní òmìnira wọ́n ti tó bá nǹkan jẹ́ débi pé àwọn olórí tí wọ́n gbé pẹ̀lú wa jẹ́ bíi mánéjà business manager ni wọ́n torí Nàìjíríà ìtàn ìkọ́ntì bí wọ́n ṣe sọ nígbà kan Royal Niger Company mo gbọ́ fún ọpẹ Nàìjíríà wọ́n tà fúnra wọn ni. So Nàìjíríà yóò lè kọ́lọ́ jẹ́ kó lè wọ́ ẹ má jẹ́ kí n ṣe pè
6: bọ́n mo fẹ́ kí ọ̀rẹ́
7: ìsàn ní àtàwọn gbogbo èèyàn tó máa ń gbọ́ mo láìkì wọn gan inú ọ̀dẹ̀ máa tẹ̀sọ́ yóò ràn wọn lọ́wọ́.
6: Ala ẹṣẹ́ gan sa ẹṣẹ́ gan.
0: Olóyè lẹ́kàn sọ ni a ní kẹ́yìn náà lọ gbà pò tí.
6: Ẹ̀tí ìran mi lọ bẹ́ẹ̀ lẹ́pọ̀
0: tí. Ó la ti ran yìí lọ bóyá wà á dáwọ́ INEC sì ti kó kọ léde nísìn ìyún ti bọ́ bá mi nísìn ẹ má wọ̀rí ẹ má wọ̀rí. Hello. Ẹ káàárọ̀ sa o. Ọlọ́run ní olóyè akintile
6: ohun ọba ìtura di ládàá owó kan ti wọlé sá owó ti dé ohun ti yàtọ o.
0: Èrípò ti yàtọ ni.
8: Kébí àpọ̀jù.
0: Ibi òun lè ha ti mọ́ mọ́.
8: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ kú ojúmọ́ o.
8: Ọba ilé ìsọ ni.
6: Ọba ẹ káàárọ̀ sà.
8: Ẹ káàárọ̀ sà. Dojú ṣògo ni. Ara ògo lè. Ẹ kú iṣẹ́.
6: Bẹ́ẹ̀ sà.
8: Iṣẹ́ ìrírí ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ àti bàbá wa Àtíkù. Iṣẹ́ ìrírí nǹkan kan fẹ́mi kọ̀ rí ni. Láti ìgbà tí bàbá ti ń sọ̀rọ̀ nípa Àtíkù, ni màrú Bátíkù fèsì rí sọ̀rọ̀ bàbá. Toro tí wọ́n ti sọ fún ni bàbá ti ń sọ̀rọ̀ ní yẹn láìmọye ìgbà pé Àtíkù ó lè ní pé nǹkan báyìí ló ṣe. Èmi ò rò Pátíkù ìdájọ́ ò padà rí o. Táwọn rí gbogbo àwọn ọ̀rọ̀ Pátíkù wá padà sùn. Ó ṣe yẹ kó rí náà lórí rẹ̀. Ṣùgbọ́n àwọn ọkọ̀ tó dá èmi lójú tó yé èmi yékè ni pé igi búburú ò lè ṣèṣọ rere o. I'm telling you the truth. Kò sí igi búburú kan ẹ máa rí tó bá tó èso lórí. Ẹ̀ẹ́dẹ̀ lè gbé àlùbọ́sà tí máńgò lọ yọ lórí ẹ̀. Èèyàn lè gbé ọsàn kó lọ so tomato. Ìwà tó bá ti wà nínú èrè àbí ṣe tó bá ti ń ṣe kò sí bó ṣe lè ṣe tó bí ó ṣe máa ṣe lọ nìyẹn. Gbogbo ètèmi kan tó dá mi lójú ni pé gbogbo wa ni ká gbọ nǹkan tá à ń ṣe. Kádẹ̀ mọ́bi tá a lọ. Àwọn èèyàn wọ̀nyí ní ìsinmi àìsí. Bàbá olóyè sọ ní sọ kankan lẹ́ẹ̀kan yẹn. Kálẹ́ẹ̀dì kan lọ kọ ìwé. Ṣé irú àwọn ìwé yẹn lẹ́yìn kéèyàn wa lọ kà? Kẹ́yàn ti máa ṣiṣẹ́ bọ́ ẹ̀. A wá ṣe ìwé kan. Kí ni ìjọba tó ṣe yẹn nígbà tó ṣe ìjọba yẹn? Kí lẹ rí nínú ìjọba tó ṣe yẹn? Àwọn nǹkan kan ìlọsíwájú wo ló bá aráàlú? Àbí gbogbo nǹkan tó ṣe gbà náà? Ìwé ní gbogbo ẹ̀ àwa kúrò bẹ́ẹ̀ àwa tó kò sí nǹkan àwa ṣe ìwé àwọn káwọn tó kòrò làwọn fẹ́ lọ kà.
0: Olóyè Akintilé ẹ kàwé o.
8: Ẹ ṣe
0: ẹ kàwé lẹ́rọ.
6: Ajíǹde ara ọmọ jẹ́ sá o.
0: Ajíǹde ara ọmọ jẹ́ o. Ẹ mọ́ faralẹ̀ o.
6: Ọ̀rọ̀ tí ìyá ẹ sọ. Ìyẹn tí ẹ ṣe òótọ́ làwọn sọ mí. Ìyẹn kéré nínú nǹkan tán ló ṣe. Mo ti bẹ́rẹ̀ lẹ́nu àwọn kan ló ń jẹ́ èèyàn ni.
0: Wọ́n
6: ní fanfàyà rẹ̀ ló ń jẹ́ èèyàn ni.
0: Kábíyèsí
6: ọlọ́run. Oríṣiríṣi ìwo ti gbọ́. Gẹ́tẹ́ mi mọ̀ ni pé ó ní iléeṣẹ́ Nàìjíríà, Fásitì, iléeṣẹ́ oúnjẹ, iléeṣẹ́ tó ní Nàìjíríà tẹ̀mí mọ̀ ó pọ̀. Àwọn ọmọ Nàìjíríà ló ń ṣiṣẹ́ ńbẹ́. Mi ni léyìn gidigidi léyìn burúkú kọ́ o tọrọ tẹ́mi kan mọ̀ lèmi ń sọ yìí kò ju bẹ́ẹ̀ lọ.
0: N tẹ́ ẹ̀ màlẹ̀ yín sọ.
6: Bẹ́ẹ̀ni.
0: Hello.
9: Ẹ káàárọ̀ o.
0: Ẹ mọ̀ káàárọ̀ sá o.
6: Mr. George.
9: Òkè yóò bàbá.
0: Tọ́ Mr. George.
9: Mr. George láti ológun ẹ̀rọ.
0: Ojú òkú ní tì í.
9: Ẹ ṣe sá. Ọ̀gá Sọ́ni.
6: Sá.
9: I just say I should greet you. I don't have much to say.
6: Thank you very much, sir.
9: The only thing I want to say is that the issue between Obasanjo and Atiku, by now, I expected Obasanjo, whom I know as a Christian, to have been able to look at Atiku, no matter whatever crime he must have committed during his time, to look at him as a human being like him and forgive him, because that is how Christianity is. That is what I expected from Obasanjo. Whatever Atiku said now, like he said, he did not even make any bad comment about Obasanjo all along, that he has just responded for the first time. There's majority in it. You did your own. You are now resting. Allow the man to try his own. That is how we should live. The life is not for one person, it's for every one of us. Thank you.
0: Tọ́ ẹ ṣeun ojú òní tí.
6: Mo ti fẹ́ sọ̀rọ̀ kan.
0: Olóyè lè kàn sọ́n.
6: O fẹ́ sẹ́rẹ́ fọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ bàbá yìí ni ẹ jẹ́ máa bínú. Ọ̀rọ̀ ti yí o, ìlú ti change o. Ọbásanjọ́ fẹnu ara ẹ̀ sọ o. Ó ní ìṣẹ̀ṣe bá àwọn lára àmójú Kristẹni lọ.
0: Bàbá sì lọ síwájú pẹ̀pẹ́ ń jọ sí wọn láwọn ti gbé pa pẹ̀pẹ́ láyìí.
6: Ẹ sọ pé ó fẹnu ara ẹ sọ ó ní pé ìṣẹ̀ṣe ó ló bá àwọn lára àmójú ìgbàgbọ́ lọ.
0: Tọ́ ká tó gbé pèyé ẹ̀jẹ̀ ń gbé pèyé fún ìkànnì. Hello.
10: Àkọ́sọ.
0: Tọ́ ẹ ṣeun o.
10: Mo ń sọ fún olóòkan.
6: Bàbá.
10: Wípé ó ṣàlàyé fún mi. Ọ̀nà wo la fẹ́ gbé orílẹ̀-èdè ìgbà báyìí lórí corruption kówójẹ. Kí ni yóò lè jẹ́ kí orílẹ̀-èdè ní tẹ̀síwájú? Mo lọ́gbọ̀n ò la fẹ́ dá láyé mi. Ṣé bí n tẹ́ wọ bẹ́ẹ̀ ṣe wà fún wa ni ẹ pé kẹyìn nànà ìmọ́lẹ̀ orílẹ̀-èdè fún wa ó ṣe tá fi ń jẹ nìyẹn o. Mo fẹ́ mọ̀ o, olóyè kan ní.
0: Tọ́ Mr. Bọ́lájí ẹ ṣeun. Bàbá ní kí olóyè Lékan sọ ní ó tẹnu bọ̀rọ̀ báyìí nísìn. Ìṣẹ́jú tá a sì ní bí kò pọ̀ mọ́. Ẹ wá bá ń kọ́lẹ̀ bó bá ti dìjọ́ mẹ́jọ. Kí nǹkan kí ọ̀rọ̀
6: Mr. Bọ́lájí láti àkàlà
0: wọ́n ní táwọn náà bá débẹ̀.
6: Bẹ́ẹ̀ni.
0: Táwọn náà ó ṣe ó le jù bá ń lọ. Ọ̀rọ̀ wọn wá yé mi ẹlòmíì ó rò wípé bóyá wọ́n níwà burúkú lọ́wọ́
6: ni.
0: Àmọ́ ètò tó ti wà ńlẹ̀
6: fún ìṣèjọba. Tó ti wà ńlẹ̀ bí àti wá yí padà máa ń nira.
0: Olẹ́nìkan lára àwọn aṣòfin Lábújá ó wá sọ̀rọ̀ kan lọ́jọ́ kan. Onígbà tó ń fẹ́ lọ.
6: Ọ̀rọ̀ ti ń jábọ́.
0: Onígbà tó ń
6: fẹ́ lọ. Ẹlẹ́yìn ẹ̀yìn kan Lábújá. Ọkọ̀ onídìkẹ́ yí ẹ máa sọ̀rọ̀ lọ. Àwọn èèyàn ti gbọ́.
0: Olóyè Lékan sọ ni ẹ̀yin ẹ̀ bá mi fẹ̀mí rìnrìn àjò. Gbogbo àwọn tí wọ́n bẹ̀ẹ̀bẹ̀ èèyàn wa ni.
6: Bẹ́ẹ̀ ni.
0: Àwọn
6: la ran wọn.
0: Èèyàn wa Kánò
6: Abuja. Ó ń jẹ́ mi sí ọyá wọn náà.
0: Láwọn èèyàn wa
6: ni
0: Kánò Abuja.
6: Bẹ́ẹ̀ ni.
0: Wọ́n wá ní.
6: Ọwọ́ náà fi mú yín owó.
0: Ẹ rí pé olóyè Lékan sọ mí.
6: Mo ń dọ̀kẹ́ tẹ́ ń sọ.
0: Tọ́.
6: Bí bàtà àwọn ọdún kí náà ló ṣẹlẹ̀.
0: Ok. Wọ́n ní káwọn ò tó lọ.
6: Ok sà.
0: Èrò rere làwọn ní.
6: Ok sà.
0: Wípé báyìí. Ṣùgbọ́n nígbà táwọn débẹ̀ wọ́n ní lára àwọn adarí lọ́ba pa wọ́n sẹ́yìn wípé ó bọ́ọ̀sì bí ó dàbí pé ìwọ̀sẹ̀sẹ̀ dín ni
6: ó ti
0: yọ báwọn ìlànà ráfarabalẹ̀ sí o ṣe bí à ń fún ọ ń tọrọ kọ́bọ̀ pé mo lọlé àwulẹ̀ tí ẹ̀ ní fún ọ ní nǹkan kan mọ́ tẹnu ẹ bá ti mú belebelebelebe jù ibi tí mo wá ń bọ̀rọ̀ ọ̀pọ̀ láti kín
6: Mr. Bolaji
0: lẹ́yìn rèé tí wọ́n bí ẹ padà bá wa dáhùn
6: rẹ̀ ẹ jẹ́ kíkọ́ ayọ̀ sọ báyìí
0: ọ̀yá ẹ̀yọ̀ sọ ní àárín ìṣẹ́jú kan
6: kò tẹ̀ ní tó ṣẹ́jú kan National Assembly pàápàá jùlọ Senate ibẹ̀ ni àpábí o wa ẹ bẹ́ẹ̀ kọ́ National Assembly Senate yẹn náà ibẹ̀ ni Natasha obìnrin tó ju ọkùnrin mi lọ wà ẹ bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ ti yanjú ara ẹ̀
0: ó ti yanjú ara ẹ̀
6: tọ́ kí wá fi nǹkan kan kun tí gbogbo wa bí kan tàbá ń tọwọ́ bọ̀ náà tàbá ni àpọ́sítólì o ẹ̀yìn náà wà tọwọ́ bọ̀ náà ṣe é tọwọ́ bọ̀ ṣe inú ẹni lẹni á ṣe.
0: nígbà tí ń gọ.
6: bẹẹni ṣùgbọn kí n dákẹ́ kákan ti dẹ máa kún nǹkan tó níyẹn kọtẹ́ níyẹn fẹ́ ló ń ṣe yẹn kò jù bẹ́ẹ̀ lọ sá.
0: tọ́ àwọn èèyàn sọ̀rọ̀ kan wọ́n ní àtìkù bá àtìkù bá débẹ̀ wọ́n ní gbẹ̀gẹ̀dẹ̀ ó gbìnà aláàárẹ̀ òjò àgbà nǹkan ó gbé nǹkan àánú pẹpẹ yóò gbọ́ ọmọ pọ̀ wọ́n ní àwọn àṣírí kan bẹ tá a gbọ́ tá a padà gbọ́ àwọn kan wá ní àbí nítorí ìdí èyí ni olóyè ọbásanjọ́ ò fẹ́ kí àtìkù ò débẹ̀ ni wọ́n láwọn tí ó ràn lọ sẹ́wọ̀n pọ̀.
6: ọ̀rọ̀ kan ọ̀rọ̀ méjì wa má ṣe ni má mọ̀ tó o bá ti ṣe dandan ni ká mọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn wọ́n ní ohun gbogbo kìsìlò tó ju bá rí lẹ́nu ń sọ bí kì í ṣe òwe olórin kì í ṣe òwe àyànnànànà nǹkan tí yóò bá ṣẹlẹ̀ láàrin sọ tí nǹkan kan bá ṣẹlẹ̀ ẹ̀yẹ alàmọ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ máa ń kọ́ fẹ́ lẹ́wọ̀n torí pé nǹkan tán mọ̀ tí ó da ìwé tó da tí ìbá ṣe mọ́ fẹ́ yẹ̀ wọ́n jẹ o torí pé ìjìyà tó tọ́ fún nǹkan tán ṣe ní mẹ́kàn lọ sọ́gbà náà ẹ wá ní ká fún wọn.
0: tọ́ ìṣọ̀lá Adékúnlé ó ti wọ̀nù ilé ó fẹ́ mú wa lọ sí ojú ọjà aṣọ tó wọ̀ aṣọ ajé ni ó tún fi lógo sí sàgán àbí kí n mú owó ṣúgà jà tọ́
6: ọlọ́run ti dé náà nù ọlọ́run
0: ti dé lọ́jọ́ ìṣọ̀lá náà.

0: bẹ́ẹ̀ àwọn náà ti mọ ẹni rí.
1: Ẹ ti ń tẹ̀lé wọn
0: lọ. Ẹ̀gbọ́n tẹ̀lé
1: iṣẹ́.
0: Ẹ̀yin ẹ̀yin tẹ̀ mọ̀ yẹn sẹ́ bóyá ti mọ̀ àwọn náà.
1: Ta ló ń tẹ̀lé lọ? Máa bọ̀ máa bọ̀ báyìí. Máa bọ̀ báyìí máa bọ̀ máa bọ̀ máa bọ̀. Ó yá gbẹnu sí máìkì. Ta ló ń tẹ̀lé Abdul Abuja?
2: Ẹ̀yin méjèèjì náà.
0: Sẹ́yìn kan pé ọmọ ṣẹ́gun ti wá kọ́ṣẹ́ jọ̀gá ẹ̀ kẹlẹ́
1: sẹ́mìmọ́ ọ̀nà àbújá ni ó bá ti ọ̀ní mr henry ní ìsìn ọ̀nà àbújá yí àwọn náà tọ́ ó yẹ ẹja wa máa lọlé kó lè gbé wa lọ sí ojú ọjà ìṣọ̀lá àdékúnlé àwọn bàbá alájé bàbá lọ́jànú tọ́ òní ò mọ̀ jókòó báwa bá ti dìde lórí ètò yìí ẹ ṣeun gbogbo ẹyin tẹ bá wa dá ṣe ẹ ṣeun gbogbo ẹyin tẹ pè wá ẹyin tá a lórí ọfẹ láti gbé pè yín ẹ mọmọ bínú àkókò ló kó wa ń pàkó àmọra a sì lórí ọfẹ láti rìnrìn àjò ìtàn orílẹ̀-èdè nàìjíríà látọdún 1999 ni nígbà ní níbo la ti ń bọ̀ ká lè mọ bí a ti ń bọ̀
0: ká mọ bí a dé ká lè mọ bí a ń lọ
1: ká lè mọ bí a ń lọ
0: tó dẹ̀ ṣe pàtàkì
1: ibi tó ṣe pàtàkì nù tọ́ olóyè lẹ́kàn ó yẹ bá ń dágbére fún àwọn
0: ẹ ṣe èèyàn rẹ tẹ bá ṣe tẹ ní lágbára ọlọrun ọjọ mẹjọ kọlọ ń ya rántí ọrọ bọdá mi bọlájí a mọ ní sansan pé kí ni wọn ń wò kó tó di pé wọn yàn án lórí ọrọ yẹn ṣe pàtàkì àti ń sọ bọ látijọ ẹ a wà tún fẹ lójú sí lágbára ọlọrun ọjọ mẹjọ ìwọ ní ṣe lẹyìn
1: tọ ẹ mọ wàá gbàgbé náà ọrọ màmá tó pè wá pé wọn ní iléeṣẹ ń dubai wọn ní
0: wọn kọ mọ ti dá wọn lóhùn
1: ẹ lọ bá wa ṣèwádìí
0: ok
1: bóyá bẹẹ lórí
0: mo fẹ bẹ ṣe sọ yẹn
1: ẹ lọ bá wa ṣèwádìí tọ olúgbẹmí gan mọtọṣọ ló kẹtẹ mi túnde náà wà ń bèè àwọn tí ń bá wa lọ sí ilé tònú láti mọ bí nǹkan ṣe rí wọn ti kóró òyìnbọ lónìí o bí àwọn ìjọba ìbílẹ̀ gbogbo ṣe rí àmọ́ àlórí ọ̀fẹ́ láti gbọ́ lónìí bó bá dijọ́ mẹ́jọ a mọ̀ gbọ́ gbogbo ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ túnde ọmọ ọba ìbẹ̀ǹbẹ̀ oyè tuntun ọmọ ọba tọ́ olúgbẹ̀mí gan mọ́tọ̀ṣọ́ ló kọ tèmi ò yọ rédíò apọ́stò ilé ológo lèmi ń lé ń tèmi o ilé ológo lèmi mọ̀ tọ́ títí ọjọ́ mẹ́jọ tá a mọ̀ pàdé kíní mọ ìṣọ̀lá ń bo mọ̀ ńlé ọ̀nà bo mọ̀ ń kọ́ ọ̀nà ilé ológo ni àbí henry tọ́ títí ọjọ́ mẹ́jọ tá a mọ̀ pàdé nàìjíríà ó da ò yóò dùn gbẹ́gbẹ́ ó kàn sí eré o ó dàbọ̀. Wàyé ń dàdàrí kiri tí wọ́n kan yìí. West Radio 89.3 FM Kànga Agbẹ́mágbẹ́.
3: Ẹ̀filẹ̀ ẹ má yí kúrò. West Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

torí tó bá ti lè ṣe yín ó rí pé ọ̀rọ̀ ọlọ́run sọ pé ọlọ́run ọba ó bùkún gbogbo àwọn oníṣòwò ni ṣùgbọ́n ọlọ́run tó bùkún gbogbo àwọn tó jẹ́ pé oníṣòwò bó ni wọ́n ṣe ń gbé igbá rẹ̀ wọ́n ní bó ní gbá bá ṣe gbígbá báyìí ó ń láwọn èèyàn ó ṣe bá a pè é ó ní lónìí o gbọdọ mọ bọn ṣe ń sọ yàyà bọn ṣe lè bá oníbàárà bọn ṣe lè mú mọlẹ ẹlòmíì ò tẹni ẹjọkòó ẹjẹ ń bá yín ra omi náà ẹ fẹ kọ fún mi rẹ ń gbẹná ẹjọkòó kí lẹ fẹ rà ẹjọkòó báyìí àwọn bá yín mu wá ṣùgbọn wọ nígbà tí yàn bá ya sóòbù ẹ ó lè jùmọ kí lẹ fẹ o talẹbẹrẹ o ẹnṣẹ fẹ yà ni àbẹ gẹgẹ bí oníṣòwò ẹyin ò bójúmọ. Ṣé ẹ wá rí ibi tí àwa ń lọ lónìí gangan kí n tó lọ kó mọ̀ dàbí pé àìṣọ̀lá ọjọ́ ọjà ó jẹ́ ká mọ̀ mọ̀mọ́ lónìí ń sọ àwọn ọjà tó jẹ́ wípé wọ́n mọ́ ná lójoojúmọ́ fún yín ẹ̀mọ̀ pé ètò ojú ọjà ni mo kàn kọ́kọ́ fìyẹn fi sí wa ní gbẹ́rẹ́gbẹ́ bíyàn ṣe máa ń ṣe gẹ́gẹ́ bí oníṣòwò tó fẹ́ tajà tó fẹ́ kówó lọlé owó túlùtúlù tí ó sọ pé ẹ wo dádì lágbájá ẹ ò bọ́jà tiẹ̀ ṣe rí lónìí gan kò ti ẹ̀ yé mi ìwọ́dẹ̀ ló fà á kí ló fi fà á ó lọ́yàyà ó gbọ́dọ̀ lọ́yàyà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ tajà nínú ọjà ó rí i pé tó bá ráwọn tó jẹ́ pé wọ́n máa ń gbé bá sórí gan ìṣọwọ́ tán ṣe ń polówó nígbà míyẹn tó ń kiri àgbàdo ní erin o àgbàdo mi rèé o ẹ bá ń bo ìwọ́ tó wá jẹ́ pé ó sí ṣọ́ọ̀bù ọ̀yàyà olúwa ń ṣe sáwọn tó wá sí ọ̀dọ̀ rẹ pé aya mo fẹ́ ràn kán báyìí èló ni òpin kan ní tú naira àwọn àti ṣé kò gba ayé báyìí lọ ni rárá o kí ló dé ṣé ẹ mọ̀ pé nǹkan ti wọ́n ni ara ìyẹn ṣe bá ìyẹn máa ń fọ̀ yàyà àti ìrẹ̀lẹ̀ láti bá fi bá oníbàárà sọ̀rọ̀ ni. Ṣé ẹ rí àwọn ọjà ojoojúmọ́ èyí tó jẹ́ pé wọ́n máa ń ná lójoojúmọ́ ọjà àpáta ọjà ojoojúmọ́ ni kò sí n tó fẹ́ rà tó ní bá ń bẹ̀ ọjà gbé ní ọjà ojoojúmọ́ ni kò sáwọn nǹkan tó fẹ́ rà báyìí tó ní rí ọjà bódìjà ọjà ojoojúmọ́ ni ọjà oríta mẹ́rin ọjà ojoojúmọ́ ni.

0: tẹ rí lásìkò yìí ọlẹ nìkan ń la yóò gbà níbi tá a wà ẹ rí pé ní àsìkò tá a wà yìí gangan àsìkò òjò ni àwọn àgbẹ̀ ní ìsìn ẹ rí pé inú wọn ti ń dùn kí ló fà á tí inú wọn fi ń dùn ẹ rí pé wọn ní òjò tó bá rọ yìí tó rọ lẹẹkan náà tó dá wọn ní ìsàlẹ báyìí òní omi ìlọmọ rẹ gún sí lára àṣù àmọ òjò tó bá ti rán fún ó máa mú sùn ta dáadáa ni ẹlò.
1: Hello. Mrs. Ogunjobi látàwọ̀ tán ni. Àwọn tó bá dá sí program yìí lónìí ó lè kéré o. But mo máa dá káàdì wọn padà fún wọn.
0: Okay.
1: Ẹ pé tó.
0: Yes, ma. Ìyá fi ń ṣe ayẹyẹ ọjọ́ òbí wọn ni fáwọn tó bá tún pè láàárọ̀ yìí. Pípé mo dá sètò yìí mo gbà mo gbọ́kọ̀ ẹ̀ nímọ̀ràn ìyá ní ká fi ṣe ayẹyẹ ọjọ́ òbí èyí tí wọ́n ṣe lọ́sẹ̀ yìí ká fún wọn káàdì. O lè gba ojú òpópónà Facebook kó gbà wọlé kó drop comment yẹ ẹ̀yin tẹ̀ ń pè àwọn kọ̀ọ̀kan rí bí ẹ tún lè gbà bí wọlé o 091-533-8993 Hello. Ẹ káàárọ̀.
2: Samuel Akapẹtẹ.
0: Láti Apẹtẹ.
2: Bẹ́ẹ̀.
0: Àmọ̀ràn wo lẹ ní fún kan kí ni kò ṣe ìyàwó lóhùn fẹ́ bọ́kọ̀ òun dúpọ̀.
2: Kí lẹ.
0: Àmọ̀ràn wo lẹ ní fún ọkọ òun. Ìyàwó tó sọ wípé òun ò lè bọ́kọ̀ òun dúkọ̀ pọ̀ tọkọ dẹ̀ sọ pé ọkọ òwe jájọ mójútó kí lẹ fẹ́ sọ fún ọkọ.
2: Ọdún náà kò dá náà. Kò ṣe nǹkan tó dà òótọ́ oníkálukú ní private kìíní ẹ̀ personal kìíní ẹ̀ járe oyè yìí sòtúrú ọjọ́ iwájú ó ìwà ẹ̀kọ́ lè lọ́fẹ́ ìyàwó mi ìyàwó náà lè lọ́fẹ́ ọkọ mi ó lè lọ́jọ́ iwájú kán sí pàtó.
0: Ó lè di ọjọ́ iwájú.
2: Wọ́n ti pàtó èèyàn mọ̀ọ́kọ́ tó ṣẹlẹ̀ ìnira rí àmọ́kọ́ ló ti ṣẹlẹ̀ lọ́la.
0: Ibi tẹ́yìn tún gbé wa lọ ó tún ṣe ẹ ṣe mo ti kọ́
2: lọ́pàá
0: yẹn.
3: Hello.
0: Ẹ káàárọ̀.
3: Sunday lorúkọ sí láti Àkálà.
0: Láti Àkálà.
3: Bẹ́ẹ̀ni, Sunday láti Àkálà. Níwòye tèmi, torí àwọn ilé iṣẹ́ ńlá pa àmọ́lé ni ibi kan náà ti bẹ̀rẹ̀ kó tó di pé wọ́n di empire.
0: Bẹ́ẹ̀ni.
3: You understand?
0: Bẹ́ẹ̀ni.
3: Torí tí ọkọ̀ ẹ̀ bá rí pé jẹ́ ká dùn pọ̀, kò fẹ́ kó wọlé bọ́ síta ni.
0: Bẹ́ẹ̀ni.
3: Because position tó máa dì mú nílé iṣẹ́ ọkọ̀ ẹ̀ àbí tí ìwà àtọkọ̀ ẹ̀ jọ ṣe ṣe bá ìpínlẹ̀ èèyàn ní láti wá ṣe máa gbó oṣù ẹṣẹ̀ yẹn ní ìrò ẹṣẹ̀ yẹn ní ìrò. Ìkejì àǹfààní tó máa wà ń bẹ̀ fún ẹ̀yìn méjèèjì torí bẹ́ẹ̀ ẹ̀yìn méjèèjì lẹ́yìn tó máa mójútó ó lè ní ìdìbẹ̀ ṣe ń ṣe fún àwọn ọmọ yín lọ́jọ́ ọ̀la ni.
0: Bẹ́ẹ̀ni.
3: Tó bá di pé ọlọ́jọ́ dé ẹ lè bílẹ̀ fáwọn ọmọ tó náà pè ní family wealth. Ibi tí generational wealth tó ti bẹ̀rẹ̀
0: nìyẹn.
3: So ìlànà òfin yàn kan sọ pé ó yẹ kí ìyàwó yẹn kó fi ara balẹ̀.
0: Kó fi ara balẹ̀.
3: Kó jẹ káwọn méjọ ṣe òwò papọ̀. Kó jẹ kó ṣe rí nìyẹn.
0: Ẹ ṣe gani. Ẹ rí pé ọ̀rọ̀ ni bàbá sọ. Àwọn nǹkan mìíràn àwọn tá à ń wò ní olówó lónìí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ ni. Hello.
4: Hello.
0: Yes, sir.
4: Ẹ káàárọ̀
0: máa ọ.
4: Ṣẹ́rí orúkọ mi ni Jimọ̀ láti odò ẹ̀mọ̀. Ṣẹ́rí ọ̀rọ̀ yẹn ó pín sọ́nà mi jù.
0: Ó dáa máa.
4: Ṣẹ́rí kò sí tó bá dínú kí tọkọ-tìyàwó tí wọ́n jọ dá bísínẹ́sì pọ̀. Àmọ́ tí ń ṣẹlẹ̀ lásìkò yìí. Ó ti kọ́ àwọn ọkùnrin lẹ́kọ̀ọ́.
0: Ó ti kọ́ ọkùnrin lẹ́kọ̀ọ́.
4: Ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ gidi. Kò sí bó ṣe báyàwó rẹ̀ dòwò pọ̀ ìgbà yẹn kọ́lọ́jọ́ ọ lọ sókè ní kò ní láàsì. Ọjà yín ò ní láàsì.
0: to ba da bayawo re duwo po
4: o si ko se bayawo re duwo po oja ni ole la je ka se ja kan ra wa amọ bi awon eyan ti won ko soro bi an ti so ti waju ko si nko ba dinu kenya bayawo e fowo suwo
0: po
4: e di pe te ba dara wo yin gan loko wo ngba mi fe ba ba mo ni oja ti ma mo bi
0: be ni
4: o le pe kini kin se ina a de ma ranju mo wo se tori ko fun mi lowo awon ko go re
0: Hmm. E ri pe oro ki ninu oro tawon eyan tan so won ni okowo ti yan ba fe ji ope pe ki yan se kini ki yan mo fi yawo yan si se ri emi mo wo nkan kan pe ninu isokan ni won ni oko ati yawo mo se nkan se ka wa so pe awon e ri pe awon yibo tan ma fi yawo mo si bi okowo to ko won mo se dada se tebi so kan na nani ti won fi jo fowo subopo ta fi jo se ati pe se ri oro awon obirin won ni elege ni won emi no fe soro en ta won ya so e je kin wa gbe ipe ni na hello
5: hello sir
0: yes ma
5: yes ma se ri lori oro ti won ja sile ni ori eto ti won se so emi ro wi pe iso kan ni won fi ko ile iso ba deli ninu bibeli
0: be ni
5: se nkan ti mo so ye
0: oye
5: mi ba je pe won ni iso gan e a je gan mi ta
0: yes ma
5: se ri ti ba je pe won ni iso won ni ko de bi ti won ko de yin ti ba je pe olorun yoju si won won se bi olorun lori ile iso ba deli won a ko tan nitori won wa ninu isokan seri ti eyan ba fe egungun ninu egungun re ohun ko daju ni pe kojo pa owopo so oro kan ti mo jimu tori mo ti n try number yi pe e lawon ibo ko si ibo to ma fe yawo ti won ni ni ibasepo kan lati ilu won daadaa won ko n deede fe obirin e ri pe gbogbo awon to ba ko sodo elede won naa lo ma n papa se po ju nitori wipe won feran ara won sedi ti de ba wa ife lakoja ofin ti de ba wa laarin oko ati iyawo ti iyawo mo pe oko mi ko le ja mi ti oko mo pe iyawo mi yi o le ja mi won ni amuku ẹrù ẹwọ ìsàlẹlẹ kéèyàn kó kéèyàn má wò pé bọ́ ṣe fẹ́ ra wọn gan ó ṣe pàtàkì nínú ìrìn àjò ayé wọn tí wọ́n bá fẹ́ ra wọn bó ṣe yẹ kọ́ fẹ́ ra wọn mò ń sọ fún yín wípé wọ́n tó dáa jù ni pé kọ́jọ pa òwò pọ̀ kọ́jọ mójútó ẹ làgàtà kò ní lè kówó wọn jẹ.
0: Ẹ ṣe ó ti rí ní nẹ́tíwọ́ọ̀kì ni ẹ ṣe. Seri lori eto loni ani mo ju bayi lo tori ijoba akoko wa e ri pe to ba di ojo mejo a mu ni regede fin ni nira badi gan a tun soro lori re dada ama gbogbo eyin te lanfani lati pe loni bi eyin merin iya ni ka fi celebrate ojo bi awon mama ogunjo bi gbogbo eyin patapata oni la fun ni kan e se oniyan se olobe se gbogbo eyin mama te ba wa da seto loni akiyin dada e se isola adekunle loruko temi ni ojo mejo ire ati ayo bayi on la tun fi mo pade o.

Eka san o. Akojopo iroyin agbaye lo nde se ti gbo yin lati ikanni Konga gbon magbe. Wells Radio 89.3 FM. Ti akale si opopona Alaafin Avenue, Oluyole Estate, Ibadan. Oye, Olorun Adegoke ni oniroyin yin, saju egbo awon koko to wa ninu iroyin na. Iforuko sile awon oludibo ni o tenu bodo lojo Aiko, ajo INEC ni won ti ran awon omo orilede Nigeria leti. Ajo to mojuto ide na mo itankale ajakale arun yun ajo NCDC, oni won ti se akosile onka eleyi to gbenu soke ninu aisan ibo rere lasa bi onka awon to gbemi mi bo ti se wo oko le nigba ti mesan niye. Orilede Tunisia se akosile ijamba ina eyi to wo 1500 niye laarin wakati 72 lakoko oru alagbara. Are Trump seleri lati se iwade ajo Europe lori owo tanran ile ise imo ero orilede America. Ninu iroyin re idaraya ni agbaye, Anthony Joshua ti pada sinu idije ese kikan leyin iku awon ore re. Ni bayi e gbo iroyin na lekun rere. Ajo Olominira to nri si oro eto odibo lorilede yi yan INEC o ni won tin ro awon mo orilede Nigeria lati lo anfani ojo melo to seku nile fi se eto foruko sile awon oludibo yin CVR ko to di pe igbese ohun yo tenu bodo lola ode yi ojo 26 osu keje odun 2026. Ninu atejade leti ajo ohun fi lede lojo opo X won loni ajo leto odibo na ran awon oludibo leti wipe ki won pare gbogbo foruko sile won boya lori afefe ni o lojo opo foruko sile oludibo tabi ki won koja lo si office ajo na fun iforuko sile ati iranlowo ajo INEC ewe won to foro lede nipa bi awon gbangan foruko sile won yo se wa ni sisi sile lojo ojumo to fi mo titi wo ni opin ose lati ago mesan owuro titi di ago meta osan ko to de pe to na o kase nile. Ajo to mojuto ide na mo itankale ajakale arun lori lede yi iyan NCDC o ni won ti fi royin lede lori bi onka arun iba orere lasa bo ti se roke si ninu ose ayewo ati amojuto bi nkan tin lo lori e eyi to je ti ose kejede logmo leyin ti akosile ti ose keta din logmo jawale. Ajo NCDC ni won fi die mule wipe onka isan ohun roke si otaleni 1500 pelu onka won to je pe won ti dagbere laye to tin wo oko le nigba ati mesan niye laarin odun 2026. Ninu atejade oniroyin le ti won wa fi lede lana ode yi won safihan bi arun ohun bo ti se tan ka lawon ipinle toro kan bi Ondo, Bauchi, ipinle Edo, Kogi ati ipinle Cross River ninu oro to ni se pelu oro arun ohun pelu akojopo ayewo ose keje de logbon nigbati ayewo ati amojuto ose keta de logbon ohun ni akosile ipinle bi ti ipinle Ondo, Edo, Benue, Bauchi to ti ipinle Kogi won wa fi kan pe awon eniyan eleyi ti ojo ori won wa laarin odun 21 ati 30 odun oni arun ohun tete se ipalara fun ati oro nipa ipa re lara awon odo. Ajo NCDC wa bebe fun itese waju ninu amojuto titete kefin arun na to fi mo itoju oju ese ati awon igbese miran bi ilana idena marun na fun abo to fi mo ipolongo ati agbawi lati ba mu adiku ba ipin kaisan ibo rere lasohun ati mimu adiku ba awon to n gbemi mi latari lilugbade arun na. Ile ẹkọ igbonsafẹfẹ ikanni Konga gbon magbe Wells Radio won seto ayẹyẹ ikẹkọ jade fun ipele karun awon akẹkọ to wa ko nipa igbonsafẹfẹ ninu igbese eyi to je lati seto ikoni to ni se pelu lati di ojin ni agbonsafẹfẹ ati ilepa ojo waju eleyi to mole rokoso fun igbonsafẹfẹ lorilede Nigeria. Ayẹyẹ ikẹkọ jade ohun lo waye ni ile ise igbonsafẹfẹ Wells ni Alaafin Avenue,
Oluyole Estate Ibadan lana ode yi pelu eto fifunni ni ami eye lori titayo ninu eto eko ko wa won ni akoko ayeye ohun ogagba alase ikanne kanga gbomogbe Wells Radio iyan ajinrere obirin Lilian Bademosi ti oluso agutan Chuks Uwanchuku soju won oni won ro awon akeko jade na lati mu otito to nti sise bi akose mose to yanju gege bi atona won bakana oga agba lakoso kanne kanga gbomogbe Wells Radio eni ti se ogbene ayo Emmanuel Ojo ona soro lori bi eredi ile eko gbon safefe ohun bo ti se ni se pelu ona lati fi pese awon agbon safefe ile eto yanju laarin ogun loko to kan sise igbon safefe akeko ile eto gba ami eye lori ko se daradara julo Doyin Adebayo ona safiyan idunu re nipa ile eko igbon safefe na ati gbogbo eto eko ni eleyi ti origba eto igbaniwole fun sa tuntun ti ile eko agbon safefe Wells Radio Media Academy yo bere pada lati ojo kejila osu kejo titi wo ojo keje deni ogun osu kesan odun 2026 Oshise agba alaabo awujo Tunisia eni ti se Kalimetri on lo safihan oro lanu ode yi wipe kokere tan isele jamba ina to wo 1500 niye lo ti bujade laarin wakati 72 nilu Tunisia latari oru alagbara Metri o fi royin lede nipa bi oko oju ofuru fun awon panapana Italian bo ti se darapo mo won ninu akitiyan tin lo lowo lati sakoso isele ina nu agiju meji okan lara re ni won pe o waye ni apa ariwa iwo orun ilu Circuit City yourself ewe ogagan alaabo lu save edni deck to we ona o tin pere fun iran lowo agbaye te pa gbagbe e ran ti pe ibujade opolopo ijamba ina ohun lo parapo mo oru alagbara ile ton roke si ni ekun ojekun lorilede na are orilede America Donald Trump lo ti safihan oro lori wipe orilede America yo se ifilole iwadi lori ajo European Union ati idokoko owo diyele tuntun lori owo tanran ile ti won gbele ori awon ile ise nla nla to ni to nse ohun to ro mo ohun elo imo ero to je ti orilede America igbese ohun lo waye leyin ti ajo European fun ile ise Google ni owo tanran to je orin leni egberin le mewa million owo euro to je billion kan owo le okere dollar ninu ohun to jade lojo opo Truth Social are orilede America o soro lori bi ajo EU bi won se fi ohun lasan pada bi won ti se se ile ise Google pelu awon ile ise imero orilede America miran are Trump o wa toka si pe ki won tete se ikapada owo tanran ile ti won gbele awon ile ise ohun lori o ati pe ohun na yo gbe igbese iwadi ile eto ni se pelu ti isowo lori ajo EU nigbati ohun yo ma se igbero yewo owo odiye le ori oja goboy lori won iko uti ile ti Iran n sa atileyin fun ni won ti pe awon la won lowo ninu kolu ado loro nu afefe missile si Saudi Arabia leyin ti Riyadh se ikolu si afojusun won to ni se pelu iko na awon alase ilu Saudi ni won ti fi itanilolobo pajawiri lede ni awon agbegbe leyin ti oro hun kan de ba gbagbe e ran ti pe awon iko won ti kokko se leri lati gbesan pada leyin ti ikolu nu afefe Saudi Arabia to ba afojusun won ti se uti ni ebuti ilu Yemen to wa ni odida leba erukusu lana ode yi isele ohun lo waye bi ko se si akosile iroyin ko lorilede America tabi Iran kankan fun ale akoko ninu ose meji ninu iroyin re idaraya ni agbaye abese ku bi ojo le gesi ati Nigeria Anthony Joshua oni yo pada sinu gbongan ese kikan re loni nilu Jeddah ni Saudi Arabia nibe ti o ti ma okoju abese ku bi ojo abanian Christian Pranger ija ti o je akoko ja re lati igba to ti ni ijamba oko lorilede Nigeria ninu osu kejila to koja lo yi ijamba oko eleti o gbemi awon ore minu re meji si Sina Gami ati Latif Ayodele
gẹ́gẹ́ bí àkójọpọ̀ ìròyìn ti gbé ìdíje ọ̀hún ni ó wáyé ní gbọ̀ngàn superdome nílùú jeddah tí ó sì sàmì ìjáde àkọ́kọ́ joshua láti ìgbà tó ti na jake paul nílùú miami ní ọjọ́ mẹ́wàá ṣáájú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá alágbára náà tó tún jẹ́ ìfigagbága àkọ́kọ́ rẹ̀ nígbà náà lẹ́yìn tó ti fìdírẹ́mi sọ́wọ́ olúborí abẹ̀sẹ́kù bí òjò nínú ìdíje ẹ̀sẹ̀ kíkàn lágbàáyé iyun daniel dubois ní gbọ̀ngàn wembley nínú oṣù kẹsàn-án ọdún 2024 jíjáwé olúborí joshua ni wọ́n ń retí kọ́ṣínà ìjà eléyìí tí ọ̀pọ̀ ènìyàn ń dúró dè fún ìgbà pípẹ́ kojú akẹgbẹ́ rẹ̀ tó jẹ́ abẹ̀sẹ́kù bí òjò tyson fury. èyí lọ́pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí yan inec ọ̀nà ti ń rọ àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà láti lo àǹfààní iye ọjọ́ tó ṣẹ́kù ńlẹ̀ fi ṣe ètò ìforúkọsílẹ̀ olùdìbò pẹ̀lú ìkìlọ̀ wípé ìforúkọsílẹ̀ náà yóò tẹnubodò lọ́la òde yìí ọjọ́ àìkú ọjọ́ 26 oṣù keje ọdún 2026. àjọ tó mójútó ìdènà mọ́ ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè yìí ó ní wọ́n ti fìròyìn léde nípa òǹkà àìsàn ibà ọ̀rẹ̀rẹ̀ lassa èyí tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ tó ń ròkè sí nínú àkọsílẹ̀ tó ní í ṣe pẹ̀lú àyẹ̀wò ọ̀sẹ̀ 27 àti àbójútó àrùn lẹ́yìn tí òǹkà ọ̀hún jáwọ́lẹ̀ nínú ti àkọsílẹ̀ àyẹ̀wò ọ̀sẹ̀ 27. òṣìṣẹ́ àgbà aláàbò àwùjọ ìlú tunisia kale metri ló fọ̀rọ̀ léde lánàá òde yìí nípa ìjàm̀bá iná eléyìí tó wọ 500 níye tó bú jáde lórílẹ̀‐èdè náà láàrin wákàtí 72 bí tunisia ṣe ń kojú ooru alágbára. ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà donald trump ti ṣàfihàn ọ̀rọ̀ nípa wípé orílẹ̀-èdè amẹ́ríkà yóò ṣe ìfilọ́lẹ̀ ìwádìí lórí àjọ european union àti ìdókòókò owó òdíyelé orí ọjà tuntun lórí owó ọ̀tanràn eléyìí tí wọ́n fún àwọn iléeṣẹ́ ńláńlá tó ń rí sí ìmọ̀ ẹ̀rọ tó jẹ́ ti orílẹ̀-èdè amẹ́ríkà. nínú ìròyìn eré ìdárayá abẹ̀sẹ́kù bí òjò lẹ gẹ̀ẹ́sì àti nàìjíríà anthony joshua ni wọ́n pe yóò padà sínú ìdíje ẹ̀sẹ̀ kíkan rẹ̀ lónìí ní jeddah ìlú saudi arabia níbi tí yóò ti mọ kojú abẹ̀sẹ́kù bí òjò abanian christian pringer ìjà àkọ́kọ́ rẹ̀ láti ìgbà tó ti níjàmbá ọkọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà nínú oṣù 12 tó lọ èyí tó gbẹ̀mí àwọn ọ̀rẹ́ mínú rẹ̀ méjì sina kami àti latif ayọ̀dẹ́lẹ̀. èyí lọ́pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní àkójọpọ̀ àtúntò àti kíkà ìròyìn náà ló wáyé látọwọ́ oyè ọlọ́run adégòkè ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo wells radio 893 lójú òpó facebook wa wells radio 893 fm fan page lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún àwọn ìròyìn eléyìí tí ó bá ṣojú yín tẹ ẹ fẹ kàn sí wa.

lo ìkọ́rọ̀ ìjọpọ̀ wa lórí nọ́mbà yìí 091-6893-2000. Ẹ ṣeun, tẹ́ ń gbọ́ wa ọ̀, Ọlọ́run yóò bùkún fún yín, ẹ kú ìkàlẹ̀.

Eka bo kwada sori tunja ladu tunja de ni koni West Radio 89.3 FM ni bayi 37 mi mu aya je ka wonu to lo ka ma ko ba se le se ipapanu ta npe ni fura iyun je won loke oya ati ni Kwara State be ni awon ilu ti won ti feran eju ni awa Yoruba na nje o nitori pe papanu to dun gidi gan ni kin so je to je pe adije ko so je to je pe ilu kan lo yan ni posi to je pe awon nikan lo le je awon nikan lo enu won dun die awa gan menu bi awa gan dama awa gan o dun lenu ti wa idi ni ta agan fi gbe wa si salem bi bayi pe agudo pe to e agudo seto fura snacks nla ta ba ti wa setan lati se fura snacks kilo awon kan ta ma nilo fun nkan o ma papo ju e ma ma ro kan e ma ma ni he boni e yo gbe wa de ibo lo gbe wa lo yi lakoko eroja ta nilo ni millet kilo n pe ni millet le di oyinbo nede Yoruba atu wa yi pada a n pe ni jero jero la n pe ni millet a ma lora jero loja taba ti ra jero dele tan e je ka koda sinu train nitori pe jero je nkan to je pe o we gidi gan soku taba wa nbe ni tete ri fun je yi fun gba ngba gba taba fe se ipapanu ta mo si fura yi o ni damoju to gidi gan ni e je ka da millet wa sinu train to fe dada le taba ti da sinu abon la to fe e je ka fe gbogbo doti danu e je ka sayun e ki gbogbo okuta to ba wa nbe ati idosi to ba wa nbe ka sayun e kuro ki millet wa ko mo dada lẹ́yìn tàbá ti ṣe yí tán ohun tó kàn ní kádà mílẹ̀tì wa ní gbígbẹ̀ yìí ẹ má fomi sí o mílẹ̀tì wa ní gbígbẹ̀ yìí jẹ́ kádà sínú blender wa ní kitchen fún wa báyìí pé blender ta nílé ìdáná wa kó strong tó láti lọ mílẹ̀tì wa ìkúná dáadáa aláfààní láti gbé mílẹ̀tì wa ìlọsọ́dọ̀ àwọn ẹlẹ́rọ tó ń lọ ìyẹ̀fun lẹ́yìn tàbá ti bá wa lọ sí ìyẹ̀fun tán ẹ jẹ́ ká gbé wa lé ẹ jẹ́ ká dà sínú asẹ́ asẹ́ ta fi ń jọ ìlúbọ́ ka se dada ka se ko ma si idoti kankan to ma jade nbe si ito ti mo leyin ta ba ti se dada tan ita se to ti di leblebu ye je ka gbe si ike kan loto oya e je ka lo wa ata sombo sombo leyin ta ba ti ata sombo wa itan e je ka ko si ile ma ko so mi ogun kan ta fe le je gbere fun a fe nko lo mi nbe for now leyin ta ba ti ko sombo gbe wa ita ti sayun na to tori okuta na ma wa anu sombo ngba mi e je ka sayun dada ka ipe ko so okuta nbe leyin ta ti se itan e je ka gbun segbe kan e je ka wa gloves ati ginger e je ka wa yen na si iye egbe kan leyin ta ti wa gloves egbe kan iyan iyere leyin ta ti wa yen si egbe kan tan ginger na ti bo nse egbe kan ginger wa yi e je ka bo epo e kuro ka ha epo kuro nitori a nilo e leyin ta ba ti ha epo kuro tan je ka ko mo jero wa ta ti se sinu abo lojo yi leyin ta ti se yi tan e je ka ko won papo ka ko sinu blender wa e je ka wa sugar sile o nigba ta fe ra nkan yi loja o e ma wa gbe lati ra sugar sinu nkan ta fe lo yi o lẹ́yìn ìgbà ta ti kó jero wa yìí ginger wa yìí àti sombo wa yìí àti kòpọ̀ kí ló kàn ní ká kó wọn sínú blender glove wise ẹ jẹ́ ká kó sínú ẹ̀ ta bá ti kó glove wise sínú gbogbo àwọn èròjà yìí tán jẹ́ ká kó wọn sínú blender ká lọ ní ìyẹ̀fun ni o ẹ má fi omi lọ nínú blender yìí o mo ti sọ ṣáájú pé tẹ bá ti rí pé blender tẹ nílé ìdáná yín kò lágbára tó láti lọ ẹ láǹfààní láti gbé lọ sí di àwọn ìdí ẹrọ tó ń lọ ìyẹfun lẹyìn ìgbà tó bá ti bá yín lọ ní ìyẹfun tó ti kúnná tán ẹ gbé gbogbo ẹ wá lé bọ́n ṣe bá yín lọ yìí ẹ jọ ọ nínú asẹ tẹ bá ti jọ tán ẹ ra bu bí agolo méjì kúrò bóyá ẹyin pọ tẹ fẹ jẹ tàbí ẹyin tẹ nífẹẹ sí láti fi ṣe owó ẹ láti tà á ẹ lè ṣe bí kóńgò kan nínú kóńgò kan tẹ lọ lọ dé yìí ẹ yọ agolo méjì ní gbẹrẹfun yẹn ẹ wọn sọtọ gbẹrẹfun tó kù nínú abọ tá a fẹ lò yìí ẹ rọra gbé omi kaná omi yẹn jẹ kó warm omi yẹn jẹ kó warm tẹmí bá ti warm níwọn ba kò ní gbóná o omi tó warm tó jọ wọnyí máa wọnú ẹ ó yá ẹ rọra máa wọn sínú fúra powder wa yìí tẹ bá ti ń wọn sí ẹ má dà sí ya o ẹ má domi pa o kò kí ń ṣàn o ẹ máa wọn omi sí nígbà tá a bá fẹ lọ flower ni tẹ bá ti ń wọn omi sí fúra powder wa yìí ẹ máa fọwọ́ ṣù nínú abọ́ ẹ máa fọwọ́ ṣù nínú abọ́ tẹ bá ti ń ṣù ẹ rí i pé gbogbo white yẹn ṣùpọ̀ mọ́ra wọn tó dodidi kan a ti máa rọ́ nínú abọ́ ńgbà yẹn ìgbà tẹ fi ń ṣe yìí ẹ má gbàgbé láti gbé pọ́ọ̀tì yẹn kaná ẹ bomi sínú pọ́ọ̀tì yìí yìí ẹ jẹ́ kó omi yẹn kó pọ̀ níwọ̀nba bóyá bí omi 1 liter sí 2 liter ẹ jẹ́ kó omi ìhó kódà ihò ẹ̀ kó tẹ̀ ẹ̀ bà.
igba te wa fin sufu ra yin yi te fin po ninu abo yi te npo e ma bo mi si ya o e ma gbagbe mu ni ke ma won omi si nitori pe kini a fe po ko le a fe su ni ballu ni leyin ta ti po to ti mix ti o si fufun mo nbe tojo e ti korajo tojo e ti korajo to ti mu ash color jade o ye de ka ma bu ni kere kere ka ma yi mowo ka ma role ni ball ka ma fi sinu abo kan loto e ja ma bu ka ma role ni ball ka ma fi sinu abo kan loto titi ti ta fi ma role tanu abo Che ngba ta wa role tan yi e a ri pe a role o dabi ball o le lowo wa dada ball ta role yi e je ka ko sinu mi gbona to wa lori na to ti ho dada e je ka ko da si e je ko se fun iseju marun leyin ti fura wa e ba ti jina lori orina tan ko ni tuka o ba se su ni ball lo se ma jina bi okele ni ngba to ba ti jina tan e je ka support wa ikale e je ka fi sibi wa to ja lase ka fi ko fura wa e kuro ninu omi gbigbona yi ka ko sinu abo kan loto le ngba ta ba ti ko sinu abo kan loto tan ko eyin ga ri pe o ti jina lowo yin ko to wa di I to ma form si fura wa I gangangan ani lati ko pada sinu blender wa blender wa yi ta ba ti ko sinu etan ta ba ti wa ko sinu blender wa yi tan e je ka blend e ki gbogbo koko ko le tuka ko le ro ta ba ti wa lo ton blender wa itan e je ka ko da pada sinu abo ta ba ti ko pada sinu abo wa itan ko oya e je ka ma bu die die sowo wa ka tun ma tun road ka ma tun ra sowo wa ta ba ti wa ra lowo wa bi ball yi e ri bo se ma ra lowo yin koda eyin ga ma nife si pe boya ke ma pari ise ni le dana yin le ngba te ba tin fowo ra lowo yin e ma ri pe gbogbo n te fe se lara fura yi e fe ra bi ball ni te ba ti wa ra bi ball tan e ko sinu abo kan to gbe dada iye fun to ku nile ta bukuro lara iye fun ta lo di yin asiko ti to fun lati sise ta feran iye fun yin oya e be si ni ma gbon sori fura wa ta ti role bi boss inu abo yi e ma gbon si ke ma shake pọ mọra won e ri daju pe gbogbo iye fun yi lo miss pelu fura wa ta ti role yi debi bi pe e ni ri inu fura mo inta nigba ti iye fun yi ba ti yi ka tan te ba ti wa to ti yi ka tan fura wa ma ti dele ma niyan fura wa o ti di jije niyan ka bere si ni ma peto lati je fura niyan e je ka bota die ka wa un ta ma fi sona fun wa ka mu mi lo nje be ofun

0: Ojú tẹ́lẹ̀ gan lágbára bàbá mi àmì àṣẹ ẹjẹ́ wa fi eléyìí ṣàdúrà fún gbogbo etí àti ojú tí ń wò wá káàkiri àgbáyé ń pé láṣẹ Ìdùmàrè ojú á tẹ́lẹ̀ gan lórí ọ̀rọ̀ tiwa o gbogbo ibikíbi tí wọ́n ti lanu ẹ̀ gan lẹ́ pé okùnbi tó gbé ìgbà jẹ́ àwa wo gbogbo fìléńgé rẹ ọlọ́run á sì ṣe kìnì á gbógun fọlẹ̀ gbogbo àwọn tí ń gbọ́ wa àtàwa tá a wà nínú kulù yìí pàápàá jùlọ gbogbo ẹnikẹ́ni tó dàbí pé ó kàn sáàtì ẹ̀ ń wò pé ọlọ́run ìwọ ni last hope mi ṣe mọ̀ pé àwọn kan wà ìléèyàn mọ́jọjú òtì mi àwọn míì wà tó ṣe pé ojoojúmọ́ náà fi ń gbàdúrà ọlọ́run mọ́jọjú òtì mi fà gbogbo wa gan là ń gbà gan pé ọlọ́run ojoojúmọ́ mọ́jọjú òtì mi gbogbo àwa tá à ń gbàdúrà náà ojú òní tìwà láṣẹ Ìdùmàrè ojú ó sì tẹ́lẹ́gàn lórí ọ̀rọ̀ tiwa ọwọ́ àdúrà ló bá dé o ṣe rí àdúrà tá a sì gbà lénìí ọlọ́run yóò sì fi ṣe àṣẹ o láṣẹ Ìdùmàrè ó yá ẹ kúrò lẹ́ni gbogbo ibi tí ìkànnì afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé o ṣàlàáfíà làbá yín ẹkú ìjọ mẹ́ta ṣé gbogbo ẹ̀ ń lọ ṣé patí dùn lénìí àbẹ́yìn iṣẹ́ ń darí wálé láti ó wà ń bẹ́ẹ̀ tí ẹ lọ ni ó bá sì jẹ́lé lẹ́yìn wà tẹ́ fi ṣe kíni tẹ́ fi ṣiṣẹ́ lé ọ̀jọ́yìn náà ni ààrẹ náà ni ṣàlàáfíà mú bá yín ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa àpérò obìnrin lórí ìkànnì wells radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ ẹkú ti mọ̀ pé tó bá ti lọ́jọ́ sátidé lágo márùn-ún ètò àpérò obìnrin ni ẹ mọ̀ gbọ́ o ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i pé mọ̀dà mi ń bẹ ààyín ọmọ ìyá ìbọn ọmọ ibo tí ń pòwe tí ń sọ̀rọ̀ ìjìnlẹ̀ gan ń bẹ ààyín ẹjẹ́ wa kì í káàbọ̀ lórúkọ olùdásílẹ̀ ìkànnì wells radio yìí ìyá àfin ajínrere lóbìnrin lillian gbadémọ sí mo kì í káàbọ̀ lórúkọ tiwọn mo kì í káàbọ̀ lórúkọ gbogbo ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan ìkànnì yìí kì í dà á papọ̀ láti orí gm wa ìyẹn ayọ̀ ìmálẹ̀ òjò títí dórí studio manager mi fún sáà tí a wà yìí ìyẹn tí eléèbó wọn máa wọ yóò bá mọ̀ pé wọ́n ní ọlọ́wọ́ bọ́tìn ẹ rí bàbá bàbá jẹ́jẹ́ wọn ni kì í káàbọ̀ wọn ni ṣe yín pẹ̀lẹ́ ṣe láàfíà lẹ́wà ó kọ tèmi ò yípadà ò tèmi tọpẹ akin kò lé ẹ ayakin ló ń sọ pé bò ní ṣe láàfíà mo bá yín ẹkún ìmọdà mi àsìkò ti tó fi láti bá ń kí àwọn aráalé ẹ dákun ẹ bá ń kí wọn.
1: ẹ kú dédé ìwòyí ẹyin olólùfẹ wa ní tilé toko ní ojú ọnà ní inú ìsọ tí a ti ń gbọ ohun wa ní
0: ọsán
1: yìí tàbí nínú ilé epo nínú ayọkẹlẹ níbikíbi tó wù kí atẹgùn ètò yìí máa fẹ sí a kí yín wípé a kú òpin ọ̀sẹ̀ a kú dédé ìwòyí ẹ káàbọ̀ sí orí ètò wa àpérò obìnrin àtúntún ti dé láti jọ pérò wípé tó bá rí báyìí báwo ló ṣe yẹ ká ṣe àtúntún dé ní ìrọ̀lẹ́ ẹ jẹ́ àjọ ṣètò orúkọ tèmi ni elúdìpọ̀ olùhàkẹ́mi.
0: ó yá ọmọ ìyá ibo tí ń pòwe sówè lẹ́gbẹ̀ẹ́ mi lọ ni àbíbù lẹ́fi wọlé
2: bó wà nígbà kí àwọn àlẹ́. àtúntún dé bá a ṣe ń dé kúrò lẹ́ wọn ní ta bá ti ra ẹni tó jọ mẹ́ta ẹ kú àti làákìra ẹni ẹ kú lé o a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a bá yín a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ẹ̀dẹ̀ wà ń lẹ̀ fún wa ẹ kú lé orúkọ tèmi ìyípadà ń tragua ni antonia ìtúnúolúwa lórúkọ tèmi
0: lọ́yà ìbò. ẹ ṣeun owó yóò balẹ̀ bádé nírọ̀lẹ́ tì ní fún àǹfààní àwọn tíṣẹ́ ń gbọ́ ètò àpérò obìnrin fún àkọ́kọ́ ṣe rétò yìí ètò àwọn obìnrin ni bẹ́ẹ̀ sì ni ètò àwọn ọkùnrin náà sì ni ètò ọmọdé ni ètò àgbà ni ètò omidan ni kò sí ìta kí ń pẹ̀kẹ́lù lórí ètò yìí o èmi a máa sọ fún yín pé ṣe rí níbikíbi tóbìnrin bá ti péjọpọ̀ tán bá ti ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ mọ̀ pọ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni àwọn ò ń ṣàbò sí o ẹ sì wá mọ̀ pé a máa establish nǹkan lórí ètò yìí pé àwọn ò sí lẹ́gbẹ̀ẹ́ kí lọ kọ́ òṣè rárá o àwọn ò sí lẹ́gbẹ̀ẹ́ pé mọ ọjọ́ lọ wò ó mú owó ẹ̀rìn rẹ àbí ká mọ bọ́kùnrin du orí rárá o ibi tá a bá pè lórí ẹnì kò fi ń tẹ̀lẹ̀ àwa sì wá mọ́ ń sọ pé àwa bá a ṣe wà yí gẹ́gẹ́ bí obìnrin àwa máa ran àwọn ọkọ wa lọ́wọ́ ni àwọn ò sí lẹ́gbẹ̀ẹ́ pé mo dáṣọ ró pé kí ló kàn mí tọkùnrin báwo àwọn ń ṣe feminist rárá àwa a máa sọ lórí ètò yìí yín tó jẹ wá lógún ní ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ ni pé kí mọ̀lẹ́bí kó wà lálàáfíà bẹ́ẹ̀ ti mọ̀ pé ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ òní wá nípínlẹ̀ tí a wà yìí gbogbo nǹkan gbogbo ọ̀nà tí mọ̀lẹ́bí ó fi gbàró tí a sì fi dira mú tá dira wa lóṣùṣù ọwọ́ òun la máa mú bọ́ lórí ìkànnì wa tí ó sì wọ́n jáde lórí ìkànnì wa kò ń ṣe ohun tí ọmọ tí ò ní ọmọdé dákun tete lo sun bayi e ko ye ko gbo ko si n te ti o n gbo lori kan ni yi oya asiko ti to e wa kan fidile e fidile nkan eyin oke dada e pe ya lagbada iya yetunde iya salima baba yomi oye mo obo esimo ahin nitori pe ibi ta fe gbe lo leni yi yo tu yato ara oto ni emi o kokko bere lati bi pe ka ran ra wa leti papa julo awa odo to se pe ani lokan pe la Olorun oba ojo nbo tin laya tin si loko oro ta fe so le ni kan ni bi faji to ni e ti e tori goda pe be gan le tin bo mori be tin be ayeye o po nigba te ri awon ko ati yawo ri yin gan wu gege bi abiamo ehn mo si mo pe eni to ba mo feran un rere ko si ba se ma ri bi ton tin se nkan gbe yawo tori wa oni wu sugbon emi a ma so pe ko to di pe oko ati yawo abokunrin tabo birin so pe oya eja jo se kini ka wule jo rin ajo igbeyawo a lot of effort lo ti wa in place ni oju won ti ri
1: ben
0: ni won ba irin ajo tan ti rin awon gan mo pe ki n se kere mi lo je ki n wa so pe gbogbo eyin omi dan ti en gbo mi abeyin odo langba eyin okunrin e sumo ahin o nitori n ta fe so leni apodo yin la fe gba lo ko to di pe yin si na nbe nitori arakunrin kan lo fi oro re ran se pe e dakun eyin apero obirin e mo ba n pero leni in ti mo mo ri e won ni pe mo ri mu re ete sonu won ni ko so n tutun labi orun lo to sugbon awon sele mi wa ti o sele seyan personal yan o pe se po le sele se mi na bo wa mo ti fe se sugbon ko to di pe a lo si agbon bi ti intalakunrin na so po sele sohun inu mi dun pe awon maami la jo wa ninu kulu ni role teni nitori pe mo fe ka wo dada gege bi obirin ati okunrin kini awon amuye tele bo n pe ni qualities ta ma ri ninu obirin tabi ta ma ri ninu okunrin emi mo pon ta fe so yi it is not a new thing o a se ma so sugbon a fe fi ran ara leti ni ko to di pa lo sibi ta n lo gangan ni role ti ni awon qualities wo ni emi gege bi obirin ma ri ninu okunrin ti mo afun pe ah looto ore mi looto ni a fe so na mi ni o si wu mi looto kin se kini ka jo rin igbeyawo papo tabi to ba si jokunrin ni kini qualities gan ti ri gangan ninu obirin pe eleyi koda ko le jale mi aya mi gangan lo ye ki n fi se ti wo pe ma mu o lo ni kan so pe yin mu lo si le fi on momo mi awon qualities wo ni o mu o awon odo tinu wa o fi dun pe mo fe mo mi yin lo le pe ki n fi saya tabi ki n fi soko ti n fi sade ori e je be lasodo omo iya ibo awon qualities wo laari lara okunrin tabi obirin yo ri lara okunrin pe to mu eni yi o wu mi ko jade ori mi
2: I share a lot. I mean, well, that's just so you
0: know. What did you
2: about? Oh, man, it's about sorrow. I mean, ori kan wa to man ko taban she taban dari to gbe yawo. Oni je n ba lole. Mommy mi reti omo, marry me o baby. You know I love you. Omo ge wa fe mi. Oju be lo. Ojubelo. Olorin mi wa ni eni ba ma se igbeyawo. A se gudugudu
0: meje.
2: Meje ko 20 100 1 million.
0: On kan te gudugudu.
2: Seri. Ki ma fo papo lopolo peju. O ni oro to le ko de loro to diku. Ko si wa to da teyan ba ni lowo. Ti o ye ke eyan gba wole gege bi pe iwa ti mo ni lowo e to da ni. Ninu woye temi emi wa wo pe nti o da tarakunrin abarabirin yen se to ba ti le gba to wo pe pelu bo se nse nkan ti se mo le gba lowe se mo le to lo rete mo ma nferan ke eyan ma woju be yen ju pe o ma o wa kerin o wa kini kan po me se ri o ma ra mu ara to ma mu yen pa won are kan ma nde fe pe o ma affect agu ara boya ni to ti wonso ti gbogbo e ati chesa di baka ti gbogbo e duro ti gbogbo e ko se jebele soju oni kuro se fe oni pada so ni won ba oye temi emi ni ironu temi o emi o ki fe ran ke yan so pe tori po wa kerin mu fe fe awon iwa to wa lowo e se mo le ba gbe
0: bi n ba bi oro yin ba ye mi dada eyin o fi se pe kini qualities eyin fi se pe awon iwa ti o da to ni so temi lorun se mo le
2: to ma n pe ni red kini
0: red flag eje n gbo latodo queen mother
1: ti eyan ba fe wo eni ti o ma ba rin rin ajo ife ire anjo igbeyawo eyan gbudo fi ara bale dada nitori pe ka pade eyan lekan le meji a le fi di iwa eni mule nipasẹ be o sese ki a pade eyan loni ko wuwa omo luabi sugbon ti e ba ti rinrin ajo yen lo iwa ti o wa lare gangan ti ko se fipamo se mo pa awon yoruba na no ma so pe efi ni wa ko se fipamo ni igba te ba ti ma rira yin lera lera bi a se jo pade ara wa lojojumo ni igba de igba ni igba yen ni mama wo wi pe ah ase eni yi pelu bi mo se ma wo wi pe omo luwa bi ni aso tun ku die si ibi bayi so ti eyin so ti eyan ba ni pe o fe wo akamuye abi imuye si eni ti eyan fe ba rin ajo lifetime ni marriage awon nkan ti awon yoruba npe ni iwa omo luwa bi o po gan ki se nkan yo kan ti eyan ma so yi pe boya omo to mo aponle eyan se ni iwa omo luabi o fun ka yele yele si oju orisirisi biru nkan ti omo ya ibo so le kan yen ni se to se pe to ba se pe o mara mu to ye pe boya ninu rin ajo yen imura yen wa kuro nibe se wa si le ba rin ajo yen
0: abi ko loyun tan ko fe ko wa di pe a bo lo ti wa ri bayi
1: gbogbo awon nkan bayen nkan eyan ti yan ba fe ba rin ajo igbeyawo o gudo eyan gudo ri omo luabi ninu e omo luabi ta de nso yen o ni eni to je ipe o setan lati ko nkan tuntun o de setan lati da awon nkan atijo to ti ko ti won wa so fun pe kini to so pe o nse yi won o ma se mo to de setan lati se kini lati yi pada
0: iyen elebo a ma ni pe you have to learn
1: on learn awon kokan to ti mo tele a tun learn new thing so oni eni teyan ba fe ba rin ajo igbeyawo tori pe irin ajo to je pe o ma lo faani ki se irin ajo ta ko ma so pe arin laarin osu melo abi laarin odun melo la ba ni mi mo po niru iwa ilowo mi o se mo so ti eyin ba yen so eni te quality teyan le wo ninu ara eni teyan ba fe o gbudo ni iwa omo luabi
0: o da boya ka wule pin yele yele ki la pe ni iwa omo luabi gan o le abi e mo pe idi ti mo se bere yi re o se mo pe be ba bi awon odo mi pe kini go le bayi mo ti kawe tan mo ni se gidi lowo ki n ko ni ki n roye omo kan ti ma kan fe si le ni to ba sha ti ni wa e wa ma wo pe ile to n wu si o se n se wa ni eyin na si tun tenu mo pe iwo omo luabi e ba yan na be on gangan
1: seri iwo omo luabi te ba gbo alaye mi dada bi mo se so le kan yin iwo omo luabi ko lopin sugbon ki se pe a le so lara e lara iwo omo luabi o ni pe keyan mo eto seri awon kankan wa to je pe eto ni eto omo eniyan to je pe nkan ti o ye ki nse si enikeji mi ti mo mo pe se mi fura mi le gba ton ba se fun mi so ti yin o ni nkan to nje eto niyan mi fe pe ki eyan paruwo mo mi emi de fe ma paruwo mo enikeji mi o seto niyan ara iwo omo luabi ni o ninu irin ajo igbeyawo se mo pe okunrin mi to ba bere si ni ki gbe mo iyawo e bayi laarin awon ero ojugun ma ti omo obirin yen elomi kedere ti ko ba ni iwo omo luabi o na gbe fun pada bo se gbe fun yen ni gbogbona sugbon to ba je omo to ni omo luabi ni o le pamora ni asiko yen boya tori eni to wa nbe ajeji to wa nbe ara iwo omo luabi
0: ni yen
1: a pamora o le do ko kan ko kan gan bi pe nígbà tí mi kí n ṣọmọ ọdọ ni ẹni tí mo pè ní ẹnì kejì mi bá mi sọrọ bí eléyìí
0: pakuru mọ tó báyìí
1: ó wá fi mọra ó jẹ ká lè jò kúrò níbi ibẹ ṣe rí nǹkan tó ṣe láàrin yẹn ìwọ ọmọlúàbí ló ṣe àwa méjèèjì àlè máa ṣe nǹkan ní wrong way ká wá expect wípé a máa rí right result.
0: Ẹ mọ́ bínú ẹjẹ sáré ibi ọmọ ìyá ìbò ṣe rí ibi tẹ́ ti parí nǹkan lèmi ó ti bẹ̀rẹ̀ bí nínú ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ gbọ́láyé tán ṣe dáadáa mo wá fẹ́ ká stream it down to the reality on ground our generation now in tá a bá ń lẹ̀ ni pé mo mẹ̀tọ́ mi ò mọ̀tọ́ mi gẹ́gẹ́ bí ọkọ gẹ́gẹ́ bí aya náà nù lé o lè pariwo mọ́ mi you cannot cheat me. Ṣé ọ̀rọ̀ mi ti yé yín pẹ̀lú ìwìwàsí ọmọlúàbí ṣé kò contradicting tó ń ṣẹlẹ̀ gangan lọ́wọ́ báyìí nítorí pé ẹ mọ́ gbàgbé pé mo ṣì níbi tá à ń lọ ṣùgbọ́n ẹ sáré bá ń fèsì ṣé kò contradict ara wọn ní mẹ́tọ́ pé kí n dákẹ́ ó sì yàn mí jẹ mo dákẹ́ ṣé ò dàbí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni.
2: Ṣé máa gbọ́ yín rárá torí ìbéèrè yẹn ó fẹ́ rí bá kan ṣùgbọ́n ẹ jẹ́ kí n ṣàlàyé lọ́nà tó gbà yí mi. Mo mẹ̀tọ́ àbí mi ò mẹ̀tọ́. Ṣé rí lórí ètò kan náà tá à ń ṣe ń bí báyìí mo rántí pé ọjọ́ jímọ̀ kan ni nínú ìgbéyàwó tó máa ń ṣe mo tẹ́tí sí arákùnrin wa Isa Daniel tó sọ̀rọ̀ kan nígbà tá a fẹ́ra wa wọn ò ní kó wá fẹ́ irú ẹ̀ wọn ní kó wá fẹ́ ẹnì kejì ẹni bí ọkàn ẹ̀ ṣó pọ́síbù kó èèyàn mú ọkàn ẹ̀ kó wò pé bóyá bínú ò ṣe bínú bí ẹ kó wá mẹ́ṣẹ̀ kó a máa gbára ẹ̀ láyà. Kí ló máa ṣẹlẹ̀ sẹ́ni yẹn? Ẹni yẹn even láì jẹ́ pé ní blood pressure tẹ́lẹ̀ blood pressure arise ó máa before you know it aslum awa unalived. Máa kí n sọ èdè tí wọn fẹ́ gbọ́ lórí ètò. Ṣé understand kò possible kò ṣeé ṣe? Ṣọ́rọ̀ mi sí eyín. Ṣé wá rí tá a bá ń fojú wo yẹn wò? And again you don't command respect. You understand? You behave respect. And you allow people
0: you
2: to
0: earn it.
2: I want to say it in a different way.
0: Okay, ẹṣeun jare.
2: Do you understand? Ẹyin le ma gbe iwa ọwọwọ ti won fi bọwọ fun yin. Nkan ti Bailey so ni pe ẹyin aya e fẹran awọn ọkọ yin. So ye yin. O kan fi we pe ka ma teriba fun ọkọ gẹgẹ bi Christi fi jẹ ori ijọ akawe niyan. He did not command us. He fell a je won. We hand them love. Ṣé wá rí níbi ìfẹ́ yẹn tọkùnrin wa ń ṣe dáadáa tó ń ṣe dáadáa tó ń omẹ̀tọ́ irú obìnrin tọkùnrin bá mẹ̀tọ́ fún tóbìnrin yẹn bá ń wà otherwise irú obìnrin yẹn gan you don't need ìbáwọn ọmọ wà nbẹ ìbálàgbàgbé wà nbẹ wọn àjọkan náà sọ lójú ẹ pé aláṣẹ jù ti pọkàn bàbá ní aláṣẹ tẹni ẹ. So ṣé wá rí wọn ọmọlúàbí yẹn ṣẹ́sọ́ ọmọ tó ń pè ní ọmọlúàbí ẹni tó mojú ṣe pé tán bá fojú bá a sọ̀rọ̀ ó ti gbọ́ tán bá ṣẹwọ́ síbẹ̀ ó ti mọ tó ń ṣẹlẹ̀ tán bá tọ́sẹ̀ síbẹ̀ ó ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kò nígbà tán bá tó fi gbogbo ẹnu sọ ṣọ́rọ̀ mi sí eyín báyìí so ẹni tó mojú tó mẹnu tó mẹsẹ̀ tó mọ nǹkan tó tọ́ lásìkò gẹ́gẹ́ báwọn náà sọ lẹ́ẹ̀kan ọkọ ẹ ń bẹ pariwo ń ta ó ní láti bá pariwo in the right sense. Two wrongs can never make a right. Ibi tó bá ti ṣe ti ẹ̀ yẹn jẹ́ kára rọ̀. Ẹwẹ̀ máa kí n tàn yín láàrin mi àti kò rọrùn. Ṣé ẹ rí kò rọrùn? Kò rọrùn rárá. Ṣùgbọ́n wọ́n ní tán bá bí yàn kí yàn tún rẹ̀
0: bí.
2: Mo ti wá sọ lẹ́ẹ̀kan bó ṣe súnmọ́dọ̀ ọkùnrin náà ló súnmọ́dọ̀ obìnrin. Ṣé táyà rẹ tó bá ń dùn ẹni bí ọkùn ẹ? Egun ha abo o ṣe ṣe kéèyàn mú ọwọ kó mọ fi gbégun ha rẹ abóbìnrin nísìn orí ń fún ẹ wá mọwọ wá fi ń pa orí ẹ tá a bá ń ṣègbéyàwó tá a bá bèrè lọwọ obìnrin á ní orí ẹdà ọkọ ẹ ló máa ń nawọ sí kí wọn torí pé orí yẹn ṣe bá kan kí wọn lọ máa sẹ mọgìrì kí lórí máa ṣe orí á bàjẹ orí á dàrú tá a bá ti ronú bẹẹ.
0: Ṣé ẹ mọ̀ pé mo fẹ́ ká wá gbé nǹkan àsọ yìí padà sínú context tá à ń sọ yìí gangan ní tó bí ọ̀rọ̀ yìí àti ẹ̀rí lè wo ti lọ́kọ̀láyà báyìí à ń wo àwọn tó pé àfẹ́sọ́nà ni pé wo mo fẹ́ fi ọ́ ṣayá mo fẹ́ kó o jáde orí mi àwọn eléyìí kò ṣe pé wọ́n ti kọ̀ mí ti ara wọn torí ibi tá a ti bẹ̀rẹ̀ gangan nìyẹn ẹ dẹ̀ máa ń gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà lèmi gangan gẹ́gẹ́ bí èèyàn tí mo ti rí fọ́nrán àwọn tó ṣe pé wọ́n jọ wà lọ́nà ni tó jẹ́ pé wọ́n gba ṣíìtì
1: I'm not going to take shit.
3: Ko pade omo obirin ko de wo wi pe ah gbogbo nkan ti ma mi feran lomo yi nse mi mo boyo ti sele si yin ri
2: to ba jo po pretend nkan
3: o na ni mo so wi pe a le ngba te ba ran ti ngba ti mo soro mo ni a le fi ekan emeji ta pade
0: be ni lati fi judge pe
3: ṣùgbọ́n nǹkan tí mo sọ o ni pé ká tiẹ̀ sẹ́ pé ẹ wá ti jọ ń rìnrìn àjò yẹn tipẹ́tipẹ́ ó dẹ̀ wo over time orí wípé ọmọ ẹ̀ ní ìwọ ọmọlúàbí kí ló máa ṣẹlẹ̀ sínú ọkàn ọkùnrin yẹn tàbí ọmọ obìnrin yẹn irú ọkùnrin tí màámi ti ń bá mi sọ̀rọ̀ pé farabalẹ̀ o kò tó fẹ́ ọkọ o irú ọkùnrin báyìí ẹ mọ̀ pé àwo òbí a máa san emi ti la koja ma tun je ki esi ko se e
0: beni
3: mo ti se bayi looto okunrin le piroro obirin na le piroro sugbon bo se le mo wi pe okunrin pretend abun se oni kan se nkan kan lo jiji ma fu lara ma so fun po fe se
0: o fe se ko ti e fi mo bi o ti wuwa
3: ko fi wo bo ma se wuwa okunrin mi nkan yen de ma ba wo wi pe mi ni gbagbo wi pe ton ba pe mi ton so fun mi wi pe arabirin ta jo rin yi o le se nkan bayi mo pe ohun ma fi kokoko ti sele ri ti o je pe awa ta wa bibi an se pe to ba ye pe ki se wi pe o ti sele a le ma fogun gbari gan wi pe
0: a ko le se
3: eni yo le se
0: nibi to tutu de
3: mo ya opolopo gan ati koja lo tori pe o ni gbagbo wi pe eni yo le se so ti eyin ba yen so oro irin ajo anfera wa ni oju ona oro to gba suru ni kiyan de gbadura to ba gbadura farabale ati wi pe tun bere fun imoran ma se ko ti mo tan le mo en ti mo ba rinrin ajo eni yen in fact mo ti test eni waju mo ti test e leyin ngba teni to ti ni iriri ba ma so fun yin ase pe so ti se nkan bayi ìdẹ̀ tí wàá ṣe nǹkan tẹ sọ yẹn o àwọn tó ti ní ìrírí ni.
0: Àwọn tó ti ní ìrírí only experience say is the best teacher. Iriri gangan ni agba.
2: Agbo
0: oluko si ni pelu. Se ri gbogbo atotonu wa lati atataro. O ni bi ti a fe fide egunle si. Nitori pe oro arakunrin kan ti o fi oro re ranse si wa lori eto pe e dakun eyin igbimo apero obirin. E ba n pero. O lo bi n tan so lati atataro. Arakunrin yi o so pe ohun ni afesona. Ṣùgbọ́n òun ò ní mọ́ nítorí pé òun ti ṣe kíni òun ti ní pé kálukú mọ́ ọlọ́nà náà tirẹ̀ kí wá ló dé kí ló tó bá wọn. Ó ní pé lọ́jọ́ kan wà òun àti àfẹ́sọ́nà rẹ̀ ẹ̀mọ́ máa ń sàn kan pé a fẹ́ gbéra wa jáde káti ẹ̀ lọ ṣe fàájì díẹ̀ ká hangout àwọn iléèbó wa ni àwọn ayé sí wa láwọn lọ létí ni pé dájá sáré pàdé ní ibẹ̀ tọ́tí tó ń jẹ ká sáré oúnjẹ káti ẹ̀ fíjọ́ sọ̀rọ̀ ẹ̀yìn ó sì sọ pé ní ìrọ̀lẹ́ ọjọ́ àwọn débẹ̀ àwọn jẹun tán ó wá di pé kóun sanwó ló bá di gbẹ pé àṣé pé wọ́lẹ̀tì mi ìyẹn àpò owó mi o ìbẹ́ ń lé ó sì sọ pé kò sí owó lákàntì òun owó tóun ò fi sanwó ìbẹ̀ nílé ó wá wo àfẹ́sọ́nà rẹ̀ lóbìnrin pé baby abi se bi n ta n pe ra wa lale babe e seun a pe mo de yin gan e mo bi tin lo
3: awale
0: counselor lo ba di babe eh josho ni iye bayi lowo e lo si ni ounje to fe de ounje ton je to fe san won ni 25,000 ni owo ounje ti awon je ni joko e kan ta won fe san babe josho ni iye bayi lowo ko fi ya mi ka fi dele ma binu apo owo mi mo gba igbe esi le ni a afesona re lobirin si so pe ah wo oju eleda re to ni kankan o ah bi mo ti ro mo ro e sa ma wo obirin baba ti fe kowo soke pe ni kankan bi mo ti wa yi mo binu o ba fe di pe ore yen fe ma di pe o embarrassment won fe ma embarrass won ni ibi tan ti lo jeun ni ile olonje o de mu ti ju wale e be ni arakunrin wa ni pe ki lohun le se o o wa lohun fi phone ohun ero pe ohun fi dogo sile pe e dakun oya ero pe mi sa ju iye owo ti mo je yin lo e gba mi e je sare dele mi ba dele in ko wo yin wa oro n boro bo won loro ri a leyin looto eyin e mu kokko so sugbon n to bi eyin to sele gangan ohun ni mo yanan na re o arakunrin yen ba ni pe awon ba ku soko la won ba nlo lo wa ni o ni ka to ka won to de ile awon bo ni iye agbon bi kan ton tin ta orisirisi nkan awon amọ pe nsuya so ti yeyin ba awon assorted meat ti won o sa ti yeyin pe ah boy

0: lọ́nà òun lóbìnrin bọ́ àwọn ṣe dé àgbọn bẹ̀ ló bá ní à bẹ́ẹ̀bù dákun ní sùúrù bí ẹ̀ sáré ra nǹkan tí dọ́kọ̀ dúró ẹ̀yìn o ìjánu ọkọ̀ rẹ̀ bá ń tẹ̀ ẹ́ kó dúró dáadáa mo fẹ́ sáré ra nǹkan tí wọ́n ń tà níbẹ̀ o arákùnrin bá pa kí ló fẹ́ rà kó ní ní sí ìyàlẹ́nu òun o lòun bá rí i pé àfẹ́sọ́nà obìnrin ló bá bọ́lẹ̀ nínú ọkọ̀ ló bá bọ́ sídìí ibi tó ti ń ta ẹ̀yìn tá ń pè ìsúyà yìí ló bá kó 15,000 jáde kúrò nínú àpò owó rẹ̀ ló bá ra súyà 10,000 ló bá lóun fọ pé níwọ̀ tí mo sì bẹ̀ lágbájá níbi tá a ti jẹun tó ti fa ìtìjú mo fẹ́ san ojẹ́
1: àjọjẹ́
0: ni àjọjọ́kọ̀ jẹ́ ni
1: ìsìn
0: ni ìwọ̀n sanwó kan yá mi ni bó bá ní kó mọ̀jọ́ ojú òtì mi ẹ má gbàgbé pé ojú tì mí ojú òtì ọ̀rẹ́ mi ta lójú tì òun lọ̀rọ̀ yìí ó bá ní arábìnrin tóun fẹ́ sọ́nà ló bá ka 15,000 ó kó 15,000 jáde kúrò nínú àpò owó tiẹ̀ ló bá ka 10,000 jáde ó ra súyà 10,000 ó kó 5,000 yẹn ẹgbẹ̀rún márùn tó kù ló bá kó sápò ló bá ní babe ẹ̀jẹ̀ amọ̀ lọ yẹn pé bó ló ń lọ sẹ́lẹ̀ mọ́ rẹ̀ ló ń lọ ní àbílẹ̀ tiwa níwọ̀ tí mo bẹ̀ pé dákun fún mi ní 25,000 péréńpé ká fi sáré sanwó oúnjẹ tá a jọ jẹ ló bá ní eléyìí bá di kí wá ló dé ṣe lórí èlò after all 15,000 tí mo kó dání yẹn kò lè tówó oúnjẹ tá a fi jẹun náà arákùnrin wa sọ fún pé ó tiẹ̀ san díẹ̀ nínú ẹ̀ bóyá wọn bá mọ́ gba fóònù òun sílẹ̀ kóun fi délé pé wọ́n tiẹ̀ mọ̀ pé kò tiẹ̀ ní di ojú tì fáwọn pé èrèdí ìṣá lòun fi san pé wo ò ṣe é fẹ́ láya gbogbo nǹkan lóníṣùgbé léyìí mo ti rí ìfẹ́ ọmọ ó wá di pé àwọn mọ̀lẹ́bí àwọn méjèèjì ń bẹ̀rẹ̀ ara wọn pé àmọ́ ṣe lè eléyìí kéré ó sì gbá padà ó wá ní ẹ dákun ẹ̀yìn àpérò obìnrin ṣé mo ti wá ṣàṣejù ni lórí pé mo ní pé n ò ṣe mọ́ kò yá kò fún mi lówó nígbà tí mo nílò rẹ̀ obìnrin náà sọ pé àáfùrọ̀ èlò ló wá nítorí owó èlò wá lowó tó ní tó wá fẹ́ san pé ò ṣe mọ́ mo sì mọ páwà nìkọ̀ọ̀kan lájọsọ nínú kùlù yìí mọ páwọn olólùfẹ́ wa ti ń gbọ́ wa wọ́n bá wa dá sí i kó tó di páwo tiẹ̀ sọ ìta ni sọ lórí ẹ̀ gọ́lọ́n bá fún wa sọ bàbá sì lè báláǹsì ẹ̀ nítorí pọ̀rọ̀ yìí ti di pé àwọn mọ̀lẹ́bí ń bẹ ọkùnrin pé mọ̀ ṣe bá yàrá kùnrin engagement ni a mọ̀ ti ṣe introduction mọ̀ mi mọ̀ ti lọ lórí ìta ń sọ yìí kákàn ṣègbéyàwó ló kù kí wá lóde tó wá fẹ́ nítorí pé súyà ò ṣe súyà á jẹun ò jẹun kódà àwọn olólùfẹ́ wa ti ń pè ẹ̀jẹ̀ sáré mú pè yìí hello ẹ káàsọ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Ẹgún iṣẹ́ o.
0: Ọlọ́run ló ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ o.
2: Onígbàyẹ.
0: Àmì.
2: Orúkọ tèmi ni Àfáà Sàláùdíìn.
0: Ẹ̀ṣẹ̀ o.
2: A ní Mutálọ́hùn òye lókè Ayọ̀ lójú ọ̀nà Àpáta Gàǹgà nígbàdàn.
0: Ẹ̀ṣẹ̀ o.
2: Ìyẹn rí obìnrin yẹn ọkùnrin yẹn orí ẹ̀pẹ́ pọ̀. Tó bá tèmi ni bí àfẹ́ra mọ́ Ọlọ́run ò kọ́ wa mọ́ ni. Nítorí pé adójú ti ni kò jẹ́ lè gbó láàkiri láéláé ló máa tu láàkiri ni. Obìnrin tó bá lè gbéra wọn láàkiri, ọkùnrin tó lè gbóbìnrin láàkiri. Iwọ
0: iṣẹ ọkọ àtìyàwó lóde kò ní jù bẹẹ lọ. Ẹṣẹ ẹṣẹ ohun ẹṣẹ ohun àfàṣà láàbí ayé sókè ṣùgbọ́n ẹjẹ ń pe nọmba ta fún àǹfààní àwọn tó sì fẹ́ pè wá wọlé nọmba tó wọ kulu yìí rèé o 0916893 1000 0916893 1000 tàbí 0915 3334 893 0915 ẹ̀jẹ̀ amúpè eléyìí ó ń ríra wọn ni 0915 3334 893 ẹ̀ tún lè pèsè orí eléyìí náà 0911 3-4 ẹ̀sẹ̀ àti tẹ 3-4 bẹ́ẹ̀ bá ti tẹ 0911 tán kẹ̀ wá fi 893 parí ẹ̀ 0911 3-4-893 ẹ dákun torí ọlọ́run arákùnrin yìí ń sọ páwọn èèyàn ń bẹ̀ òun ni o ẹ̀lò ẹ kúrọ̀ lẹ́ ti wọlé orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá o.
2: ẹ kúrọ̀ lẹ́
0: bàbá mi.
2: ẹ kú ètò.
0: Ọlọ́run ló ń to orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Ọ̀gbẹ́ni Ajé Oníkẹ́yọ̀dé láti fún ọ láàkàtà.
0: Ẹ ṣeun.
2: Ṣé rí wọ́n ní ojú tó bá máa bá ní kalẹ̀ kò ní máa tòwúrọ̀ ṣe pé. Nǹkan kékeré wọ́n ní ọ̀pọ̀ ikọ̀ omi ní ọ̀rìn kékeré òun ló ń di òkun ńlá. Tí ó

0: sí lẹ̀ bẹ́ẹ̀ yẹn, a tún gbé nǹkan nídò tó tóbi jù yẹn, a tún kì í bọ̀ lára. Ọlọ́run tètè ká ṣe rí mi jẹ́ ọ̀nà tó ń gbà báyìí sọ̀rọ̀ oríṣiríṣi. Ó lè jẹ́ nǹkan kínkínní báyìí. Lọ́pọ̀lọpọ̀ máa ń kó ṣe dé ṣé o ti rí. Mo kàn fún ẹ́sáǹtù yìí. Kò dìgbà díẹ̀ bá jẹ́wọ́ sùn tó bá lálàá. Nǹkan mi máa ṣẹlẹ̀ tó jẹ́ kí ẹ̀rọ ti ya yọwọ́ ẹ̀ kúrò ní nǹkan yẹn. Ẹ̀rọ a máa takú, a máa nífẹ̀ẹ́, máa nífẹ̀ẹ́. Ẹgbẹ́ ìpẹ̀kẹ̀jì ti rédíò ẹ̀ pè débi àlótórí kíni kí ló ṣẹ́bẹ̀ sí ààtò yẹn ni. Kò kò rí sí nǹkan kan. Kò dẹ̀ máa tó mátà mọ̀. Tó bá jẹ́ wọ́n máa fi bí ọgbẹ̀ni yẹn kún lè ṣe fẹ́ẹ́ pé àti bá máa rán jẹ́fẹ́ǹdì ẹ̀kọ́ lọ fẹ́ẹ́ pọ̀ṣẹ̀ gbọ́wọ́ gan ò lè lọ. Ó bí wà lọ́kùnrin lọ́lùwádùn sí orin ọkùnrin ní iná wá bẹ́ẹ̀ kò dájú.
1: Ẹ ṣe àti rí mú. 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-3334-893 0915-3334-893 tàbí 0911-3-8-9-3. Àmọ́ pé gbọ́n ni wọ́n ní àpé gọ̀. Ó ní abóhùn sọ ẹ̀dákun ó ní sóhun ti ṣe jù ní after all òun ti rí red flag kọ́ ni a mọ́ pé àwọn tó àmúyẹ tí mo pé n ò lè gbalẹ̀ ìmọ́ra n lè dá ṣe àwọn mọ̀lẹ́bí méjì sọ pé ọ̀wù eléyìí kéré intẹ́sì bara yín ẹ jà ẹ parí ẹ after all ẹyin mọ́mọ́ wa lẹ́mọ́ sọ pé àwọn àtẹyin mọ́ ń jà eléyìí ṣàkéré nínú ìjà àgbéyàwó ààrẹ náà ní ẹsẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò yín ni ẹ mọ́ tìtorí owó kẹ ṣe kí ni kẹ tìtorí pé ẹ̀ ń túká. Bó o nífẹ̀ẹ́ rẹ̀ náà ó yẹ kó o mọ̀ pé ó kàn wùwà bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ẹ̀ mú pè yí. Hello, ẹ káàsán ẹ ti wọlé orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Adékọ̀yà ló ń sọ̀rọ̀ o láti ibi bàtí
1: òun. Tó ẹ ṣeun.
2: Gẹ́gẹ́ bí láàrin ìdíkọ̀ bí tó lọ́wọ́ bá ní kálẹ́ẹ̀kì pààrọ̀ ṣètò. Ó ṣe wà ní ọkùnrin náà ló wà lóbìnrin. Wọ̀tí tó ṣe fún ọkùnrin yẹn gírẹ́ǹsì ni wọ́n ń pè é. Kò dá. Tó bí máa yẹn ṣe bí èbì yẹn èmi náà sọ̀ pọ̀ sí ẹ̀.
1: Tọ́ ẹ ṣeun. Ẹ
2: ṣeun.
1: Ẹ ṣeun. Ìyá àfẹ Adékọ̀yà láti Liberty. Wọ́n láwọn náà sọ́pọ̀tì ẹ̀. Kó má dẹ̀ jẹ́ pé ọ̀bọ yìí ti ń yáwó tí ò dá padà rí o. Ẹ mọ́ mọ́ gbà tí ẹ mọ́ pé nínú ìgbéyàwó oríṣiríṣi nǹkan la máa ń rí.
3: Wọ́n
1: ìgbẹ́ ṣe ẹ̀ mọ́ pọ́bìnrin ó ní tó máa tẹ́lòmí bá wùwà. Kó má jẹ́ pé nítorí past ẹ̀ ló ṣe wùwà rẹ̀. Èmi kò tiẹ̀ tí àwọn pé
4: tó bá ti ń yáwó tó ti ń jẹ lówó tẹ́lẹ̀ tó bá ti ẹ̀ wá ra nǹkan tó lówó tó fẹ́ fún tó bá máa ra nǹkan kìí
1: ṣojú ẹ̀. Ẹ̀jẹ̀ sáré mú pè yí. Hello, ẹ kúrò lẹ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá o.
5: Ẹjọ́ èmi ni àbọ̀sọ̀rọ̀ ọ̀sẹ̀ kan.
1: Ẹjọ́
5: ni tó bá ti ń yáwó tẹ́lẹ̀ yóò sọ nínà nípa ibi tí mo máa ń yẹ lówó tó kí ń san. Kò yá lówó rí ni. Kò mọ̀ sí nǹkan tó kì í ṣe bẹ̀ yẹn torí bí ta wà yẹn tó wà yẹn fún ẹni kì í lè ṣẹlẹ̀. Ìgbókè wọ nífi jíjá pọ̀ǹtì náà wà ó yẹ kó sọ fún pọ́bìlì ẹni lẹ́nu ìfọ́kì ẹni tí tó máa ṣe.
1: Tọ́ ẹ ṣeun. Wọ́n ní bó bá ń ya lówó yóò sọ pé òun ò yá lówó mọ́. Ṣùgbọ́n.
4: Kí n tẹ̀ ń ṣe yíyá lówó àfà àgbáyán dalẹ̀ kì í ṣe yíyá lówó tó bá wà lọ́kùnrin tó wà lóbìnrin. O tún wá tojú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án rẹ̀ ká ẹ wá ń lọ. O wá ní o dúró.
1: Yóò mọ̀ fún Súyà
4: jẹ́. O wá ní o bẹ̀rẹ̀ Súyà. Ẹ ṣe mọ̀ pé ọmọkùnrin yẹn fi fóònù ẹ̀dógò mi yẹn ti jẹun ni. Rárá kò dáa. Rárá kò yẹ kó tiẹ̀ ra nǹkan.
3: Àwọn èèyàn tí wọ́n ra oúnjẹ ní ọ̀dọ̀ ẹ̀ bí wọ́n ṣe jọ ń lọ tán kó sínú mọ́tò ẹ̀ mọ nǹkan táwọn èèyàn gan máa san pẹ̀ rí pé ẹwẹ́ tó fẹ́ fẹ́ ọkọ ẹwọ ọkọ ẹwọ ìyàwó.
4: A ní bí wọn ò tiẹ̀ tiẹ̀ sọ gan ìwà kò tọ́ ló wù.
1: Lórí pé kòkò.
4: Lójú ẹ̀ ó fi hàn ọmọkùnrin yẹn pé kó ń kó jabele kálukú lomi ṣe tiẹ̀.
1: Ẹ̀jẹ̀ mú pè yí pápápá. Hello, ẹ kúrò lórí orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá o.
0: Ẹ ǹlẹ́ o, Ọ̀gbẹ́ni Káyọ̀dé náà ni lẹ́ẹ̀kan sí o.
1: Ẹ ṣeun bàbá
0: o. Ṣé ẹ rí ẹgbẹ́ ajẹ́ ẹ̀kọ́ fún àwọn obìnrin náà? ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí àjọṣọ́nà ọ̀bẹ́ríà jẹ́ ń gbé jáde sọ́kàn. Sọ́wọ́n náà ó kéré pin kó náà níbi 10,000 lápò ẹ̀ka.
4: Máa fi contribute, ẹ ṣe dájú.
0: Torí irú nǹkan bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ ṣẹlẹ̀, àwọn méjì jọlu tí máa kì í ṣóun nìkan. Àwọn méjì mi pàápàá ojú lè lọ lára ọkùnrin, ara obìnrin yẹn ojú ò lè lọ lára ẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kò mọ ẹni tó wà lọ́ọ̀kan. Ẹlẹ́ máa pé ayé ìṣe ti da ayé social media. Obìnrin náà máa sábà kì í ju. A ní ọkọ̀ ẹgbẹ́ lọ, a ní àbẹ̀sánà ẹgbẹ́ lọ. Ọkọ̀ tó náà fa owó jáde tó kọ́ba akẹniyàn iṣẹ́ mọ̀. Ó rí gbà kó rí gbà. Ó ṣe mọ̀ ìpín tó òfò ẹ̀mí owó
1: òṣìṣẹ́.
0: Ẹ̀sùn àtàbí fi yẹn kóhun jẹ́ kí á rí ti dànù.
1: Ṣé
0: Ọlọ́run á.
1: Ẹ ṣe rí ní bóyá kí n sáré ká sáré address argument torí ọ̀pọ̀ ọgbà èmi lò mọ́ àwọn ọ̀dọ́ dáadáa wọn a máa sọ pé pàápàá jùlọ àwọn ọ̀dọ́ lóbìnrin mo ti rí ọ̀pọ̀ ọgbà níbi tó ti sọ pé bí bẹ́mi àtọkùnrin bá jáde lọ́jọ́ èmi ò lè sanwó oúnjẹ o bó bá wù kó mówó dání bí ó bá wù kó mọ́ mówó dání nítorí pé bó bá ti wọ̀n pò dáńtó o ṣe máa sọ pé ká nìṣó ká lọ èmi sọ pé àwọn obìnrin ìsinyìí mi ẹ má jẹ generalize pé mo ti rí àwọn kan nínú wọn tó máa sọ pé àwọn ò lè sanwó oúnjẹ fún ọkùnrin.
3: Ẹ ṣe mọ̀ pé eléyìí kì í ṣe wípé ọkùnrin yẹn lòun ò ní sanwó. Ó gbàgbé bóyá níbi tó ti ń sa eré pé kí òun ti fún èèyàn kan ní appointment má jẹ́ kí n pẹ́ dé ọ̀dọ̀ arábìnrin ló fà á tó fi gbàgbé ìpamọ́wẹ̀ sí ilé nítorí gẹ́gẹ́ bí nǹkan tẹ sọ. Kì í ṣe pé ó sẹ́ pé ó yá sanwó tiẹ̀ àbí kí n sanwó tèmi tàbí ìwọ ló máa sanwó. Ó ṣetán láti sanwó ṣùgbọ́n nígbà tó máa yẹ àpò ẹ̀ wò ó rí pé kò sí owó tí òun mú kúrò tó ń rò kó mú kúrò nílé kò sí lára
1: òun.
3: Ó da sí ìsọjáwá méjì làjọ lọ. Bá mi san owó yẹn kí a fi délé. Ohun tó wá du ọkùnrin yìí jù ni pé káti ẹsẹ pé mo ní bá mi san owó kó wá sẹ pé kò sówó lórí àkáǹtì ẹ gẹ́gẹ́ bí ọmọkùnrin yẹn náà ṣe ni pé
1: kò sówó lọ́bẹ̀ ni.
3: Ó lè má dá ọ̀tẹ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀ sóun náà ó lè ṣẹlẹ̀ sí. Ṣùgbọ́n nǹkan tó wá mú ọwọ́ bọ àpò tó wá kówó síta tó wá ra nǹkan. Nígbà tó ń sẹ́ pé 25,000 lowó nǹkan tẹ jẹ. Tí ẹni yìí dẹ̀ ti ṣe gbìyànjú nǹkan tó lè ṣe pé ẹ má bínú mo gbàgbé kinní sí bóyá bẹ́ẹ̀ ló máa ti ra nǹkan tẹ́lẹ̀ máa padà wá ṣe bẹ́ẹ̀ dá mi mọ̀ tọ́ ní ara. Èmi níbi mo jókòó sí mo ní 15,000 lọ́wọ́ ẹ jẹ́ ká kó fún yín. Ẹ má wọ̀ rí 10,000 yòókù a máa tó padà wá. Bí wọ́n bá tiẹ̀ wá nígbà ọkùnrin yẹn gan mọ̀ wípé ẹni táwọn jọ jáde ó gbìyànjú. Ṣùgbọ́n ó ní lọ́wọ́ ó wá sẹ́ pé ó tún dìídì bí ẹ kí ṣe mọ̀ pé kò yẹ kọ́kùnrin yẹn gan bí.
1: Kó tó di pé ó máa dá sí
4: tún náà àṣírí là ń pòrú wọn.
3: Ó wá tún wá bí léèrè wípé ṣé o ní owó lọ́wọ́ wá lónìí olówó olówó
4: láti wáde wájú ta ọlọ́run asúyà
1: súyà 10,000
3: tí bá ń ṣe pé oníjẹkújẹ náà ni ṣe bí wọ́n ṣe jẹun tán ni.
1: Kò tí ì yó ni ó fẹ́ fún díẹ̀ ní àwọn kùjọ jẹ́bi súyà òun náà ni.
4: Alájẹ Yorùbá ní alájẹ mọ bí rábẹ́ bá lọ.
1: Ṣé ọ̀rọ̀ yìí bóyá súyà tó rà yìí ṣe mọ́ gbàgbé pé wọ́n jọ jẹ́ náà ni ó dẹ̀ ti lè wò gẹ́gẹ́ pé after all o ti fi fóònù ẹ̀ẹ́dógó.
4: Ṣé rí ẹ má ẹ ká fọ̀rọ̀ ìṣeré o àwọn iléèbò máa ń sọ pé what is worth doing.
1: Ẹ̀jẹ̀ mú pè é pápápá hello.
0: Ẹ̀jẹ̀ máa fi àbáṣọ́rọ̀ lè ní ìyẹ́kẹ̀rẹ́ kí ọkùnrin yóò bá yọ mọ́ àlè kò yẹ kó jẹ́ ní súyà ẹ̀.
4: Àìpọ̀ ọmọ àlè lórí rédíò ẹ̀dákun bàbá. Ṣé rí ká má fi ọ̀rọ̀ ìṣàwádà. Bá a ṣe ń sọ yìí, a máa rí relationship ìbádọ́rẹ̀ tó ti túká torí ọ̀rọ̀ yìí tá à ń sọ yìí.
1: Eléyìí náà ti túká ló fi sọ pé ká dákun kí ni kò
4: hùn sí. Ìdí nìyí nínú gbogbo nǹkan. Ẹ mọ̀ kó mò ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Ta bá ń fi gbogbo ẹnu pé ìwọ ọmọlúàbí. Ìwọ ọmọlúàbí bí ìgbà pé a categorize ìwà tó dá láyé sínú ìwọ ọmọlúàbí ni. Ṣùgbọ́n ẹ̀tọ́ kéèyàn mẹ́tọ́. Knowing the right thing. Ọkùnrin yóò nílá láti sọ fún ẹ̀ ń ló gbé ẹ jáde ṣé wọ́n ló gbé jáde ni. Ẹni tó wá ló fẹ́fẹ́. Automatically tó bá pàdé ọkọ ẹ níta. Tẹ́nìkan káṣọ mọ́ lọ́rùn. Láàárín oṣù tá a wà yìí. mo rin ajo lo si ilu Eko ele o tun ki soro afesona ba official mo ri pe egberun meji fe la emi lo ni mo won ri inu odo pu mo wa fun ni wakati marun ti eje I mean sorry ipon ipon ti nto ikan ti gbagomo le ikan ti yobe jade lapo
1: loko ati yawo
4: oko ati yawo kan enikan to mo ko fi sakawe ni o ti mi o ba do la kini emi si mo si wa ninu kini mi ti mo bi ti tori ta ba ko nu sukare gba kan mo bi ti o gbe mi de mi ti mo bi ti ma sun e wo mo wa wo pe kemi to lo bo temi ba de lo bo gbogbo na ya di pa ni rona lo mo se tutu egberun meji fa won ti mi o mo ri
1: lara mi meto
4: sugbon lara mi meto sugbon kan kan to ya kin tu se ni pe mo gbe ede enu awon kan pe ede yibo la won eleyin so yi mo si bi awo se nkunle to nde mo pepo lomo tutu lowo daddy o so lede awon ti ajo ji ta ajo sumora tori mo gbe ede enu won pele ta se eni ta jorin ajo ta ti lo se mo mi mo te wo rin ajo ta jorin lai lai ibi ta pe ko si pe mo debi kan yin lomo
1: oku die kato
4: to ba je pe lodo okunrin ni ko je lodo obirin ni oku die kato
1: o da e mo binu se roro yi se mo pe mo fe ka sare gbe wonu igbeyawo ni fun iwonba iseju ta ni perete se mo pe opo gba ninu igbeyawo ni oko o ni lo iran lowo ti yawo si le se fun ti yo si momo se tabi ti o kan withdraw pe ah eje leyi o je n fi pamo se mo po mo n waye be kun moda ki la fe se se oyun
3: se ri iru yen nkan meji lo le fa
1: oya
3: alakoko o da pa ti menu lo ibe nigba tan soro le kan yen bi pe boya aya asan o wo po laarin igbeyawo
1: sare yami
3: ti igbeyawo ma so fun oko wi pe eya mi ni owo mu fe fi se nkan bayi ti oko ba wa se pe iyawo mi ni n to de fe se emi na mo npe to fun aya yen ni owo yen se mo pe fun mi yato si ya mi nigba to wa ya tan to wa di pe arakunrin yen reti pe ki iyawo e se pe owo te ya mi lele ti ko so be o ti reti se de mo pa arakunrin mi won ni bere
1: ben
3: o ti ya the last one
1: aya mo renu
3: ṣugbọn to ba tun wa je pe o wa ti di wa bere to bi yen wa ni pe elo wa di nkan elo gan le ya o
1: ki wa ni gan
3: abi nkan te ya nkan na se ki se fun ile na ni won lo fun ni e kuku mo nkan to n lo fun n to ba wu ko lo fun
1: o ya ni
3: nigba to je pe o ti wa lati odo e wi pe ya mi nitori pe awon obirin mi o rorun fun won lati so fun oko won wi pe ya mi tori o mo pe fun mi yen ko le ya o de ti mo ike
1: ba ni ya mi yo gba
3: to ba ya ti o ba wa mi ni fun pada ko si nkan to ma
1: se e so pe ugo ala mo se abi
3: ko wa laarin obirin mo se wa laarin obirin na lo
1: wa laarin okunrin
4: se ri o pin si meji
1: e jo land mo ti ko lodo ni o
3: ona
1: meji
3: se wa ri ona keji o ni wi pe ni igba ti a ba ri wi pe enikeji wa o nilo iranlowo wa boyo ma fun wa pada tabi ko ni fun wa pada nkan to ba je wi pe o fi wa ni owo wa e je ka fun ni asiko yen
1: ka jowe
3: ka fun ki se o le ma so pe mo fun e o se mo po ni ya mi ni
1: beni
3: o le fun ni asiko yen ko wa ma wo response to ma pada wa boyo ma pada wa
1: abi o ni pada wa
3: ni won gba ti olorun ba ti se pe o wa ni kawe fun o wa ma de ma reti owo ti daddy ni kin ya won osu keji leleyo
1: osu keje won ida pada
3: ni igba to ba wa ri pe iwo na mo yi pe owo ni e wa lowo e po fe sun ni tori pe nigba mi to ba ni pe ke ya won o le ma si lowo e o o le ma si lowo e lati da pada ti o ba si lowo e ti won na mo yi pe mo mo pe ko si lowo e gbogbo bi mo se ri boyo mo bi to nkowo si boyo mo bu ma se se to wo ba wa lowo e mo pa won elomi won mo ra pa mo to wo ba ti wa lara won wa mo
1: tura le ni
3: arabirin kan ma so fun mi pe o need lati so fun mi ko wo wa lowo ko mi to ba tin bo nle pelu gogo nkan to ma ma ra wa ti mo ike
1: awon kan si ni animo gba to wa
3: nkan ti o si o le mo gba ojo keresi o le mo ojo abo o le mo so ti ye wa ti anfani e ba wa lowo wa lati ya enikeji wa e ma je ka fi dun won
1: ka ma fi dun
3: e je ka fun won ka wa ma reti tori pe yiya ni ka wa ma reti ko ma da pada
1: to ba wa su wa nko kun imoda
3: to ba sun wa ka wa bere
1: ba ba wa da pada nko
3: ba se lomi ba bere o lo ma jija
1: e de gbo yan ibo tori mo pada dija ni o ya ibo
4: won ti won ni soro to won ti so po be sugbon gege mo so lekan pe opin si meji
1: eh eh e ja wo
4: yoruba ma npo we kan wọ́n ní ọ̀rọ̀ pẹ̀lẹ́ kí ló máa mú jáde lápò kì í ṣe nínú àpò ni ò nínú àpò ṣe wá rí ọ̀rọ̀ tó ń le kejì dání máa ń fàyọ àkọ́kọ́ nìyẹn ṣe wá rẹ́lẹ̀ kejì nínú ìgbéyàwó ìrìn àjò yẹn gùn gan kò sẹ́ni tó mọ̀lá bí orúkọ ọmọ mi oyún èmẹ́jì kò sẹ́ni tó mọ tó máa ṣẹlẹ̀ ní ìṣẹ́jú kan sísìn kò sẹ́ni tó dẹ̀ máa mọ tó máa ilẹ̀ tó máa mọ́lá ṣe nínú ìrìn àjò yẹn nǹkan lè da tó máa dùn dùdùdùdù nǹkan tún lè da tó máa dùdùdù ṣùgbọ́n ibi dá ti mọ̀ ibi ilé tó máa dúró ni pé tọkọ bá responsible sí ọba responsible as responsibility when you see a man even nínú hardship see him struggling to pay school fees bó ti lè koko tó see him struggling to do all these things owó ọbẹ ni owó my dear ó dàbí nǹkan ẹ ṣáà and tẹ bá mọra yín kẹ tó fẹra yín tó jẹ pé ẹ fi hàn pamọ fúnra yín mo dẹ máa ń sábà sọrọ kan kódà kó ṣe orí ètò ìbò mo bá wà mo máa there is something they call communication ìbáraẹnisọ̀rọ̀ pọ̀ lórí ohun gbogbo dẹ ni kò síbi tí ìbáraẹnisọ̀rọ̀ pọ̀ yẹn
1: pé o fẹ́ yáwó ni o jẹ́ yàwó rẹ̀ mọ́
4: kì í ṣe ibi yáwó nìkan ìbáraẹnisọ̀rọ̀ pọ̀ tẹ bá ní good rapport good communication tẹ pé kò sí nǹkan tẹ̀lé fi bára yín sọ̀rọ̀ ṣàwẹ́wà ṣohun gbogbo ìyá mi kò ní nira ṣe wá rí gba ẹni ìyàwó máa rọ́kọ ẹ̀ pé bóyá ní ọ̀rọ̀ ẹ wò díà ọ̀rọ̀ ilé wọ́tà dẹ̀ ń bá lọ mo dẹ̀ wíṣ ká kó lọ ọbẹ̀ ní dísẹ́mbà o but owó school fees àwọn ọmọ yìí owó gbá bóyá ìyàwó ó ní kínní ni tó yẹ kó bá tajà lẹ́ẹ̀kan bá èrè tí ó rí gbogbo ẹ̀ ẹ wo
1: kò ní kọ̀ láti
4: ibi tí wà ẹ̀tọ́ yẹn ọkọ̀ nílò láti ya
1: yóò dìdí fún ni yóò dìdí sọ pé gbà
4: ọkọ̀ nílò láti ya dáàdi wa mo dẹ̀ wá rò pé bóyá kí n fi 10,000 yẹn assist you kò dìgbà tó bá tó béèrè
1: kò tó di pé
4: ṣáà mọ kó mọ̀ ń tanu mọ́ mẹ́tọ́ lẹ́ẹ̀kan
1: mẹ́tọ́ ni
4: téèyàn méjèèjì bá ti mẹ́tọ́ ẹ kò ṣàrí pé wọ́n á lóògùn ni.
1: Ó kàn ń lọ sí rí ẹ̀rẹ̀ rẹ̀ ojú ọjọ́ wa ń sáré àsìkò ti tó láti lọlé lórí ọ̀rọ̀ arákùnrin yìí kún ìmọ̀dà kí ni kó ṣe ẹ sì bá ń dágbére fún àwọn ará ilé kẹ bá ń dákọ yín lẹ́yìn náà kí ìyá ìbò gbé náà.
3: Gbogbo àwọn tí wọ́n pè wọ́n ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ṣe ti rí ohun tẹ́mi máa sọ òun ni pé tó bá kó òun nìkan kó tó rẹ̀ pa nítorí pé ó ṣeéṣe kí ọlọ́run kàn fi pe àkíyèsí ẹ̀ sí àwọn nǹkan tó yẹ pé
1: kó múra sí
3: nítorí pé tó bá yẹ pé torí ẹ̀ṣẹ̀ yọkàn yìí náà ló fi sẹ́pẹ̀ òun ò ní fẹ́ kí ló mọ̀ tó máa rí lọ́dọ̀ obìnrin lẹ́tọ̀ bọ̀ ṣùgbọ́n ó ti mọ irú èèyàn tóun àti ẹ̀jọ́ ń rìn báyìí ó ti mọ nǹkan tó lè ṣe bóyá kó tún sì fún ní àǹfààní míì sí
1: kó ní sùúrù
3: tó bá dẹ̀jẹ̀ pé ó ti wò yí pé òun ò tiẹ̀ lé ní sùúrù pẹ̀lú ẹ̀ mọ́ kó tó èrò ààrẹ pa ohun tẹ́mi máa sọ nìyẹn orúkọ tèmi ni Eludipo Oluwakemi Queenmother.
1: Ìyá Ìbò kí ni kó ṣe.
4: Tó lọ ń ṣàánú wa tó bá jẹ́ pé fúnra rẹ̀ náà lórí tó bá jẹ́ pé ó gbàdúrà sọ́lọ́run tó lọ́n fi fún kó padà lọ sọ́dọ̀ ọlọ́run kọ́ mi kó dẹ̀ lọ gbàmọ̀ràn kó fi lo àwọn àgbààgbà ó ti fi lọ́wọ́ báyìí àti sọ àwọn èèyàn ti sọ̀rọ̀ tó bá tún ráwọn àgbààgbà náà tó lè fọ̀rọ̀ lọ ṣùgbọ́n gbogbo àwọn àgbà tó ń sọ̀rọ̀ láì tẹ̀ kan ni pé kó tẹ̀ rẹ̀ pa kó má bàa ṣẹ̀ sí orúkọ tèmi ò yí padà jọgọ ní fẹ́ṣukẹ́rẹ́ ìtùnú olúwa ọmọ ìyá ìbò ló sọ pé ó ti lọ́sẹ̀ tó ń bọ̀.
1: ẹ ṣeun. Ọpẹ́ pàtàkì lọ gbogbo àwọn tó pè wá sórí ètò Àfáà Salaudeen, bàbá wa Adé Olúkọ Káyọ̀dé àti ìyáàfin Adékọ̀yà, gbogbo yìí pátápátá làkí, àti àwọn tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí orí Facebook wa, ẹjẹ́ ń wo kan wọn. Ó dà pé mo rí ọmọ lára láti ìlú wo náà. Ẹ ṣeun ṣeun tí ẹ ń gbọ́ wa, àrọ́wọ́ yín àti gbogbo àwọn tí wọ́n fẹ́ pè wọlé, ṣùgbọ́n tó dàbí pé ojú òpó òun òun jalura wọn, ẹ mọ́ bínú torí ọlọ́run. Ẹbí wa náà kọ ìfẹ́ tẹ ní sí Wells Fargo náà ló pọ̀ tó báyìí. Ẹ dákun, ẹ túbọ̀ mọ́ gbọ́ wa, kẹ̀sì mọ́ bá wa dá sétò. Ẹyin o, àwọn kí ni ọmọdé ara mi fẹ́ sọ ìgbà táwọn bá mi àti àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ̀rọ̀, ṣùgbọ́n èmi á sọ pé fọ̀rọ̀ rẹ lọ Ọlọ́run, arákùnrin bó bá ń gbọ́ mi lọ́wọ́ lọ báyìí, fọ̀rọ̀ rẹ ṣe kí ni, fi lọ Ọlọ́run. Ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí lẹ́ẹ̀kan sí ní ọ̀sẹ̀ tí ń bọ̀, ní aago márùn-ún fún àkọ̀tun ètò àpérò obìnrin lórí ìkànnì Wells Radio 89.3 FM. Bó bá sì jẹ́ pé ẹ̀yin náà fẹ́ polówó ọjà yín ni, ọ̀hún kò sí ẹni tó kéré jù láti polówó lórí ìkànnì wa ní owó tí kò ṣe kí ni, tí kò sì ga jara lọ. Orúkọ tèmi ò yípadà, ò tèmi tọ́pẹ́ Akin kò lé ẹ̀, Aya Akin ló ń sọ pé láṣẹ Èdùmarè títí ọ̀sẹ̀ tí ń bọ̀ òun ò ní fẹ́ nìkankan nu wa ṣàwátì o. Ó dàbọ̀.

Ẹkún dédé wòyí o, gbogbo ẹ̀yin olólùfẹ́ àgbàlódé. Níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé káàkiri àgbálá ayé. A kú ìsinmi òní o, ọ̀dẹ òdùn bí. Ẹ káàbọ̀ sórí ètò tí Ọlọ́run bá fi àṣẹ sí, tí àwa wá gbé kalẹ̀ nípa oore ọ̀fẹ́ rẹ̀ fún ìgbádùn àwọn àgbàlagbà wa láwùjọ àti fún àwọn ọmọ wa òde òní láti ní ìmọ̀ kún ìmọ̀ àti láti kọ́ ẹ̀kọ́ ní onírúurú ọ̀nà. A ṣàkíyèsí wípé Ọlọ́run ọba fi ọgbọ́n, ìmọ̀ àti òye jíǹkí àwọn arúgbó tó ń bẹ láyìíká wa, ṣùgbọ́n a yọ̀nda wọn láti máa lọ ibi àgbáre pẹ̀lú àwọn ẹ̀kọ́ wúrà yìí. Lórí ètò yìí, a máa lọ ń kọ́ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà wa kí a ba lè ní àlékún ìmọ̀ bí wọ́n ṣe gbé ìgbé ayé wọn, èyí tí ó jẹ́ kí ó gún régé dòní. Yorùbá bọ̀, wọ́n ní àgbà kì í wà lọ́jà, kórí ọmọ tuntun ó wọ́, ó ṣòwe àwọn àgbà. Láyé òde òní, a ó rí wípé ọ̀làjú ti yí gbogbo ìṣe ayé àtijọ́ padà. Oríṣiríṣi àṣà ló ń lalẹ̀ wù lónìí nínú ayé àwọn ọmọ wa. Lórí ètò yìí, a máa lọ ń bẹ àwọn bàbá àti màmá wa tí wọ́n ti dàgbà wò, kí a lè mu omi ọgbọ́n láti ọ̀dọ̀ wọn, kí a lè jọ fi ọ̀rọ̀ jómi tó ru ọ̀rọ̀, kí tiẹ̀ ni ìrírí wọn ní ayé àtijọ́, tàbí kí ni wọ́n máa ń ṣe tí ó mú egungun wọn jí pépé, tí ó mú ìwà àti ìṣe wọn dánmọ́rán, kódà tí ó tún lọ́ra ẹ̀mí wọn. Èmi ọmọ yín, Frances Amavi, ẹ̀yinjú Elédùmarè, ló ń wá sétí gbọ́yìn láti iléeṣẹ́ Wells Radio 89.3 FM. Èyí ni kànga agbọ́nmágbẹ, èyí tí ó kún fún ọgbọ́n, ìmọ̀ àti òye, tí a kalẹ̀ sí agbègbè Aláàfin Avenue, Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. Lórí ètò àgbàlódé tòní, a tún ti jáde síta gẹ́gẹ́ bí ìṣe wa, mo sì ti wà lọ́dọ̀ àlejò wa tòní. Mo gbàgbọ́ wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ ti wà níkàlẹ̀ láti gbọ́ ohun àlejò wa, kí ẹ sì kẹ́kọ̀ọ́ púpọ̀ láti ara wọn. Ṣùgbọ́n kí a tó máa bá ètò lọ, ẹ jẹ́ ká lọ fún ìsinmi ráńpẹ́.

0: e seun pupo fun anfani te fun wa pe ka wa ki yin loni amo lore o adupe lowo yin ma adegbadura pe olorun atupo ma di mu depin loruko jesu e pele mo mi awon ara le fe mo yin won fe mu alejo pataki ti mo ni lone ti won fe ba wa soro won fe mo yin ma je le so fun ara le oruko yin ojo ori yin ibi te gbe dagba aidile te ti gbe jade
1: oruko mi ni Mrs. Foluke Shankunle omo 80 odun odin 76 years mo wa lati idile baale Daniel Ojo Alalade ni Elebada ni Lagelu local government of Oyo state baba wa je baale ilu wa lati 1963 to 1995 mo je omo ikeji ninu omo iya ti mi ninu omo marun mo lo si ile iwe at Empos Primary School Elebada ni 1955
0: ipinle wo niyan ma
1: Elebada Ibadan Oyo state
0: okay ma
1: Lagelu local government Oyo state
0: okay ma
1: so mo lo si St Paul's Anglican Primary School Elebada Lagelu local government ni Oyo state ni 1955 si 1961 lẹyin igba ti mo lo si primary school ti mo jade mo lo si modern school 1962 St Andrew's Modern School Bamigbola Lagelu local government no 1962 to 1964 lẹyin igba yen mi se nkan kan titi lati 1964 si 1968 ori pe papa wa apo ni idile wa so a ma to lati lo si ile eko giga ni so egbon mi okunrin pastor Nisin awon wa ni secondary school so emi ni lati duro ke awon jade so gba ti awon jade emi se lo si secondary school 1968 gba yen mo ti 19 years
0: okay,
1: mo se bere secondary school 1 class 1
0: okay,
1: 1968 so egbon mi jade inu wa bere school emi ni mo je obinrin akoko to ko lo si ile iwe ni idile baba wa gbogbo awon to saaju mi ti won dagba mo lo si ile iwe won kawe sugbon baba wa so pe bo ti wule kori awon omo awon obinrin yi kekeke awon yen ma lo si ile iwe so emi ni mo ja koko obinrin to lo ko lo si ile iwe ni idile wa idile ojo
0: ibu ile eko giga wo le lo ma
1: ibu ile rin grammar school
0: okay
1: o ni mo lo 1968 to 72
0: okay
1: ni mo jade at that time o ti di 24 years of old ngba ti mo jade secondary school
0: okay ma gba te wa jade ko ba le se tesi waju ninu irin ajo na
1: igba ti mo jade mo lo wa ise won pe tori baba wa ni gbagbo wi pe n to n le se ti won ma se fun pe iwe mewa n lo n le ran omo egbon mi ye na to lo su iwe mewa ni o na lo sugbon o n wa lo school of agric
0: okay
1: so won ye won fun won lowo won a tun lo school
0: iyen ni lewe yen
1: ni le
0: mo se n kawe na na to n gbowo
1: so awon lo on the school of agric lapure won tun lo ni Ibadan
0: okay
1: so baba o sa don wa ni iwe mewa last time iwe mewa yen that is 1973 mo bere ise ni Lagelu grammar school gege bi library assistant mo bere ise nibe mo n sise 1974 mo se iyawo I was 25.
0: Okay, ma.
1: Mo se gbe yawo. Mo lo si ile oko 1975. So, ọdun yi o pe 51 years ti mo se yawo. So, mo fe oko mi, Mr. Anji Oshankunle. So, he passed on at the age of 81. So, mo fe was a civil servant and later became a banker and he retired. He retired 21 years ago from the bank when he turned 16. So mo bi mo se di Osunkunle niyan Mrs. Funuke Osunkunle ti mo da loni so mo fe so ibi ti mo ti wa se ise mo sise en mo wa lo si university
0: okay ma
1: mo lo ka library studies tori ise library mo se ni lakiri mo lo ka library studies for 2 years in Jua. After ti mo ka library studies tan mo wa lo ka bi aid guidance and counseling
0: okay
1: wa jade ni 1980 so that mo jade mo bere ise ni Obakin Ele Memorial School ni Idiape
0: okay ma
1: Anduba mo lo 12 years nbe after ti mo lo 12 years nbe won promote me to vice principal and won wa gbe mi si Ikolaba High School ibe ni mo ti lo 7 years abi nkan o wa retire gba ti mo retire n to de mo ki n fi retire ni wi pe egbon oko mi daddy wa the patriarch of the Osunkunle family
0: okay ma
1: won ni awon fe da school sile pe so fa ti je pe mo se education awon na se education pe awon fe da school sile pe ki n wa lo head school ni awon ni n ta awon fe fi school se lokan ara awon awon fe fi legacy sile pe nti education ma nje ti pe so awon fe fi sile pe so ki n wa lo head the school ni mo de lo retire as vice principal mo wa lo bere as principal ni new school yen Graceland Heights
0: okay ma
1: o wa bere ni wo fun ona olodo in 1999
0: okay
1: do the school turns 26 this year
0: okay ma
1: so mo wa lo pere bigba ti mo pe omo adota odun oni mo retire kuro ni government
0: okay ma
1: so mo wa lo pere school yen gege bi principal
0: okay ma
1: so school yen ni mo wa ti mo wa titi ti mo fi 70 mo de retire but mo wa so mi di director of the school.
0: Okay.
1: So I'm now a director of the school. Okay. I'm no more the principal of the school. So continue she right now.
0: Okay. E ti retire sugbon she je director of the school. So e kankan she ma lo si ilewe yen lati lo ma wo.
1: Won fun mi ni ise se meta ni mo ni board fun mi.
0: Okay ma.
1: Ninu se ni ikini won fun mi ni pe ki n wa in charge of the finance of the school.
0: Okay ma.
1: Ikeji, in charge of the budget of the school.
0: Okay.
1: Iketa, outside engagement for the school.
0: Okay ma.
1: Ise meta ti won fun mi.
0: Okay ma.
1: Ti mo se ni as a director of the school. I say as a member of the board of governors.
0: Okay ma. Okay ma. Era ma. Epele ma e se ma koda e kan tin lo be se nsalaye itan gbesi aye yin la tin ri eko kan abi meji mu tori pe ari wi pe e jafafa ninu eko kika e simi wi pe ah n gba ti je pe awon obi ti so wi pe ile grammar nikan la won le ti duro nipa tito omo sugbon eyin tun tesi waju pe rara bawo obi o ti e to mi mo ma tora mi e tun tesi waju lati ma ri daju pe e lo si university lati tesi waju ninu eko yin eko kan ta awon omo wa
1: si
0: o gbodo gbo be ni tori igba te se pe yawo tan te ti wa nle oko le se wa pada lo lati lo si ile eko university ah eko nlo lowo lowo lowo lowo lati odo mama wa Folukẹ Osunkunle won wo pe nitori pe awon ti wa nle oko pe kawon wa kawo gbera kawon ma kawe mo ari pe mama si tesiwaju pe rara o awon ogbodo joko be pelu eko abo won tesiwaju pe awon godo ka doju ami ki won to duro e se ma eh mummy ari pe igba te salaye awon oro lo eni egbon yin ti won kokko lo si ilewe saju yin bi pe igba ti won se ton ni ile eko primary won lo si secondary igba ton se ton secondary ilewe ti won wa lo bi pe won gba owo osu won de tun kawe ah mo fe ke school of agric mo fe ke tomo le si ni school of agric akure pe bawo le yan se le ma awon ilewe yen sanwo fun won at the same time won tun kawe
1: so mi ma bo se se bet n to fa egbon mi ti won fi lo be niyan
0: yes ma
1: mi ma ti bi bo se je sugbon mo ma pe won fun won ni stipend So won de tori o da be ni wi pe oro isi ogbin to je pe amu amu lakunkundun won fe fa opolopo sibe mo ro pe to fa ni yen
0: won fe gba won omo niyanju lati ri daju pe won ko ise agbe
1: so mo ro pe to fa ti won se se yen gba mi ma bi won se yen
0: je won se ise disin
1: mi ro be
0: sugbon lasiko yen
1: so a tun fun won ni bo si bule ko kere
0: owo ta sere lati gba won niyanju pe kon ma bo ni lewe gege bi mama wa 30 lo 51 years ni inu marriage iriri nla ni iriri nla nje le salaye fun wa be se sise ten tomo e pe 25 years medogbon le ti se gbe yawo a ri pe be se se gbe yawo owo omo bibi ma bere si ma wole wa bawo le se wa nse to je pe e n toju omo e de tun sise ba kona ba ni se bawo lo se rorun si fun yin gba yen
1: nto sele ni wipe obirin olorun fun obirin ni anfani kan anfani na won ma n pe ni multitasking obirin o gbodo le to ba n fowo ile isele ko ma fi le okan kan o si ni mehe ninu e tori wipe nto olorun fun obirin niyan okunrin o le se be so tori iyen o na ni olorun fun emi na ni anfani wi pe oke o ki ma koju omo ki ma lo si ile iwe ka ma tun se eto ile gbogbo re o gbodo mehe
0: oke ma
1: gbogbo re pelu ati leyin olorun ti olorun to yan wi pe oke o obirin o gbodo ya ole obirin to ba ya ole ile re o ni da obirin de ni bo se ma plan na ye ti o ba plan na ye pe oke o ati gba igba yi ti mo fe se niyi mo fe se leyi mo fe se ton to ba yo le wahala ade ko ni le ti ile re dada ti o ba de ti se le e dada yo ni ori omo lori omo lori ile lori ise gbogbo re ni o ma denu ko nbe to obirin gboto le mura sise o si mo bi o se plan aye igba ti o mo ji ni o igba ti owo se nkan kan ni o igba ti owo sun ni o igba ti o ba se yen unfortunately opo loni won o ri yen mo lo fi je pe opolopo idile awon omo kekeke gbo e tan doju tori bi pe oju kan to bere ba koju se oju kan pe oju kan ini kan do ma se ile re oni to a woman must task
0: ngba ti e te nto awon omo se eyin lo mo odo
1: mo ni omo odo ti on da don se tam okay a fi lele awon omo odo ki se awon omo odo bi awon omo odo sin ti won o ko leta ti won o lo fi majele so nje so awon omo odo ti
0: ojo looto
1: tojo looto so won wa nbe
0: ṣùgbọ́n yìí ò túmọ̀ sí pé kẹ má tán àwọn ọmọ yín bí ó ṣe yẹ kí wọ́n gbégbé ayé wọn.
1: Ó ti wá láti tọ́ wọn torí wípé àwọn ọmọ yìí Yorùbá máa ń sọ pé ọmọ tí a ò tọ́ ó ní ó máa kọ́ ilé tá a bá kọ́ ní òkúta. So kò pé ká má tọ́ ojú ọmọ kò pé ká má kọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọ́n fi àwọn ọmọ ọ̀dọ́ wọn ṣe pé àwọn ni beast of burden àwọn ọmọ tí wọn wọn fọwọ́ pàwọn ìhórí àwúrú àwọn ọmọ bẹ́ẹ̀ wọn kì í jáde dáadáa láyé torí wípé gbogbo ohun tó yẹ kí wọn ó ṣe wọn ò ní ṣe táwọn ọ̀nà ọmọ náà bá dẹ̀ wá di wípé ó dé o wọn lọ ilé ọkọ ni àbí wọn gbéyàwó ni kò pọ́sibù fún wọn láti wípé kí wọn lè exert ara wọn torí wípé wọn ti fi bà wọn jẹ́ so òbí wọn ní láti bí ó ṣe ń tọ́jú ọmọ rẹ̀ tó ní ọmọ ọ̀dọ̀ kí bí ọmọ ọ̀dọ̀ yẹn náà ṣe ń ṣe kíní bẹ́ẹ̀ náà ni wípé kó náà mọ̀ pé àwọn ọmọ ọ̀dọ̀ mo máa ń sọ nǹkan kan fún àwọn ọmọ mi nígbà tí wọ́n wà ní kéékèèké wípé ṣe rí gbogbo àwọn àwọsẹ̀kù tá a ní yìí ọlọ́run fún yín lé orí ọ̀fẹ́ lẹ ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣe wà tí àwọn náà mo le better yin tawon na ba ni opportunity yen mo ma fi ye won so e ma fi oju pe eh won kuku le eyan won kuku le da e ma fi wo won o tori wi pe a le so o le nkan la ye won olohun a tu ekini fun awon na so mo ma fi ye awon won mi so ko si okan kan nu awon won mi ti o wi pe oke o omo odo lo ni o won o ni sise yo sise ti e omo odo na se ti e won a jo fowo so owo po na ni so and omo odo sugbon ko pe ki awon omo ti wa na
0: be ni
1: won ma yan
0: titi di sin lekere o si han ninu bo se n gbebe aye won pe koda won gba eko latodo awon obi won o si han ninu ile idile ti won na to mo gba gbogbo won lo ti wa ninu ile ti won na ti won de se daada era mommy e so lekun ni awon obirin agbodo ni eto pe elo yinbo edo yinbo kan ni multitasking o tun mo ti pe gege bi obirin agbodo se tan lati ma se ise meta merin papo ni ekan na aha sugba awon omo wa isin yi nje won le se iru ise be bi igba teyin se se lasiko yen to je pe be se n tomo le n lo bi ise le n toju daddy ko lo ba wa te daddy sa fe fe rere le n lo su school le n se gbogbo e je e ro pe awon omo wa sin yi won le se gbogbo oju se yen papo loju kan na
1: n to se le nisin ti o da be ni pe ni aye isin opolopo omo awon o go through iru stress ta wa go through aye sort of older beni pe aye ti de aye olaju tori pe aye di aye olaju o ti ko panpe si awon omo yen lowo panpe to ko si won lowo ni bi pe won ti ro wi pe gege bi obirin ko si n toko le se gege bi okunrin kini yawo idanwo ti kini kan lo se nkan kan so o ti ko panpe si won wa ti ri oko tabi ile won ti ri gege bi wi pe ko si nkan kan nibe to ba wu sise o sise ti o ba sise a ma ba temi lo ohun la se ri opolopo ni oni to je bi pe ile won ko se dada awon omo won o ma n so nkan kan wi pe opolopo obi mi mo bi mo se de pe yoruba re delinquent parents parents ti o gbeko omo ti o ba n ko na ko le gbeko omo ti on se ti obi n fi roto omo na ma ma puro omo ti obi n fi ole to omo na ma ma jale
0: omo ti obi n fi roto omo na ma ma paro omo ti obi ba n fi ole to ohun na ma ma jale
1: o di dandan ijule wi pe we don't give what we don't have
0: yes ma'am
1: so gbogbo awon yen opo na wa loni to je pe awon na tun fi ona otito ni to mo ni sugbon opolopo lo ti yapa kuro ninu kini sugbon nkan kan to tun wa sele ni wipe at is wipe olorun lo ma n ba yan se nkan ti a ba yowo olorun kuro ninu ta ba n se amehe amehe
0: olorun lo n ba yan se gbogbo nkan e n ba yowo olorun kuro ninu idawole re
1: o ma mehe so do to ba ti ri ba yen wi pe teyin ba ti wi pe wo Olorun ni ile dakini se won pe nkan ni wisdom of God and Jesus is the wisdom and the power of God teyin ba ti fi le emi Olorun ah Olorun nkan ba yin mo fe se jo ba mi se a de ma to yan lo na ti o fi se bayi ni ko rin bayi ni ko rin bayi ni ko se ko de ni mehe so n to n sele ni opolopo nsin a ti gbe aye won le papa kini social media yi
0: yes
1: won ti gbe aye won le lowo to je wi pe nti won ba ri nbe na opolopo laaye lati pe ko hun ji ko hun o ti e bo Olorun soro ko le to hun sona opolopo raaye lati pe ko hun ka opolopo won o ni bibeli mo phone ni bibeli won ni on te kaakiri opolopo won si mo bibeli lo church nu phone ni gbogbo re then gba ti gbogbo e o tun wa de ojuru gba ti covid de ti an ni kawon eyan mo ko jopo mo o di we watch online Ọlọ́run a ṣàánú fún wa. Wa tu àánú fún wa. So gbogbo yẹn ẹnugbọ ẹni tó jókòó inú ilé rẹ lọ wà tó ń wọ́ọ̀chọ̀ ọ̀hún láì orí bẹ́ẹ̀dì rẹ lọ wà ó ń wọ́ọ̀chọ̀ láì nígbà ọba sùn tó bá jí díẹ̀ yóò tún rí there is no concentration in anything and so tí ò bá dẹ̀ sí concentration pẹ̀lú èèyàn àti ọlọ́run relationship pẹ̀lú ọlọ́run ilé ayé yẹn kò lè ṣètò so n ló gbé ọ̀pọ̀lọpọ̀ lónìí even gbogbo christianity tá a ní nísìn kò dàbí
0: ti tẹ́lẹ̀ mọ́
1: o dàbí oréfì ni ọ̀fọ́rọ̀ tí ò jiná wọnú àìjiná wọnú yọ́kẹ̀ ó máa rà so ohun tó ń affect ọ̀pọ̀lọpọ̀ lónìí nìyẹn ọlọ́run á dẹ̀ bá wa ṣe.
0: Àmì ẹ ṣe mà kódà ẹ̀kọ́ là ń kọ́ ẹ̀kọ́ látọ̀dọ̀ yín gan-an nítorí pé àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ sọ ẹ rí pé mo tún tún sọ káwọn ará ilé túbà lè tún gbọ́ wípé àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọlọgbọ́n ni tó yẹ káwa òbí òní ká tẹpá mọ́ ká rí dájú pé a fi tọ́ àwọn ọmọ wa níbi tó yẹ tó yè kóró. Ẹ̀mọ́ mi mo fẹ́ gbà tẹ́ ń ṣàlàyé lọ tẹ́ mẹ́nuba ọ̀rọ̀ fóònù mo mọ̀ àsìkò tí ń gbà tẹ́ ń dàgbà kò sí nǹkan tó ń jẹ́ fóònù gbà náà ṣùgbọ́n ẹ kàwé ẹ gbogbo nǹkan lọ déédéé láìsí fóònù ẹ bá rí àwọn ọmọ wa sí yìí bí bẹ́ẹ̀ rí wọn kan jókòó láìsí fóònù lọ́wọ́ wọn lè jókòó a rí pé a mọ̀ pé àwọn mímọ sọ pé bẹ́ẹ̀ ni fóònù ní àǹfààní tó ṣe fún wa ní ayé ìsìn bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan pé ayé ọ̀làjú la wà ṣùgbọ́n mo ìjàmbá tí fóònù fà àti orun àǹfààní tó ṣe fún wa ewu ló pọ̀ jù ṣé ewu ẹ̀ ni àbí àǹfààní ẹ bá wa pinnu ẹ̀.
1: Ewu pọ̀ nínú ọ̀rọ̀ fóònù yìí ó dáa o ṣùgbọ́n ewu pọ̀ mọ́ ewu àkọ́kọ́ ewu wípé kò jẹ́ kí àwọn àtàgbà àtọmọdé kò jẹ́ kí a tiẹ̀ fọkàn sí nǹkan kan mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọwa àtọ̀gbà tá a bá ti jí àti mú fóònù kò sí àyè pé ó kéwòó tí ẹ̀jẹ̀ ń bá ẹni tó lóun sọ̀rọ̀ bó tiẹ̀ ṣe 1 minute pé wọ lóun mo fọ̀rọ̀ mi rí o àti mú fóònù gbúrúgbúrúgbúrúgbú àti ń tẹ̀ àti ń ṣe nǹkan kan. Then ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wá wà lórí fóònù nísìnyí tó ti wá di ẹ̀bìtì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ láyé nísìn ibẹ̀ lẹ́yìn ti rí yàwúyàwó ibẹ̀ lẹ́yìn ti rí examination malpractice wọ́n sọ pé kí examination tó tó gé bóyá aago mẹ́sàn-án àbí nǹkan wọ́n bẹ̀rẹ̀ báyìí aago mẹ́ta lóru wọn ni wọ́n ti rí kíní lórí fóònù náà sí ìgbà yẹn kò sí irú nǹkan kan báyẹn fún gbogbo wa n tí wọn fi kọ́ wa ni pé wọn á kọ́ wa ìjókòó ẹ̀kàwé yìí àádẹ́ka kò sí wípé òkè o mò ń kàwé lọ́wọ́ mo wá fóònù ọ̀rẹ́ then wọ́n tún wá ń kó ọ̀rẹ́ jọ lórí fóònù ọ̀rẹ́ tí wọ́n ń kó jọ lórí fóònù àwọn ọ̀rẹ́ yẹn wá ń ṣe oríṣiríṣi wàhálà sí ayé wọn wàhálà tí wọ́n ń ṣe sí ayé wọn ni pé wọ́n ti ń fi gbogbo nǹkan yìí gbogbo ìgbà burúkú ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ó jẹ́ pé àwọn òbí fóònù tí wọ́n rà fún wọn tó bá ti di lóru nǹkan kan mìíràn ó máa fi ṣe iṣẹ́ pé wọ́n fi kàwé ọ̀pọ̀lọpọ̀ ló sì ti sọ ẹ̀mí ẹ̀ nù nípa yẹn torí lórí ẹ̀ náà wọ́n ti pè ṣé ní ọdún yìí náà ni tí wọ́n ní ọmọ pólì kan ní ìlọrin tí wọ́n pè lórí orí facebook wọ́n ti mú máà náà o ẹ̀tí wọ́n pa gẹ́ẹ̀ náà nígbà àwọn orí ibi tó ti jókòó náà wọ́n ti pè é kinní kan ló ṣe nǹkan kan ó dẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ báyìí náà ni bí wọ́n ṣe pe facebook abánidọ́rẹ̀ ọ̀rẹ́ ẹ kú ọ̀rẹ́ ẹ wàhálà ni wọ́n ń dá ní orí facebook tí ò bá ìfẹ́ ọlọ́run and ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sì wà nínú ẹ̀ tó jẹ́ wípé unfortunately for us the older ones are mọ so many things tó wà nínú àwọn fóònù yìí táwọn ọmọ yẹn mọ̀
0: ọmọ jù wá lọ
1: àwa ọmọ àwọn wọn mọ bí wọn ṣe ṣe àwọn wọn mọ bí wọn ṣe pàdé àwọn wọn mọ bí wọn ṣe tu so gbogbo kinní yẹn ó hàn sí wọn tó dẹ̀ ń ba láìfún wọn jẹ́ torí bó ṣe ń ba láìfún wọn jẹ́ ó dẹ̀ wá hàn nínú society tá a wà yìí so ó dáa o ṣùgbọ́n ewu rẹ̀ ó pọ̀ ewu wà lóko ló ń gẹ́ ní ọ̀rọ̀ fóònù yìí o àfi ọmọ tí àti òbí náà tí ọlọ́run bá sọ̀rọ̀ tí ọlọ́run bá fi kìíní sí ló lè lájà.
0: Kí la wá lè ṣe ti báyìí torí fóònù ti wá sí o ti wà láwùjọ wa báyà dẹ̀ ń lò wa gbogbo ala ń lò kò tẹ́ni tí ò ní fóònù gbogbo ala ń gbádùn fóònù ní ìsìn tó ti wá wá tó ti jẹ́ pé a lè ṣaláì máa ń lò ó kódà gba ọmọ wa tó wà nílé ìwé fóònù náà láṣàfin pé wọn ta fi ń gbàlàáfíà wọn kí wá lẹ wá lò pa lè ṣe ti tí àwọn ewu yẹn tí ó máa dínkù láwùjọ.
1: Níta mi ṣe sí náà ni wípé wọ́n máa ń sọ pé oríṣiríṣi fóònù ló wà.
0: Yes, ma'am.
1: Ẹnìkan sọ ní ibìkan ní ọ̀sẹ̀ yìí wípé fóònù 1 million wà oní 2 million wà nígbórí. Ẹni tó bá lọ ra irú fóònù báyìí tó bá gbé fún ọmọ rẹ̀ ewu ló ń fẹ́. Ẹnìkan sọ nǹkan kan ní ìjọ kan pé fóònù tó ní yìí òun ó fi gba fóònù òun ó fi gba call òun ó fi send the text message kò sí nǹkan kan míì tó ń gbogbo. Wọ́n pè ń jọ yẹn àgbàlagbà ní ẹni náà ó ní fóònù òun ó ní taná sọ́bẹ̀ ni pé kò sí nǹkan kan bẹ̀. So tí àwa òbí bá yè sí tí a bá lọ fi orí wípé ọmọ yìí ọ̀rẹ́ rẹ̀ ní irú fóònù báyìí mi náà fẹ́ ra fóònù bẹ́ẹ̀ tó bá ṣe wípé fóònù kó kéèké tí wọn ò lè fi ṣe nǹkan kan lábára fún wọn yóò dín gbogbo tá à ń ṣe yìí tá à ń sọ yìí ó máa dín kù. Ṣùgbọ́n tá a bá lọ tó jẹ́ wípé wọ́n ní ọmọ yìí ọ̀rẹ́ rẹ̀ ó ń ṣe bẹ́ẹ̀ tá a bá lọ ṣe irú ẹ̀ fún tá a bá gbé irú fóònù tí wọ́n ń gbé kí pàlàbàpàlàbà lọ́wọ́ wọn báyìí tá a bá lọ wọ́n ní smartphone wọ́n ní android wọ́n ní oríṣiríṣi fóònù tá a bá lọ gbé fún ọmọ ọdún 12 ọmọ ọdún 13 ọmọ kankan ó léwu torí tí ó máa fi orí rẹ̀ wò ó nìyí. Ṣùgbọ́n tá a bá jẹ́ pé ó dáa ní tòótọ́ o ṣùgbọ́n tá a bá expose wọn sí ètò máa expose life wọn sí negative things in life then díẹ̀díẹ̀ then bí mo ṣe sọ lẹ́ẹ̀kan tí a bá fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ ọmọ wa tá a bá fi ọ̀rọ̀ ọlọ́run bíbélì ni wípé kọ́ ọmọ rẹ yóò sì fún ọ ní sísẹ̀mí so tá a bá fi kọ́ wọn láti ìkékeré pẹ̀lú àdúrà ọlọ́run á tẹ̀ mú ẹsẹ̀ wọn
0: amúnduró
1: so wọ́n mọ ohun tó dà wọ́n mọ ohun tí ò dà bí òbí wà ń bẹ bí ò sí ń bẹ wọn a mọ tó dà ṣùgbọn tá a bá fi wọn lẹ pé fi wọn lẹ ọmọ òde òní ni wọn á kó wàhálà rẹ bá wa láyé wa tí wọn bá dẹ kó wá á ti èkì ló máa jẹ fún wa á ti èkì ló máa fún wa. Ó máa ń sọ nǹkan kan fún àwọn èèyàn pé 3 boys ni mo ní àwọn ń gẹ ṣùgbọn orí ọfẹ tí ọlọrun fún wa láti wípé ká fi ìtọ́jú wọn ká fi wọn sọ́nà ọlọ́run ó jẹ́ kí wọ́n lè dúró ní ẹsẹ̀ wọn ó jẹ́ wọn ó máa jẹ́ máa ń mọ tí wọ́n lè ṣe ó jẹ́ wọn ó máa wípé ẹ̀gbọ́n wọn pátápátá ń sọ fún àníjọ́ kan ìgbà tó serve tó ṣiṣẹ́ tán àtó jáde yunifásitì tó lọ serve pé wọ́n wá gbé ibi tó ti serve wọ́n bá gbé owó dé wọ́n gbé owó wá ó ní ìgbà tó padà dé tó ó ní wọn sọ fún wa wípé ó lóun ti ẹ̀kọ́ ronú ọlọ́run o ó ní tóun kọ́ rò ní pé my parents must not hear this òbí òun ò gbọ́dọ̀ gbọ́ ó ní wọ́n wá lébẹ̀lì òun pé ṣé ìwọ ló pa jésù nínú àtó pa jésù àti àní òbí tòun
0: ò gbọ́dọ̀ gbọ́ àtó mọ irú ẹ̀kọ́ tó ti kọ́ láti ilé
1: wọn ò fi òun fi kọ́ òun báyìí so ni mo ṣe sọ lẹ́ẹ̀kan ọmọ tá a bá fi rọ́pọ̀ ó máa pa ọmọ tá a bá
0: forí kọ́ yóò mọ jalè
1: ìjọ kan àbúrò wọn kékeré pátápátápátá ó lọ sí àti àwẹ̀ jẹwẹ̀ mu ó ní ẹ̀gbọ́n ọ̀rẹ́ ọ̀hún ṣe bá dé wọ́n dẹ̀ kò dẹ̀ pẹ́ tó dé mo ní ọmọ ó ti dé ni ó ní mọ́mì téèyàn bá dúró síbẹ̀ yẹn pé tí ìgbàsókè lápjọ bá dé kò ní mú yàn pé so wọ́n ti balẹ̀ àwáyé pé because tí wọ́n ń ṣe ń bẹ̀ yẹn òun ò lè stand there ó padà wọlé so ìyẹn ó wá mú inú mi dùn ní ìṣáà sí ń bẹ́ ó lè máa jókòó kó máa bá ìgbẹ́jọ́ wọ́n tún lọ class 31 ngba fe jade onu wo wa se kini kan nlo tun lo lode loni oni mommy I can't stand there ilode oni wo eni e wo mommy eleyi omo university to se fe jade oni eti o mu bi ayile eti o mu kini nja eti o mu no o ti kuro laarin won am not ready lati so ni mo se pe o se pataki fun agba obi lati fi oro Olorun ko awon omo wa
0: ka ti ekoko fi kora wa na tori nkan bi nkan te so lekan ma pe nkan to yan ba ni lo ma fo mo
1: so ti o ba niyan ehn okan obi gan ba le to mo so fa mu ni omo ta ba ko di wahala re ba de ti yan ba tin kan lekun to ba je pe bi yan ba tin fonu ti o ti mo boya ehn o le abi kan wa ni omo re ko wa gba ni tolopa ko wa gba ni bi kan boya wahala yen ni o ko bi yen so ta ba se ti mojuto Olorun a fun wa ni ore ofe ni
0: amen
1: wi pe Olorun a de ma fi adura tun won leyin to le mu ki oro social media yi to le mu ki dida to wa nbe ko jade niyan ta omo to ba fokan si dida to wa nbe a jade fun se bi lori e na wani won ti assignment won se clean ko ni lo site ti o je site buruku
0: be ni
1: ko ni lo sibe
0: be ni ko da won mi tun wa se ni be
1: so ko ni lo site buruku yen so oni sugbon ti o ba wa ninu Olorun a lo site buruku won o pe lo si bi ti o da ibe ni won de ti fa lo si bi ta won obi o ni mo opolopo omo lo wa labe obi e ti won omo to mu se because won omo to se a kan ri pe omo na omo pa omo awon oto ni ti a se ni ita oto ni ti o se ni ole deceit tori pe ko ni oro
0: Olorun Olorun ninu e se ma awon obi wa nle oro le ngbo lodo enu mommy wa o eko njade gidigidi ka to awon omo wa lona to ye koro kan ba le fun wa ni isimi tori pe omo ta ba to ohun lo ma gbe le ta ba ko ta o kele ma ba je pin wa anilo lati tun awon omo wa ka de sora pelu awon phone ta nla fa awon omo wa papa awon to si je ki ton si wa labe wa ton si wa labe wa ka sora pelu awon phone ta nla fun won ka mu ni won ba ka ma tori pa lowo yen lowo ka wa ma ra ti o koja ojo ori won lo to je pe won tun ma fi wa won ma fi gba nkan ti o sonu kiri ninu social media ti won fi ma kegbe kegbe ewo pati teni awejewe mu tena omo yin lo awon ore yoku to ba pade nbe tori pe to rapture ba sele ti pe sawo somo ba to ba sele bi pe won le lo ayo omo teyan ko to ni mo loro Olorun to mo nkan to ro Olorun je to mo nipa ipe sawo somo oye yen ye lo fi tete duro sise pe on gbodo kuro ni awujo yi kin sa awujo yi lo ye ko mo Olorun wa tori pe ko to ti ko ni nle ni sugbon awon omo kan na lo wa nbe ti won joko ti won se ngbadun ara won ni ona ti oye nitori pe ile ton ti jade won ri ori ofe lati ko iru eko lati gba iru eko nibe idi ni ta fin lati idi kan niyan ta fin lati to awon omo wa ni ona to da ka de to le to wa wa gan akoko gbodo gba eko yi ka ba le to wa fi han fa won omo wa e se mommy e se ma a ri pe e je ni to nimo ijile ninu eko education le read mo wa fe ke wa fi to imole fun wa ni aye isin yi te ba ri pe eko kika loni o de ko fe mehe die bi ilewe se nlo ni school da bi igba teyin wa ni ilewe te mo te si nlo si school o yato e ri pe awon ilewe mi de papa julo ilewe ijoba e ri pe bi kon ko won kon po repete ninu class ni pe won fe kawe ni gbeyin gbeyin e ri pe won ba perete ohun lori ile lori eko ka daada lona to ye igba mi e tun ri pe koda gan teacher go ti eni wa class teacher oni wa class awon mo ma joko won ni teacher ariwo ma lo won tun ma sase ma se nigbati won ba ri nkan se e ti ranti pe yoruba awon yoruba ma powe o sowe eyin agbama ipe owo to ba dinle oni le sun be lowe ehn a nilo lati gbogbo awon kan bayi mo fe ke ba wa tomole si e omo lewe mi gan won tun ma ti sama tun gbe boya ko kefo wa lati le ni ko tewe kan ma to gbedu kan ma segun si sugbon ye o si lasiko tiyin o de nropo ni isin yi mami ki lo nsele e tomole si fun wa
1: to nsele na ni wi pe cherry population omo ti po omo po
0: sasiko tiyin sawon ye o lo si ilewe ni
1: pa n lo
0: aha
1: omo po obi po ṣùgbọ́n bí ọmọ ṣe pọ̀ tó tí òbí pọ̀ tó bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ráàyè fún ọmọ rẹ̀ á jẹ a máa mu olópọ̀ ní ayé ìsìn kì í ṣe pé kò sí gbà yẹn náà ṣùgbọ́n a ní focus pé àfojúsùn tí mo fẹ́ jẹ́ àfojúsùn fún àwọn òbí wípé mo sọ pé bàbá tèmi agbẹni mama ti ní wọn àkàwé gbogbo wọn àkàwé ṣùgbọ́n àfojúsùn tí bàbá ti wá ní ni pé pàápàá láti orí èmi yẹ pé àwọn ọmọ wọn á kàwé ìwé tí òun ò kà wọn á kà àfojúsùn rẹ̀ ni ní ilé wa apọ̀ polygamous family mo ti wà tí ọmọ kan bá sọ pé láftà tí bàbá wa ti bẹ̀rẹ̀ láti máa ràn mọ́ tọmọ kan bá ní ohun lọ lé ìwé bàbá ní kó gbé ìwé kó kọ sílẹ̀ pé èmi mo sọ pé mi lọ sílé ìwé o pé torí tó bá di ọjọ́ iwájú wọn ní sọ pé bàbá mi ni ò tọ́ mi èmi mo ní mi lọ kọ sílẹ̀ gbogbo ọmọ ní ẹrù máa ń bà láti wí pé bàbá yìí ni pé kó wọn tọwọ́ bọ̀ wí kí ló máa sọ lọ́jọ́ iwájú so kò sọmọ tó bá sáyìn ìwé o tó bá bàbá wa sáyìn ìwé wípé òun ò kà so a máa kúnra orí mọ wípé bàbá yìí lóòótọ́ kò ní ṣùgbọ́n ó fojú sùn wípé òun fẹ́ kí ayé àwọn ọmọ kò dà nínú fíléèjì yẹn ọ̀pọ̀lọpọ̀ ló wá so mọ́ bàbá wípé ẹ wá báwọn sọ fún bàbá òun òun náà fẹ́ lọ sílé ìwé o báwọn ọmọ tìmí ṣe ń lọ sílé ìwé o ọ̀kan ti ẹ̀ sọ fún bàbá wípé tí ẹ bá wá bá òun wá sùúrù tí òun máa lọ òun á kú sí yín lọ́rùn o bàbá ní láti dìde kí wọ́n lọ wá lé ìwé gbogbo eléyìí tá à ń lọ kí wọ́n lọ wá wípé ìwọ náà lọ lé ìwé àfojúsùn nìyẹn so ìgbà tí bàbá ti wá sàn yẹn àwọn ìyá wa náà bá fọwọ́ sowọ́pọ̀
0: wọ́n jọ fi mọ̀ṣọ́ kan
1: ọ̀pọ̀ lónìí tí bàbá bá ń lọ sí ọ̀tún ìyá ọmọ lọ sí òsè wọn àpapọ̀ láti tọ́jú ọmọ láti mú ọmọ wípé ọmọ tí bàbá yẹn bá sọ kó ní a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ kò sí yẹn tí ò bá dẹ̀ ti sí yẹn tí òbí kan bá gbé sókè tí òbí kan bá ń lẹ̀ sílẹ̀ kò ní sí kinní kan ní ìgbà tí mo sì wà ní ìjọba tí mo ń tíṣẹ́ níjọba ìjọ kan a ní kí ọmọ kan kó lọ pe bàbá ẹ̀ wá ó ní bàbá òun ti kú a bá dẹ̀ ń pitì rẹ̀ pé à ń káàánú ẹ̀ pé bàbá ẹ̀ ti kú ìjọ tí bàbá yọjú ṣé bí wọ́n lẹ́ ti kú ni lójú bàbá yẹn náà ló ti sọ ó ní ìgbà tí wọn ò sojúṣe wọn ti kú náà ni ọmọ secondary school pé wọn ò sojúṣe wọn ni wọn ti kú náà ni kí ló rò débẹ̀ ó ní kò sí ìyá àwọn náà ni pé kíní wọn ò sojúṣe wọn ti kú náà ni a ní láti bá òbí yẹn sọ mo tún rí ọmọ kan ní kára ní bódìjà ìwọ ọmọ kékeré yìí ló wá ń ru kíní ní kára yìí ó dẹ wá rí mi ó dẹ wà pé yẹ wá màmá kí ló dé ọmọ yìí kéré ju wípé kó máa lọ ru nǹkan ní kára ó ní ohun òdòwó mo lókè tẹ ẹ bá lówó ṣé ó ṣàlè wá sùn èmi yìí máa ra aṣọ fún mo ní ṣe ṣàlè aṣọ gbogbo nǹkan yòókù tó bá máa lò máa ṣe ó lóun ti gbọ n tí mo rí ìyá yẹn ní ìrí mọ
0: kò padà wá pẹ̀lú ọmọ
1: the next time tí máa rọ ọmọ yẹn kára ni ẹ padà mo ti tó so àwọn tó wá wà bẹ́ẹ̀ ni sọ wípé torí 50 naira àbí 100 naira tó máa rí gbà níbi tó bá ti ń ru ẹrù ni ò jẹ́ kó ṣe nǹkan kan So iru nkan ba yin wahala oni lo mu ki gbogbo o wa nburu si ni jojuma obi o fowo so wopo baba ati ya won fowo so wopo lati to won won o si ni afojusun bi pe kini okan tun so le njo kan omo re o ko sise ababi ba pe ah okay o mama o ma yi bye bye bye bye bye lo nse o ni e bo nbe ko ti e ma ka ko ko ma ko ko ma ka oni to ba ma ko to ma ka ibi ti kiko ma ka ti e to ye si oni yi o oni to ba ma ko to ma ka oni ona ma fi ji owo
0: ah iyen ni ya ro lo nti e
1: pe bi o ma si se njoba yo ma ji owo la ni ah bi se wu won ma ko mo kan fi ji owo la nso yi focus e niyan afojusun re ni pe ko ma re o lo sile iwe ko na ma chiwo o tan that's all so iru nkan ba yen ko si te le so fun omo yen boya ti won tin gbin sinu lati le o niyan wi pe sa ma koko ma kan ko le ma lo jiwo ta ba de ni iru nkan ba yen ti iru nkan ba yen ba sele a le ni a le ni society
0: be ni
1: ti o to fese duro tori wi pe koma ka koma jiwo ni nti o ma fese so bi o ba de ri ji yo gan lo si yawo yawo yo ma lo si ritual yo ma lo so gbogbo se ati gbo omo 17 18 ti won lo gbogbo so en ton fa gbogbo kini ko sa afojusun wi pe mo fe se rere laye ko si afojusun wi pe mo ri eni kan to la dubo mi bi pe to lo sile mi to ti o de o bo ri wi pe aye e se dara mo fe ka ye temi na dara be ma ri yen opolopo ori yen mo laye si ohun to n fa ti opolopo o se ni kini mo niyan o fi je pe then opolopo teachers na ki se public nikan even ni private opolopo ki se pe a pe won si a fi won ni ipe lati je oluko
0: iyan awon oluko wa sin
1: opolopo tori wi pe won wa won lo lewe won ba se won orise je n ya sibe ki n lo ki ma fi ki n fi isusina ki ma fo pe ona wa obe ọpọlọpọ tí wọn ṣe nìyẹn tí nǹkan kan bá ti ṣẹlẹ báyìí pẹrẹ báyìí wọn fò wọn lọ nìyẹn so wọn ń fọkàn sí tí wọn ń ṣe ọpọlọpọ ọpọ fọkàn sí o ṣùgbọn ọpọlọpọ ò fọkàn sí igídá ẹyẹ
0: fò
1: ò ní wọn so wọn ń fọkàn sí tí wọn bá dẹ ti fọkàn sí kò sí ọmọ ti pọ ju ó ti pọ ju ilé ìwé lọ ó ti pọ̀ ju kíláàsì lọ kìí ṣe ní gbogbo ọlùbà ni gbogbo ọlùbà ni ọmọ ti pọ̀ torí kò sí bá a ṣe lè sọ́ tó ọmọ pọ́bílíkì sì máa pọ̀ ju private lọ torí pé wọn sanwó lọ sí tí wọn ò ṣe nǹkan kan but oògùn tá a bá fi owó rà ẹ̀yìn àrò ló ń gbé
0: oògùn tá a bá fowó rà ẹ̀yìn àrò ló ń gbé káàárín
1: so n tó ń ṣẹlẹ̀ nísìn níyẹn pé teachers ọ̀pọ̀lọpọ̀ náà wọn ẹni tó bá fọkàn sí àwọn ọmọ tí ẹ̀ náà á turn out well ètí ò bá dẹ̀ fọkàn sí kí n tí èèyàn bá gbìn
0: ló máa ká ó bá tọ́jú ọmọ ọlọ́mọ àwọn kan náà wà tó máa tọ́jú ọmọ tí ẹ náà ẹ ṣùgbọ́n ẹ̀sọ̀rọ̀ kan ní ìsìn mọ́mí bá tẹ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ nípa àwọn olùkọ́ míì wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé wọ́n yàbá síṣẹ́ olùkọ́ ni kì í ṣeṣẹ́ tí wọ́n fẹ́ ṣe nìyẹn ẹ ṣùgbọ́n nígbà tí ò síṣẹ́ ní gbòòrò yẹn èmi kàn ń wò bẹ́ẹ̀ ni o mo fẹ́ ká ibà wa tàn mọ́lẹ̀ sí pé ká ná ríṣẹ́ tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí wọ́n lọ kọ́ nílé ìwé ni wọn ò ní yàbára sí iṣẹ́ olùkọ́ kí ni ṣé ẹ̀bí wọn ni pé wọ́n yàbára ni àbí kí ni ẹrù pé àwọn míì wà tó jẹ́ pé wọ́n wò ní wo pé kíkú ń ṣeṣẹ́ tí mo fẹ́ ṣe nìyẹn mo kàn yàbá síbẹ̀ nítorí pé kí n máa tún máa fojú máa wá iṣẹ́ tó jẹ́ tèmi ni ṣùgbọ́n àwọn tí wọn dẹ̀ ríṣẹ́ tó jẹ́ pé ìyẹn ló ná fi bára wọn níṣẹ́ olùkọ́ kí ni ìmọ̀ràn àbí kí ni a lè sọ fún àwọn olùkọ́ bẹ́ẹ̀.
1: Non. Chéri, ti aba fi okan si oro Olorun. Teyan ba wo bi pe nti mo fe se niye. Sugbon bi ti mo bara mi niye. Nto da ni bi pe kuku fokan si. Tori ko mo bi ibi to n fokan si yen bo n se fokan si yen ni o si na fun o. To ba fi okan si bi mo bara mi niye yo. Okay o. Je ki kin ku fi gbogbo ara mi se. Ki n le prosper ni be. So to ba se yen Olorun na mo bi o se bukun ti o fi la ona. Ṣùgbọ́n wá ti wulẹ̀ káàbò tó pẹ́ tó pẹ́ ní ayé ìsìn kò sí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí èèyàn pé ní tí mo lọ kọ́ nìyí o kí ni wọ́n ṣe ń ṣe ní wọ́n dápa bí wọ́n ṣe ń dápa lọ iṣẹ́ tí wọ́n kọ́ bí ìní kí wọ́n lọ ṣe lọ́hùn bí tí wọ́n dápa lọ.
0: Iṣẹ́ mi náà lọ ṣe kì í ṣeṣẹ́ tó kọ́ ni wọ́n lọ ṣe lọ́hùn.
1: So kì í ṣeṣẹ́ mi kì í ṣeṣẹ́ tí ó bá ṣe pé ẹni tó bá jẹ tó bá ṣe ṣe nursing tó ṣe medical
0: doctor
1: ìyẹn yàtọ̀ ṣùgbọ́n pé mo ka kinní kan mo ṣe nǹkan kan mo wá dápa mo wá dé ọ̀hún àwọn yẹn tó wà lọ́hùn yẹn náà àwọn ò kí ń ṣe wèrè àwọn náà ò ní fi iṣẹ́ kinní wọ́n lẹ̀ fún just anybody tó ohun tí wọ́n bá ń bá ń bẹ̀ náà ni wọn máa máa ṣe ni. So n tó ṣẹlẹ̀ nìyẹn. So tí wọn bá dẹ̀ ti lọ báyẹn wọn á fọkàn wọn sí pé tí mo bá láti ṣe nìyí kí n kúkú fọkàn mi sí kí n máa ṣe. Tí a bá fi ọkàn sí pé níbi mo yà sí yìí o níbi tí mo di èyí o kí n fọkàn mi sí kí n máa ṣe tẹ̀mí-tẹ̀mí taratara wípé nípa rẹ̀ Ọlọ́run á sì sí ọ̀nà fún mi. Ṣùgbọ́n tí ò bá fi tọkàntọkàn ṣe kò ní rí ẹ̀dùwẹ̀. Kò ní ẹ̀dùwẹ̀ tó.
0: Ẹyin tẹ bára yín nípò olùkọ́ tẹ wò pé kì í ṣe olùkọ́ lẹ fẹ́ ṣe ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ọ̀rọ̀ lẹ́gbọ́ láti ọ̀dọ̀ àwọn àgbà tí wọ́n ti ní ìrírí lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí tẹ bá ń tẹ̀síwájú tẹ̀ ń ṣiṣẹ́ yẹn pẹ̀lú ìfẹ́ tẹ ń tọ́ àwọn ọmọ yẹn tẹ ń kọ́ wọn ní ẹ̀kọ́ tó yè koro tẹ ń tọ́ wọn bó ṣe yẹ kẹ́ ẹ ṣe nínú kíláàsì ẹ mọ̀ bóyá ọ̀nà yẹn lọ́lọ́run fẹ́ gbà láti fi ṣí ọ̀nà tó dáa fún yín tó á dáa kí gbogbo apáta ká ṣàtúnṣe níbi tí ó ti ń mẹ́hẹ̀ẹ́ tẹ́lẹ̀ kó ba lè dáa fún wa. Ẹ ṣe mọ́mì ẹ ṣe mà ẹ ṣe gan-an nítorí pé kódà à ń rí onírúurú ẹ̀kọ́ kọ́ láti àárọ̀ láti gbogbo àlàyé tẹ̀ ń ṣe fún wa nípa ìrírí tẹ̀ ti là kọjá àti àwọn ohun tẹ́ ẹ rí tó ń ṣẹlẹ̀ láwùjọ. Ẹ ṣe púpọ̀ mà á máa rí yín bà lágbára Ọlọ́run Ọlọ́run àtúbọ̀ bá wa lọ́rọ̀ ẹ̀mí yín lágbára Ọlọ́run. Ẹ ṣe mà ànípẹ́ parí ètò náà mo wá fẹ́ bèrè ká wá síbi agbo ìdárayá tẹ ẹni nísìnyí pé ní iléèwé
1: Graceland
0: Heights.
1: Director, member of the board.
0: Okay, more member of the board of trustees. Okay, ma. Tẹ bá wá dá wà nílé, kí ni àwọn nǹkan tẹ fẹ́ràn láti bá a ṣe?
1: Mo fẹ́ràn láti máa kàwé.
0: Okay, ma.
1: Mo fẹ́ràn láti kàwé ní ilé. Bí mo ń lọ nínú mọ́tò, bí mo ń lọ, mo gbọ́dọ̀ máa kà nǹkan. Mo fẹ́ràn láti kàwé. Mo fẹ́ràn láti kàwé. Either spiritual or autobiography. Mo fẹ́ kọ́ bí tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn kankan. Then spiritual and my Bible. Mo dẹ̀ fẹ́ràn láti lọ sí fellowship. Fellowship. Má lọ to our practice.
0: Akọrin ní ní church mọ́ mi.
1: Bẹ́ẹ̀ni.
0: Church wo lẹ̀ ń lọ mà.
1: Anglican Church of the Messiah. So. Máa lọ pra practice, máa lọ fellowship, máa lọ àwọn nǹkan tí mo máa ń ṣe náà nìyẹn. Tí àwọn ọ̀rẹ́ wa bá ń ṣe nǹkan, máa lọ síbẹ̀. À ń ṣe bá dé ni, à ń ṣe kinní, à ń ṣòkú àgbà, à ń ṣe nǹkan kan, máa lọ síbẹ̀. ti mo se mo
0: era ma koda o mu mi ran ti gba ti mo kokko wole le kan te gba mi la le jo mu mi tete mo pe yin ni to pe oju yin o da bi oju sweet 16 bi odo kan mi mo ya se mo mi re ka mo wo pe ah ipe koda ori ofe la le ri gba o pe ni ojo ri yi te je 76 years old te gugun yin si le sibe to koda awo ara yin gan don gbogbo nipa ti yin lo lo pe pe ki mo fe ke so fun awo ara le pe kini asiri e wa yin
1: ko se asiri kankan be olorun grace of ori ofe mo
0: no less
1: ori ofe yen oni arigba anu larigba
0: beni
1: anu oni arigba so gishi ze gbogbo eyan lori anu yen gba
0: beni
1: so mi dupe lowo olorun pe mo ri anu yen gba anu yen iyen ni ise pe a ma se ise pe a mo njeje ise pe a mo nkan kan se anu yen grace yen to wa nbe ori ofe yen o po ori ofe yen
0: mo de gbadura ko ori ofe yen a ma to fun yin lagbara olorun anu olorun o de ni ka kuro lori yin olorun a tubo di yin mu a tubo ro yin ni agbara e de sise baba e se de bi ere lagbara olorun era ma e se iro je wo le feran lati ma je mo mi kini o je te kosi special one
1: special
0: erama ese pupo ese o ara le mama ware o mama foluke osunkunle awon lo gba wa lalejo loni mo de ni gbagbo pe ati ri eko lori ona lati ko lati odo mama wa ese mommy ese o adupe amo lore pe e gba wa lalejo lati wa kiyin loni a ma ri yin ba o lagbara olorun e se pupo ma alekun eko la tun ti ko loni lori eto agbalode mo lero wipe e ti ri ogbon kan tabi meji gbamu lati odo mama wa Mrs. Foluke Osunkunle ti won je eni odun 84 eyin ni 76 years old eyin odo oro logbon tun ti jade si wa mo gba ladura wipe olorun oba ran wa lowo lati ma se iwulo awon eko wura yi ni akoko ti o to ati igba ti o ye koni ju bayi lo lori eto agbalode toni e tun pade wa lose to nbo nipa ore ofe olorun te ba ni agbalagba to sumo yin boya mama yin ni tabi baba yin ti e gbagbo wipe a le ri ogbon kan tabi meji ko lati odo won e le pe wa laago tabi atejise lori nomba yi 08026382690 lekan si o 08026382690 e tun le darapo mo wa lawon oju opo ayelujara wa gbogbo at West Radio 893 at West Radio 893 loju opo ayelujara ti ibadore eyin na Facebook at West Radio 893 FM fan page loju opo ikanni tagbaye www.westradio893.com oruko temi ni Frances Amavi e se te n gbo wa o a o ni pade ayo lagbara olorun o dabo
2: 89.3 FM, your preferred wholesome radio.
3: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.

Ẹgbẹ́ Accord Party ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde síta wípé Ọ̀gbẹ́ni Kúnlé Búsárì ti ọ̀pọ̀ èèyàn mọ̀ sí gudugudu ni ọmọye fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò ìdìbò ọdún 2027. Àlàyé ọ̀hún ló jẹyọ lẹ́yìn ìpàdé àwọn lẹ́kànlẹ́kàn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí ọmọọba Kọ́ládé Òjó jẹ́ alága fún tí Ọláyinka Dáírósì jẹ́ akọ̀wé. Ìpàdé ọ̀hún eléyìí tí àwọn alága ẹgbẹ́ káàkiri ìjọba ìbílẹ̀ 23 ìpínlẹ̀ ọ̀hún yọjú sí náà ni a ti rí ọmọoyè nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún Ọ̀gbẹ́ni Kúnlé Búsárì àti akọ̀wé gbogbogbò ẹgbẹ́ Adébùkọlá Àjàjà. Nínú àtẹ̀jáde eléyìí tó jáde lẹ́yìn ìpàdé ọ̀hún, ìkéde eléyìí tí alága àti akọ̀wé fi ọwọ́ sí ló ṣe lálàyé wípé ìpàdé ọ̀hún wáyé láti fi ibi tí ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ ọ̀hún bá iṣẹ́ dé àti jíròrò lórí bí wọn yóò ṣe ṣe ìpolongo fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Àwọn ìròyìn fún ti òní, ìròyìn wa fún ti àṣálẹ̀ òní kò ní ju báyìí lọ, àmọ́ kí a tó mú ìròyìn wá sí òpin, ẹ gbọ́ àwọn kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Tinubu gba ìpè láti ọwọ́ aláṣẹ orílẹ̀-èdè Saudi Arabia láti yọjú sí ipatẹ ìdókòwò ní àgbáyé. Àwọn gómìnà tẹ́wọ́ gba Benin Agro Industrial Mode, wọ́n sì ṣe àtìlẹ́yìn fún ìgbélárugẹ nǹkan ọ̀gbìn ní ti ìpínlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá tako ọ̀rọ̀ tó ń járanran èyí tí wọ́n ní ọ̀gá ọlọ́pàá àgbà ti pàṣẹ rẹ̀ wípé kí àwọn ọlọ́pàá kí wọ́n yin ìbọn lu ẹnikẹ́ni tí wọ́n bá ìbọn lọ́wọ́ rẹ̀. Ẹgbẹ́ òṣèlú Accord Party ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ṣe àfihàn ọmọoyè ẹgbẹ́ fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì pè fún ìṣọ̀kan. Kúnlé Olówú ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn. Ẹ ṣe àmúlò àwọn ojú òpó ayélujára wa gbogbo ìyẹn àti World Radio 893 FM fanpage tàbí www.worldradio893.com. Ẹ sì lè pè sí nọ́mbà yìí fún ìròyìn ojú mi tó 0916893200. Mo dúpẹ́ Ọlásánní ni oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wá, kí Ọlọ́run kí ó bùkún fún yín. Oorun ayọ̀ la ó sùn.